0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o, gbogbo àwọn èèyàn wa yìí ló yé o, gbogbo àwọn kan yìí ó yé wọn o. Ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìṣẹ́ níbí, ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ. Okòwò nǹkan jẹ ní jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì. Ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ̀yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n. Ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ìní lọ wá báyá english quran fúnra mi láti tù kí n lọ wò túmọ̀ rẹ̀ lọ́wọ́ a máa kógbó sí mi lórí. No. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí. Àbí ẹsẹ̀ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi dẹ́yìn nǹka. Abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: Kàbíyèsí rẹ̀ olúwa mi.
0: Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ìní ń lọrun kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí, àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀? Àwa Yorùbá la ponú ju o, seriously, torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá máa ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọwọ́ gọ̀. Àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmù gọ̀ nífa. Níbi tí Yorùbá gbọ́n dé, Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n, Yorùbá ló lọ́gbọ́n o. Níbi tá a gbọ́n dé, àwa ń hùwò mùgọ̀ ìwà gọ̀, pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ.

ẹ̀yin ò mọ̀ ẹ mọ̀ ẹnìkan ṣoṣo tó tó gbaná ojú wọn náà ni gàgàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wèrè ta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyìn ọba mọ nígbà téèyàn bá dàgbà ní ìsìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹẹ rẹyìn ẹjẹ torí wèrè ta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá Tinubu yasin gbogbo ẹnu mo fi sọ. Tí ẹ lò mí tí ò ní tí èsì Tinubu tí ò ní fún àti ò lé kaná tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú Atiku easily láti Southwest lọ́dọ̀ wa ń bí tó lọ ń ka ń ta Atiku mo fi gbogbo mo fọlọ́run búra easily sòsé tara sòsé ni Atiku ó fi wọlé. Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín torí wèrè ta ńlá fi ní wèrè ilé ní àyín àti tí ìní méjì irú rẹ̀ ní Southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ìní méjì irú rẹ̀. Ẹyin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ mọ̀sẹ̀lú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni sílà ká ìwá yàtọ̀ ni táàbí lè jọ dàìsẹ́ẹ̀tì kájọ dàìjẹ́st kínní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play at the national level kí è sí local politics tá à ń play níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi Apostle Sunday Jọ́kan láfipè wọlé wọ́n ní títí wọ ewu wá tára àta ni mo ń ya wà lára. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú Yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n wọn wá dòmù bọ̀. Tí ẹ̀ bá ti gbọ́n jù ń máa ń pa àyàn láàá ni o àgbọ̀n gbọ́n jù ọgbọ́n máa ń pọ̀ ọlọ́gbọ́n láàá ni o déyìn ká pẹ́ ń bọ bí awé rìn. Rẹ̀ ń bà ni o àpáta pààrà àtọ́bàjẹ́ yé má máa jáyà lọ́lọ́ ẹkùn ọkọ̀ òkè onílé ọlá. Ṣé ẹ mọ bí mo ti lọ ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn àmọ́ gbébẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe exam tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó center yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjẹ́ Muslim lọ wá ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọbẹ̀ mọ̀ wá déjà àbù lọ bẹ̀ láti lọ mọ́ fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. Funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dì wọ́n lọ látàrí pé wọ́n ní wọ́n lò já àbù torí ọlọ́run kéèyàn déjà àbù ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó nífẹ̀ẹ́ sí já àbù ibo ló gbà pa ẹ́ lára.

ibe ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun me dogun nsin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni iswap na mo ka eyan ti a se da po mo wa lati orilede Malaysia ayin te ngbo lati Italo mo kiyin eyin ti Nigeria mo ke eyin na mo kiyin lati Ghana mo kiyin lati United States of America e seun o e ku tete si te ngbo mi te ngbo aroye mi te wi pe wona wona wo ni yin kan wi sugbon eni to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o nti o da le lorilede yi tan ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ke se pe o eni to weju le ru nba ni o a le ni tesi waju kankan o to ra awon eyan wa productive mo o gbogbo aye eje ka ina ni nje ka awon eyan mo lo lu jibiti ngba ta won boli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se fa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tuto fun won anan so so le awon nan so soke ogun owo awon nan se gbogbo awon po mo sonu ko binrin o sonu kan fi nkan ba yan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon segun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yahu egbo ngba ti gbogbo odo wa sin ba di yahu tan funny enough ni pe ibi ta awon yan ti wa improvise de to ma rowo yahu jikode to ba campaign yahu o di governor sáwọn yahoo ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà tí wọ́n ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà àwọn yahoo wọ́n ti ìmọ̀ ṣe gọ́vnà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítán kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àbẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó nàìjíríà ò lè dá o bẹ́ẹ̀ bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o a regulate ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ regulate religion kan ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánà o kìí ṣe pé o ẹni wẹjú lẹ́rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn tá ń wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe regulate religion lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àáfàá tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti bí ìwé kan tí bàmí Fatai Bandele Olúṣọlá tí wọ́n send sí mi ní Johannesburg tí ẹnìkan tọ́jọ́ ọmọ Nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn how we are báwo ni mo ti gbàgbé title ìwé yìí mọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin yẹkìn délé nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ̀ọ́ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní Ibo tó bí rí mbẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ́m̀bẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò máa fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ fẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yíbò sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn ọmọ Yíbò. Èmi jẹ́ oyé wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ oyé wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nàìjíríà o. Torí tí Ọlọ́run bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mùn wà bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá ní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nàìjíríà. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá jẹ́ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àárín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá jẹ́ pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó sọ pé a kàn máa bèrè someone that has been governor in Anambra State for 8 good years tó bá fẹ́ sọ̀rọ̀ he will not back any of his claim with a fact he will not be telling you to go and verify. go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri ilé ọtí tó fowó state invest sí Biuri ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ó ní property ní tax haven
Boyo ogun obi lo mu won ni ko ti aye mi. Boyo o ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu, a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba, ke se ru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se ru awon basanjo abi abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. I won soro si lenu ofo re. Ibe ehn Obi won se. Was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja, ti tara le won ewu won, tara ta ni ya won la. Se kan le ba so pe a wa bias ni yin. Nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi amukun meko agba opo le Yoruba yi. Awon atoku mo ku amona run mo lo yi. He, ara Yoruba ma, oma man ya nlenu fa. Ara ile Yoruba, e ma nya nlenu o.

0: Allah.
1: You see, I think you contribute to now. You
2: see what I get.
1: I want me. Wọ́n ní ọkàn táwọn fẹ́ hùwà bàjẹ́ o. Gbọ́ngbà àwọn rò pín tí ò sí ọ̀nà àbáyọ̀ kankan. Ìyá wò pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o. Àwọn níyàwó wọ́n ní ìyá wọ́n sì lọ́mọ. Táwọn náà fẹ́ kí wọ́n ó jẹ ìgbádùn wọ́n tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí. Ìlú tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kéde kó dìde wù wọ́n láti wù àbàjẹ́. Adéyinka ṣẹ̀ ń gbàròyé mi yé.

Dada, ẹjẹ́ ká máa ṣe dada, èmi ò máa ní ṣe ká o dada, nílé ayé mi dada. Kásá máa ṣe dada gẹ́gẹ́ bí ó kọ́ mi. Ẹ máa ṣe dada o. Tẹ bá sì ráwọn tán ń là kàkà, tán ń ṣàìbù láti lókè. Tẹ́yìn bá wà lókè, ẹ lè fa àwọn gòkè o. À ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down. Torí gbogbo lálá tó lọ sókè yóò padà wálẹ̀ lọ́jọ́ kan ni. Lá ní ìtàn kan kìí sì níwò ẹṣin léyìn ká.

tẹ pàdé ẹgbẹ́dìdẹ àwọn ni wọ́n mọ rántí yín kódà wọ́n tún sọ̀tọ̀ yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu alákọọ́lẹ̀ ni ṣùgbọ́n a nítàn. òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láéláé o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la àrọ́bá gbogbo wa là á dìtàn ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa torí gbogbo ń tà ń se lọ́wọ́ lénìí ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. mẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà adéyìnká ọlásùkàn mi kásàmà ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà ọ̀hún pẹ̀mbọ bí àwọ̀ irin ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mẹ̀yàn ni.

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ alá ó ti mọ́ alá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ̀ nìkan tó fi iron hand mú a tá a léèyàn kan bíi paul kigame. mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbí rọ́ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni pé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ rí àwọn tán fẹ́ progress ni ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò ṣeé fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rìí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rétraàkì nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́sọ sówó, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tán jí epo gbẹ tán jí epo àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo táàgbé tán lọ́mọ ta ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́mọ ta lọ́wọ́n ní àwọn neighboring countries ní táwọn míì fi ń lówó nù tán fi ń dolówó ní àyín nìyẹn ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀ àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n á kó ó di kú tọ́nu wọ́n lọ ń tà níbẹ̀ níbẹ̀ ń bẹ́. gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílu yìí ò dáa gbogbo wa láti ẹ̀ ń contribute sí i gbogbo wa là ń bàálù yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria.

ẹni tí ò sè yí ń se yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nothing wù abú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó se jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni. Wọ́n ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe. Àwọn náà máa pa owó tó bá ń wọ local government ní pónpó. Wọ́n kún gbogbo local government káàkiri Nàìjíríà. Ní Nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers. Àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọ́n ríṣẹ́ ṣe. Àwa láàfin competency sílẹ̀ táàmọ́ torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so many atrocities.

0: se pese temi ni tin ba lagbara ni yasin yasin tin ba ni agbara re masalasi ati sauce tin wo o ti poju bizi wo won tin convert won si business tin convert won si factory tin ma produce gaga gaga ewo amba awala ma lo gbadura ni sauce ama nle ama gbadura ni masalasi Ọlọrun se nkan ta le se fun ara wa Ọlọrun se fun wa in moye adua tawon ti nko tan gba sawon ti nko ti e mo ngba adua ti an gba adua se ti nko ngba adua se bi buddha buddhist ni won so ye ki Ọlọrun o ma sa so ye ki country awon buddhist ati india so ye ki country awon buddhist ko ma je economic one of the most economical viable countries in the whole world. Lawon orilede ti economy won better to wa okay lagbaye awon ti won ni gbagbo ninu Olorun pepe ko si n to kan won pelu Olorun Buddha lawon ni gbagbo ninu re Buddhist to ya ki country won ko Olorun si ju so ya ko ju o ma ro nbe so ya ki won le ma ki won le ma se daada igba wa Tala lọlọrun Tala mo lọlọrun ta lọlọrun ala mo lọlọrun a si lọlọrun ai wu abi eni to mo lọlọrun ai se se bi eni to mo lọlọrun awa yi la kokọ gbagbe pe eyan la kokọ jọ je ngba ta dele aye la sese n choose esin kaloku wa igba ta dele aye la n choose esin ese ta ba tawon obi wa se lawa na njo won ta nse yato fa won mi tan so tan pada sesin mi fun ara won sugbon yi ti awon obi won kokko se lawa na kokko se to ba se pe le christiani na bi mi si boya christiani boya boya ti the pastor ninu church wa ni igba wa yi la gbagbe pe eyan la kokko jo je o ka to gboju ba esin lowo awon obi wa ka na o to le ma so pe ansesin esin wa la nse yi ni aba ansesin esin lojo loju temi o mi o ro ba ansesin o tori ninu okan lo ye kesin wo wa ka wa ma fi wu wa ka won yo ma wa rapere esin lara wa kesin o fi wa ma wu won lati se sugbon ni bi wa bi koko ni alawa amoya alagba o di esin ori elomi o fuye ko sin kankan be api ronu esin awon yin na ni wa bi koko bobo kan be tin se comedy ni facebook afa suna lo ba se comedy pelu iru asiko awe yin nisin iru nkan be an pe ni baba lado o se comedy yen ba lati last year lo di show ah kan lo nwu jade na lo n comment lori e wèrè tí ò lọ́lọ́run ọba fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí jésù nínú wà pẹ̀lẹ́ ìwọ ló jẹ́ ń tùjú ọba gbọ́ létí ọ̀tún kọtòsí sí ní bíbélì wí tí wọ́n lè kọtòsí tó ilé kọtòsí. náà lọ ń wú kọ́mẹ́ntì lọ ń kọ́mẹ́ntì náà lọ ń sépè fún àfáàsù náà àti bàbá aládò àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àwọn alákatà kítí ẹ mọ bọ́lọ́n gbé ẹ mọ gbé ọlọ́run níjà mọ gbé ọlọ́run níjà ọlọ́run tó já ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí tí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: bismillahi rahmani rahim alladhina qala lahumun nas
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Oyo Ajisebi Babenko.

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe ara alul kitab ko sha alul kitab nina inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe ti tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadilu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma je be illa lazina sallamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina te ba tu wa pade iru awon won ni na nti ke wi ni pe amanna billasi unsila ilaina e so fun won pe awa gbagbo billasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaikum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahukum wa id our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'an wi olohun o pe meji olohun wa na lolohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al asanati wajadilhum billati ya asan oni e pepe soju ona olohun ba bil ikma pelu alqurani alqurani ni je ikma ti se pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al asana ka esi ma lo wa si to ba re wa ninu hadith anabi wajadilhum billati ya asan te ba fe engage won ni dialogue ni oro ni debate e je ko je ona ti o re wa ti o ni ma mu pe e n bu enu ate lu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta nri le ni àtàwọn jù anabi sọ hadith kan sallallahu alaihi wasallam wọn nígbà tí wọn ní kẹ́nà abu huraira ló gbà wá wọn ní kẹ́nà alul kitab yaqra'una tawrata bil abraniya ó ní àwọn alul kitab wọn a máa ka tawra bil abraniya pẹ̀lú èdè hebrew nítorí pé àtàwra tẹ́ẹ̀rí ni originally hebrew ló wà kì í ṣe english kì í sì ṣe latin wọn padà translate ẹ sí latin ni tábà tí wọn ń kà á ní èdè hebrew ni yufasiruna bil arabiya wọn ò máa wá túmọ rẹ fún àwọn ará mecca fún àwọn ará medina wọn ò máa túmọ rẹ pẹlú èdè larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni ton ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe ro ni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi inti ke sha ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa tin sha alquran asi tin ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin alul kitab ani gbagbo nu e ani gbagbo si buyun ko le wa ntun mo o buyun ko le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki n se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se ba won te ba fe engage won lona to se kini lona to rewa nijo ti awa musulumi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristiani lo tewo gba musulumi nile to je ile awon kristiani to ba be je oba kristiani ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristiani ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhihi dunya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bighairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbe san lorun wa ni aridu lai wa si a iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan be won ba gba ye lalejo nbe lo bo mi leyin taaya isu kale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki isabo si fe ni keni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma rigba christian si lo ba na ta'amaru lil muslimina an yu'ajiru ila al abasha firaran bi dini min al fitan anabi wa yan da fun awon muslimi npe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ije anabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usmanu bin affan nbe ato won ati iyawo re ije omo anabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won won fara ni won kilo wa de ta wa muslimi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe aka amaru bun yasir ma yo ma je 80 tori pe won doubt pe amaru lo abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo lu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni fire bale e wa duro awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti npade ifaya bale o ni abisinia o oba yen ti ntewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu maka kan wa hand over won fun awon ijoba kefiri maka ngba ta won tin wa de awon ambassador yen ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba bisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo ipe to awon people yi ti wa palace won ti rojo o jafaru omo abi talib to je inu awon omo egba nabi aburo sayyidina ali lohun na ba gbera na muslimi ti nbe nbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hizbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re o ni muru aza so ya faliaud kalama o eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba tutun wi pe awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun o ni liyadi kulu eni won wole bi idnillahi wa zimmatihi pelu yen da olohun kan wole fadaqalu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afin oba yi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe kirukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe salamu alaikum alafia fun yin oba yi wan bi won ma mana akuma tasjudu lahu man tasjudu li kilo mu yin te yin o do bale ngba te debi on adam inama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kan le fun kankan yo je folohun oba to da iwo fun rara re to si da ola re inama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma nfori kan le fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re nba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya allah win to wi fun ana ni pe ki tolohun ba yonu si ni kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wi un tori pe iya to alil janna ina la kada do lati ma fi kirawa ta ba se kini o ta ba dali janna oba yen wa tun joko joko ele igba kin tun o si mo pe ntin won wi un ododo ni tori pe bi tin be ninu ataura ati injila nu pe wo gbolo fori kan le fun enikeni fakola ayukum alatif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro ni fatakallam o ni wo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uibu an ajiba an asabi o ni mo iwo oba wo oba yi iyan o gboro ma rojojun waju re enikeni o si gbolo fabosi soro niwaju re gbogbo eyin o ba soro waju re ododo lo gbolo so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéferì Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Lọ́ba ni Fakọ́lá Amuru Lijafar. Amuru tó jẹ́ ìkànnà àwọn ambassador kéferì Mecca ó wá sọ fún Jafar Peter Kalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jafar wá ń sọ fún ọba Najashi ó ní Salihu Abidun Nanu Arar. Kábíyèsí ọlọ́njárí yín pẹ́ o. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn wọ̀nyí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè. Àní Amuru ọmọ Amuru wa dáhùn ó ní àárárun kiram olómìnira ni yín kódà ẹni àpọ́nlé ni yín ẹ kìí ṣerú only point number one ṣe gbọ́ o. Àárọ́kìnà dáman bìgèrè akin fayokita sumina Mecca tá a ti wá ìjà apààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé atọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kán lọ pa wá. Ó tún dáhùn ó ní onílà kọ́tọ̀rọ̀ pààyàn kábíyèsí ṣe ń gbọ́ di méjì. Fàálì àkádìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgèrè akin fàálì ìnà kọ̀dọ̀ wà ǹjẹ́ àlú jìbìtì tá a ṣe gbájú ẹ̀ Mecca ká tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣógbó owó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò àdóńgbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálà kẹrọt gbowó olówó lọ́ba bá lanu kalẹ̀ so fama tẹtìlúbù na mínimum ẹniwọn kì í ṣerú ẹniwọn pààyàn ẹniwọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn. Kọlà ni dẹlígẹ́tì àwọn kẹfẹ́rí Mecca wá dáhùn ní kù nẹ́nẹ́nu wa alẹ́ amúrí wa ìdìní aládìní àbá iná àtàwa àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dáàlíkà wà tábàwù géèrà wù. Lẹ́ẹ̀kan náà náà bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ náà wà lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lédi kúntùm àlẹ́ yìí wọ́n mọ lédi tàbá àtúmú òmù. Ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yìn tún tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Jafar bá dáhùn. O ní àmọ́ lẹ́dí kùnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n. Èyí tà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátani a sì ti filẹ̀. Kùnà nàkfùrù bìláwà náà abudul ìjàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣìn lọ́hùn òkúta là ń sìn. Wàá mọ̀ lẹ́dí tà àwọn nà ilé yìí fàdínú láyà islam. Àmọ́ ní ní a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jú sẹ́lẹ̀ fọlọ́hun. Já ànábí ìmínà láyé rọ́súlù wa kìtàb. Lénìí òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtàb ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́lọ́hun irú ìwé tí ọmọ Màríà mú wa fẹ̀yìn náà ìwé tó sì mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Màríà. Fakọ́lá takalam tabi amúrin adim fa'ala rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Màríà dúró bó ti dúró ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rì bìnàkùs pé kí wọ́n lọ lu aago òlu. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tó bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ̀ láhùn ọba yìí wá bí wọ́n léèrè ùṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ánzàlàlẹ̀ ìjìlá àlà ìṣà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún jésù mo fowókọ ọba náà bẹ̀yìn. Àtẹ̀jìdú nàbẹ́yìnà ìṣà wà bẹ́yìnà kìyàmà nàbẹ́yàn. Ǹjẹ́ ànábì kan ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ ṣáájú kí ayé tó parẹ́, ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù kálíkì yámọ̀ tó tó. Kọlà bá ṣára náà bí ìsà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nàbí fakọ̀dé àmọ̀nàbí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí fakọ̀dé káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní ti Jésù wí fáwọn ọ̀nà ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá Nàíjà Ṣìlú Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n Ànẹ́bì, ọmọ ẹ̀gbọ́n bàbá Ànẹ́bì Muhammad. Ó ní máadà yakúrò lákùn máadà rọ́jùl. Ẹni tó o pè lójíṣẹ́ ẹyin tó dé wá bá yín o, kí ni ti ń sọ fún yín? Wà má yá amúrukùn bí yìí, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà má yẹn àkùn áníwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Yékìràwọ̀ àléyìn náà kìtàbà lọ́ọ̀yì wà yá amúrú náà bílẹ̀ máa rú fún wa yẹn náà ní àdìlẹ̀ mú kà. Ó ní oyún tọkùnrin yìí ń wí fún wa, ó náà ní pé ó ń ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ìsì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré. Ìsì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wà yá amúrú náà bí Úsìnì lè jì wáyì. Ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ Rahim, ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírè Yetim, ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn. Ọmọ tí ò níyà tí ò ní bàbá, àbí tó níyà tí ò ní bàbá, àbí tó ní bàbá tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òrukàn. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rèé o. Tá a gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó dé. Wà yá amúrú náà bí an tá abúdà láà bí an na abúdà láà. Ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá àdáwó láṣẹ rí kàlà o, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ kíra ọlákùn, mímọ yẹ kíra wàlẹ́kùn. Ọba yẹn wá ní o tó. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín o, èmi náà fẹ́ gbọ́, kà á kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Níjà Fàrù bá ka súra méjì kan nínú Alukur'ani. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀kalẹ̀ ńjọ́ náà, ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fùsírù rẹ̀ lọ́wọ́ yìí, súra tó rom, ó kà. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìsìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn kìrìsìtẹ́nìtì. Àwọn tí ó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n. Súra tó rom, ó wà lára súra tó kà ń jọ náà. Nígbà tó wá kà fàfá àdọ̀tí àìná ànàjáàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń kà á lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìsìtẹ́nì ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Wakọ́lá Sidney Amin Azal Adisi Tọ́yìb. Ó ní túbọ̀ ka nítorí pé bí ń ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà mí fún wa ká gbọ́ sósì kù. Fakọ́rọ̀ Aleyim Surat Al-Kaf. Jáfàrù bá tún bọ́ sínú Surat Al-Kaf ló bá tún kà á. Nítorí pé Surat Al-Kaf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní Abule Kaf ẹlòmíì ò mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Gbogbo ọjọ́ ọdún mọ̀lẹ́ lómi nǹkan Surat Al-Kaf ni ó gbé Kùránì síwájú. Alhamdulilayi ladi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja. Surat Al-Kaf tó ń kà àwọn Abule Kaf kìrìsìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Borisa ló fẹ́ fi tipátipá mú wọn kúrò nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó fẹ́ mú wọn wọnú Borisa. Wọ́n wá sá kúrò lù ú ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá ka súra yìí náà nígbà tó ka súra yìí ni àràádà amúru àyìn yúgdìbà ànàjáàṣì. ni ẹni tó jẹ́ ambassador àwọn kẹfẹ́rí mẹ́ka ó wá fẹ́ sọ̀rọ̀ tó fi jẹ́ wípé ọba yẹn máa bínú sí àwọn mùsùlùmí ó wá ní iná ń yẹ sùmú náà yìí sàwà wúmẹ́wù má dá wọn lóhùn o àwọn tó ń wò yìí wọ́n ń bú Jesus Christ wọ́n ń bú Mary tó jẹ́ ìyá rẹ̀ inú ìwé wọn tí wọ́n ń kà ó wà bẹ́ẹ̀ o ibi tí wọ́n ti bú Jésù ibi tí wọ́n ti bú Maria ó wà nínú ìwé wọn fakọ́ọ̀là ọba yẹn bá tún jòkó jòkó ẹ bọ́ mẹ́ta kù rú náà fi ìsà kí ni tí ìwé yìí sọ nípa Jésù àti màmá rẹ̀ fakọ́rọ̀ alayhim súratu maryam ni jáfàrù bá bẹ́ ló bá bọ́ sínú súratu maryam ṣáptà tá a pe àkọlé rẹ̀ ní súratu maryam ló bá bẹ̀rẹ̀ sí ní ká. Fàlámà àtàlà díkiri ìsà wà ómi ì rọ́fà ànàjáṣe bákṣẹ́tà mi ṣàwákì ì kọ́dẹ̀rà máa yù ká di àlàáyìn fàkọ́ọ̀là wà láì máa sáadà lùmọ̀síwò alámẹ́tẹ̀ kù lù nínú kíra. Nígbà tí ó wá tí ó di wípé wọ́n ka súrà náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Jésù àti ọ̀rọ̀ Màríà nínú súrà yìí ọba yẹn wá na igi pákó kan ó nà sókè ó wá ní ó ní mo fọlọ́run ọba búra ó ní gbogbo ohun tí Jésù sọ fún wa kò yàtọ̀ sí ní tí wọ́n ń kà yìí. Ẹ wo ìlú yìí ẹ wo bí ìlú yìí ti rí ẹ wo bí wọn ṣe ẹ wo àti wọn kọ sáwọn mùsùlùmí. Mo fi ń sọ pé àwọn kìrìsìtẹ́nì àwa mùsùlùmí a nídìí láti máa bára wa jà. Níjọ́ tọ́ba yìí kú ànábì wà mọ̀dí náà jọ náà ànábì wà gbọ́ sọ̀lọ́lá àdìsá pé ọba yẹn ti kú. Ànábì kírun sí lára láti Mẹ̀dínà ó ní kíkálukú lọ sálù àlá pé ọba Nàjáṣí ti kú ẹjẹ́ kírun tiwa náà ń bí ká kírun sí lára. Àwọn kan wá ní ọba yẹn padà di mùsùlùmí àkọọ́lẹ̀ wo ló wà ta ló wẹ̀ sí ìsìláàmù ìjọ ló pe kẹ́límà táwọn ajá kankankankan ọba Nàjáṣí mú evidence wá níbi tí wọ́n kọ́ sí wípé ọba Nàjáṣí pe kẹ́límà ó wẹ̀ sí ìsìláàmù. Àwọn àfáàn assume wípé n tó fi máa nábì kírun sí lára ó ní láti jẹ́ wípé ó convert sí ìsìláàmù àwọn kìrìsìtẹ́nì ló sin o sàárè rẹ̀ sì ń bẹ létí ó fi àdọ́lá o táwọn kìrìtó yẹ pé inú ṣọ́ọ̀ṣì ló wà. Àwọn ò ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn pé ọba wọn di mùsùlùmí o àwa là ń assume pọ́ba yẹn di mùsùlùmí o níjọ́ tọ́ba yẹn sì kú ànábì kírun sí lára láti Mẹ̀dínà. Kí là ń fa wàhálà sí kí là ń bá wọn jà sí kí kìrìsìtẹ́nì má bá mùsùlùmí jà mọ́ kí mùsùlùmí náà yé bá kìrìsìtẹ́nì jà mọ́. Láti ijó ayé ti dáyé ni gbogbo wa ò lè wà lórí ẹ̀sìn kan náà tó bá wọn ọlọ́run ni yóò ní kí gbogbo ayé máa ṣẹ̀sìn kan ṣoṣo kò wún nìyẹn subhana rabbika.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajísebí Ọ̀yọ́ online radio. Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ń retí ọlọ́run ọba aláwùrà bí dákun jẹ́ kí ọdún ọ̀hún kí ó yabo kó yabo fún èmi pẹ̀lú ẹ̀yin. Atọ́pẹ́ àti ìyìn tọ́lọ́run ní gbogbo àti ìyìn àtògbó ọlọ́run náà lónìí gbogbo ẹ̀. Mo kí yín o láti United States of America àti ẹ̀ tí ń gbọ́ mi lọ́wọ́, mo kí yín láti United Kingdom náà. Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín baálẹ̀ fìlà. Ọlásùnkànmí Adéyinka Kásàmáṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà. Atogo atope atope atogo atogo atope atope atogo atogo atope atope atogo atọlọrun ọba náà ni nse o atiyin atope atogo atope atogo atopo atogo atiyin atiyin atope atope atiyin atogo tọlọrun ọba ni mi witi witi witi bọdu eleyi se nlo yi tin lodo tin lo re mu mi emi mi pẹlu eyin pẹ̀lú àwọn èso tó tara yín jáde àti fómílìkì mi àti fámílìkì títí yín náà ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o àtàwọn olólùfẹ́ mi àtàwọn olólùfẹ́ yín àwọn tó ń fẹ́ mi fẹ́re àwọn tó ń fẹ́ yín náà tó ń fẹ́ yín fẹ́re. Ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o ọdún ìta à ń retí láyọ̀ ni ó bá wa ọyìn pẹ̀lú ìdẹ̀ra àti ìdùnnú láàfi sí ọdún náà.
1: Atogo atope.
0: A ní atope àtìyìn àtìyìn atogo atope fún ọlọ́run ọba mi aláwùrà bí. Alhamdulilayi rọ́bẹ̀rẹ̀ àlẹ́mí. Alhamdulilayi lẹ́dí àyá náà dàmú àmọ́ tánáwá ilé ìnùzú.
1: O fún wa ní jíjẹ pẹ̀lú mímu a ò sí lọ sí ìbejú.
0: Ọba tí ń báyìí ní wá pàdé la fògo fún etí ń báyìí ní wá pàdé la fọpẹ́ fún. Àbá búrúbúrú àpá búrúbúrú àgbà búrúbúrú torí pé tá a bá wo ẹ̀yìn wá ní ogbè ẹ̀yìn wò ajáre ò bá àpákún ogbè ẹ̀yìn wò ajáre ò bá àpèkùlù ọyẹ́ yìí náà ẹwọ ẹ̀yìn wò ẹ wògbà tí ọdún yìí bẹ̀rẹ̀ ọyìn ẹ rí i pé ọ̀pọ̀ àìmọye òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mu.

0: Òrùn wà tá a fi lè sálá fún ṣùgbọ́n a sálá fún òní sí mọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe aṣákò kó mọ́. Òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀. Níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀. Ara alé ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun. Àwọn ará alé. Abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun. Owó dilẹ̀ lẹ́yìn ahun o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálá lọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀. Ó ní ó sọ ilé ara rẹ̀ kan Adéyinka. Ó ní ojú ní kálá lọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o. Òun gangan ti kára rẹ̀ ní ó sọ ilé ara rẹ̀ kan èyí ohun tí wọ́n bá tún sin sílé.
1: Ó ṣe ó pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jà ntì. Wọ́n gbé alọ́jà ntò wọ́n ní ẹmọ balẹ́jẹ́. Ẹmẹ́jì ó balẹ́jẹ́ yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o. Ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù àwọn tẹ́nàntì rẹ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ọ̀wà towó wọn ò ní sin olówó wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọn ò ná owó lẹ́yìn olówó. Gbígbé ni wọn mọ gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n à nítorí pé onílé lọ pé ẹjẹ́ á wó ilé rẹ̀ dànù kẹ́nìkankan wọ́n mọ̀ gbé bẹ̀ mọ́. Wọ́n mọ̀ gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: ro
1: báyé ṣe ń lọ láwọn èèyàn ń kú tó ń dágbére fúnlé ayé òṣèṣẹ yìí kó ju ìgbà ó ṣe ìjọ kan ni ó kan ìmí àtẹyìn náà yín sún ni o ìjọ kan ni ó sún kan wá gẹgẹ bí orúkọ mi sún kan mi ọlásùnkàn mi yóò sún kan wá lọjọ kan o kìí ṣe pé o kìí ṣe pé ṣùgbọn tí gbogbo wa bá máa rántí bíbá lọ lọjọ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa torí ìta bá ṣeun gangan náà ni ó jẹ àdúrà fún wa o wọn ò ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọn ò ní kò sí àdúrà fún òkú mọ o akíkíṣẹ ọwọ rẹ kò máa tọ ọ lẹyìn. Iṣẹ́ ọwọ́ wo wa ló ń ṣe lọ́wọ́ tí ó máa tọ̀ lẹ́yìn ṣẹṣẹ bí ni ó máa tọ̀ lẹ́yìn torí bá a bá ṣe ń gbẹ̀san iṣẹ́ olóore iṣẹ́ ládá tá a bá ṣe láwọn iṣẹ́ bí iṣẹ́ ẹbú tá a bá ṣe bó bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrèǹjẹ lórí iṣẹ́ bí wa náà o bá a ṣe ń gbèrèǹjẹ lórí iṣẹ́ rẹ táwa ló lè wẹ̀ òkun ayé tó lè wẹ̀ òkun ayé já afẹ́ni tọ́lọ́wọ́ bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́rà ká máa sanná ní ká máa là kàkà ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o èmi gan Adéyinka tẹnu mi dùn yìí tẹnu mi dùn dáadáa yìí èyàn ò lè má ṣe ṣe èyàn nígbà mí o ti ṣe bí èyàn ẹlẹ́ran ara la pè wá ṣùgbọ́n tí dáadáa wá bá ti pọ̀jà ìdá wa lọ ọlọ́wọ́ bá yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù ẹ jẹ́ kí dáadáa wọ́ pọ̀ ká sì má pa ẹnìkankan lẹ́kún ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ pé àyín máa ń rìn ní àyàn ayé kò rí ọmọ mi.
0: I don't know what to do.
2: Èmi ọmọ ń bá ṣe o.
1: Látàrí ìdí èyí bá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn alátìlẹyìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí ẹ̀yìn èjìká tí ò jẹ́ kọrùn wọ́wọ́ ẹ̀yìn oṣù kátẹ̀ jẹ́ kọrùn ó máa wọ̀ wá. Ẹyin tá a bá ti gbé gbà pé Atunde o Atunde o Atunde o tẹ ìjẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó ti ẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ ìmí gangan máa fẹ́ súra mi nígbà mi pèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yìn wá jẹ́ kọ́rọ̀ ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí yín gangan ti ká lára yín kò ní sú ọlọ́run ọba o.
0: Àtàpapọ̀ sí ọwọ́ di là.
1: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ opó ọmọ opó ọmọ opó méjì tá a sanwó iléèwé wọn. Kò yẹ yín Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀ẹ́kì asanwó wa ẹ̀ẹ́kì nítorí ẹgbọn mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àtibá mi aláàjì mi bàbá mi dáadáa wọn ìfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi sunny success odùọ́lá ọmọ ògúndàre ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn mọ́jà mọ́jà tẹ ṣe bẹ́ẹ̀ tẹ kára wájú lẹ́rú. Àwọn náà ń bá wa dá sí ó jí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sì ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún ẹ máa wá wò fọ́nẹ́sì ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n opó mùsùlùmí olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún mi èmi náà mo bá gba ara ta mo bá gbà á lára ta mo kọ́ ṣe ní fídíò ní fesibúùkù ìrìn kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tó ń kọ́mẹ̀ntì kan kí wa ni bóyá content yẹn ọ̀dẹ̀ yí gbogbo àwọn èèyàn ni mo bá tún mú fídíò yìí ngbà tí ń gbọ́jà kankan mo bá gé mo bá fi ṣọwọ́ ní broadcast list mi lórí whatsapp wà láì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú Afọlábíjí Àyìndé bọ̀ nílùú Gbóọra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi send ẹ̀ lórí whatsapp tí mo fi voice message.

0: lára àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tọ́ jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀. Ọ̀dọ̀ mi gangan ni ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stew lọ́wọ́lọ́wọ́. Èyí tọ́ jẹ́ second born. Kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ ọmọ da wàhálà àti alágbádá o, ẹ̀yin tèmi. Èyí tọ́ jẹ́ second born, ọ̀dọ̀ màámi ni ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà. Òun náà ó ṣe wà ẹ̀ kí tọdún yìí. Funny enough ni pé yìí ti ẹ̀ ronú lọ pé kí n ti ẹ̀ sẹ́ndì ìrànlọ́wọ́ fún kiní yìí lórí WhatsApp nítorí títara tèmi. Báàbà sì fi bájú bá fi fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san. Ṣùgbọ́n ńgbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọwọ́ kí ìrànlọ́wọ́ tó dìde tàbí rí towó tí etí opó yìí tó sọ yìí sọ. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé ṣùgbọ́n lára pé àwọn èèyàn sà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore pàlà lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre lánàá tún fowó tí wọn sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yin náà kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹ jẹ́ tó bẹ̀ kan sí fún yín. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí. Níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimo Ayíǹdeun láàárọ̀, ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ, iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni 20,000 lówó tọ́jọ́ owó operation yàtọ̀ fún pa à ń rọ oògùn, à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé nǹkan pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kíní kan ni lọ́wọ́ abẹ́rẹ́ náà. Ni mo fi ń sọ pé kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Nǹkan o ẹni tó bá kankan ló kan mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ ò fi ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run tí ń bọ̀ gbé sí nírọ̀rùn. Ó fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. Àdẹ̀jọ mú ọdún yìí láti January. A tún wà ní December. Ení ni December 21st. Ẹni tó bá mọ̀nú rò nìkan ní òun orí Ọlọ́run ni ó sì mọ ọpẹ́ dú. Tábà máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín.
1: Ó fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kékeré já lórí.
2: Àìfẹ́ kọ́ la.
0: Mo sọ lérèfé níjó ní bí. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká máa padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù ilé mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ pọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé, báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹ̀gbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o. A ní rògbọ̀n àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amú yìí wá tú òwò nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti láksidẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbí gbìjì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o, kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé pàlà ìǹtí ẹ̀ wá rántí pé ọmọ tí ẹ̀ náà fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì. Mo mọ̀ pé a fẹ́ sanwó wàhẹ́ẹ̀kì o. ṣùgbọ́n èèyàn rántí pé káṣẹ̀ bá bìnrin pé káwọn èèyàn ràn lọ sí ràn lọ́wọ́. Ẹ wá wo ibi tọ́lọ́ ti gbébi ṣe é ṣe dé. Ẹ wo bọ́ọ̀lù ń ṣe gbébi ṣe é ṣe dé. Aráàta tó ké gbàjarì wá bá mi. Inú mo gbarata lórí ọ̀rọ̀ rẹ̀ kó tó di pé Ọlọ́run wá bá wa bu àṣírí títí wa ẹ̀ẹ̀kì tọmọ tiẹ̀ náà. Pẹ̀lú owó tá a tún fi kúnra wọn pẹ̀lú ọpẹ́rẹ́ṣàn ti àkọ́bí rẹ̀ tó bímọ nílé ìwòsàn. Ni mo ṣe máa ń jẹ́ kásà máa ṣe dáadáa ọ̀ lórúkọ tèmi fi ń jẹ́ kásà máa ṣe dáadáa tí mò ń fún ọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Bó tó máa ń tra mo máa ń gbìyànjú bó ti ẹ̀jẹ̀ pèyìn èyí mò ń rìn ní àárín ayé kó rí ó mọ́ mi. Mo máa ń tra láti ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi kí n fi lè bá jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn láti lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn èèyàn. Tá a bá gbẹ́rù ẹlẹ́rù nígbà míì lọ́nà tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, Ọlọ́run ọba yóò sì mọ báyẹn náà gbé bùkátà tiẹ̀. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́rọ̀ ogun rẹ̀.

Ó tún fi àsìkò yìí sọ fún yín o, pé àwọn ọmọ sì kú o. Ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ́ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí, wàhálà àwọn ọmọ tó kù. Mo fi Ọlọ́run ọba ṣe ẹ̀rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá òpó tó kọ́kọ́ kọ́ntàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́dù sí àwọn olóṣèlú nígbà, ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè Ọlọ́là secondary school Lọ́yọ̀ọ́ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi. Yún Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò public matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. Òun ló ń kọ́ńtà àti mi, ṣé lìjẹta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday, ó ní I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Oke Olola High School, but hasn't registered for WAEC. How can we help him out, sir?

₦25,000 náà ni o. Ẹni tó lọ ń bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá opó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o. Àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ̀ post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kó rí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan afẹ́ jáwọ̀ afẹ́ já afẹ́ mọ̀ jí àwò kọ́ se dada. Àìmọye àwọn èèyàn mi tán rí fídíò yìí táwọn ní ràn lọ́wọ́ oúnjẹ ni ebi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán o. Èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán èyí tọ́lọ́run bá fún yàn ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. Because in order to help people you have to help yourself first. How can you help people when you yourself is helpless? When you are helpless, you can't help anybody. Ní ẹ máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ ranra rẹ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ o. Kódà kí wà àtìyàwó àtọmọ rẹ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ náà torí ẹni tó bá kọ́kọ́ tọ́ba wà láàyè ló lè ran ìlò míì lọ́wọ́ tọ́ bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. Bí wọ́n gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ náà bá standard ló tó lè ràn yàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kìí ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. Ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ràn yàn lọ́wọ́. Kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó hàn ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pù àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe ṣá máa ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. Bí wọ̀gán ṣe ń gbọ́ mi tó ò bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́ lòmíì tó wò pó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. Àìṣe é tán. Ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: Àbí ń pé ó wá gbàkàrà kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
2: A ò fẹ́ kó lọ.
0: Àsìkò Thanksgiving láwa yìí ò nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò Thanksgiving láwa yìí lamẹ́ríkà. Táwọn èèyàn àwọn èbó pàṣẹ máa ń sọ páwọn míì nínú wọn ọmọ ọlọ́run àwọn àákò yìí ni wọn máa ń ṣèràn lọ́wọ́. Mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹlòmíì tí ó lọ sínú ọjà pọ́pùlà ọjà tán tí máa ń ra nǹkan yóò mọ̀ wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀ sí wọn díẹ̀. Mo ti rí àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgbé tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn. Àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáyé pé mo bèrè níbẹ̀rẹ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá ṣe láyé àbí kí lọ́lọ́run dá wa wáyé fún. Àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: A ò pàdé ibi dùn ní odi péré.
2: A ò pàdé
1: ó dojú wa la ó darin náà kò yóò ṣe ní.
0: Bó ṣe wá léwu kan mọ́ òpin nǹkan le tóun tó bá wọ ẹ̀yìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwọ̀ ẹ̀yìn wò ajá rẹ ò bá pakún ó gbèwọ̀ ẹ̀yìn wò ajá rẹ ò bá pẹ̀kulù ó gbèwọ̀ ẹ̀yìn wò ajá rẹ mà lè pé horo. Ẹni tó bá wọ ẹ̀yìn wò tó bá mọ̀ọ́nú rò ó ní ọmọ pẹ́ẹ́dú adúpẹ́ orí ọlọ́run adúpẹ́ o 2022 tó ti ń lo odò ti ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbọ́ àbí
1: mélòó. Ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ a kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo ni se biba beni kokan.
4: Ajise Bi Oyo laari Oyo ni se biba beni.

0: Ọlátọ̀lọ̀ ń dá yín, ayin, ọlọ́wọ̀ ní jó tán o, torí pẹ́ dáná, ẹ ń fún wa ń bẹ̀, ẹ fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀, ọlọ́wọ̀ bá ọlọ́jọ́ ní kò ní jẹ́ kọ́lá yín ó tán, ẹ ní fọlápì ìtàn pa ẹ̀ ti ní rí o, lọ́la wọ̀ láhọ́ lọ́wọ́ kù wáta, ìlàbìlà àlè ìlàzín. Ọ̀nà ọ̀la yín tó ti sì yí kò ní di láíláí fàbàdà, lọ́la Ya salam, ya salam, ya sal jalali wa likram.
1: Awo shifi la de olori
0: ya. Ya rahman, ya salam.
1: Oba ti o je o ton salawat.
0: Ya rasak, ya salam.
1: Dele du wa pa hongong pe gwa. Eniri le mira.
0: Ya salam, ya salam. Suli jalali wa likram.
1: Oh,

0: More music on trendybeats.com.
1: Fi kọ́lí ta'ala.
2: Ibi gbọ́nà wọn lọ́wọ́ bá ni.
1: Fi súra ti Yusufu
2: Ali. Nínú súra tó ànábì Yusufu.
1: Wà já ó á bá wọn ìṣá ìrọ̀bùnkún náà.
2: Bẹ́ẹ̀ bá ń ké súra tó Yusufu. Ẹ rí bẹ́ẹ̀ máa ń gbọ́rọ̀ ànábì Yusufu. Wà já ó á bá wọn ìṣá ìrọ̀bùnkún náà. Nígbà wọ́n dẹ́tẹ̀ pẹ̀lú Yusufu nù ni. Wọ́n wá bá bàbá wọn. Lásìkò ìṣá yìí. Wọ́n wá sunkún.
1: Àìkàdé bá ń.
2: Ẹkún náà tí wọ́n ń sun yìí, ẹkún rọ ni.
1: Wà máa àwòdì ìbò.
2: Wọ́n sì ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn Yakubu. Wọ́n wá mú ìkòkò kan dání.
1: Ara súnkàrà.
2: Ìkòkò ọ̀hún wọ́n mú wọn jẹ́ ń pa ni.
1: Fàpọ́ọ̀lù lè àbí.
2: Wọ́n wá ń sọ fún bàbá wọn.
1: Azazi bulabi akala ibonu kayuva.
2: Wọ́n wọ bàbá wa Nabi Yakubu. Yusufu taari mọ ìkòkò tọ́pá jẹrè.
1: Fàpọ́lá Yakubu.
2: Nabi Yakubu wọ́n dáhùn.
1: Adna mi ni.
2: Súnmọ́ mi, ìwọ kòkò súnmọ́ mi.
1: Fada náà mi ni o.
2: Ìkòkò bá súnmọ́ Nabi Yakubu.
1: Fàpọ́lá làwọn ayatu azibu.
2: Anabi Yakubu wa sọ fun pe iwo koko
1: lima kalita waladi
2: ese to pa omo mi
1: wa qurrata aini
2: ese ari tutu oju mi ikoko o si pa kilode
1: fa antakallahu ta'ala adhibu
2: olorun ba fun koko loro so
1: fa qala ma aza allahi
2: ikoko ni to fun olorun ko je ri be
1: ya ya aku
2: iwa nabi yakubu
1: walani istafaka nabiyya
2: walani istafaka nabiyya o wa gbe ali fun mi ile kewula wa yi ma wi bi ku wi
1: walani istafaka nabiyya
2: o mo bi o pelu olorun to sa o lesa to fin ja nabi
1: ma kalitun lahu lahama

0: Yaku.
1: Wọ́n ni mo tún pe wa nabi Yakubu.
0: Nǹkan tẹ́ lí tún Yusufa.
1: Wọ́n bá yí pé bàbá wa pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn pa mi rẹ̀.
0: Kàmá alaka lè fukọ́ra fi ààrẹ zámanì.
1: Kọ́lọ̀ wọn pa òun rẹ̀. Bí o ti pa àwọn tálíkà rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin tálíkà. Ẹ wo bí ẹ bá dé ẹ sì dọ̀bọ lọ́dọ̀ àwọn olówó. Ẹ̀yin tálíkà. Ẹ wo bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣe àbúrò.
0: Yá Yakú.
1: Ìwọ Yakubu.
0: Nǹkan tá a lè tún Yusufa.
1: Bọ́ bá ṣe pé mo bá pa Yusufu.
0: Àlàkà ni Allah.
1: Kọ́lọ̀ wọn bọ́ pa mi rẹ̀.
0: Kàmá alákà lè Umara fi àkìrì zamani.
1: Ẹ bá gbọ́ ọlọ́run yẹ ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wúyàbẹ̀ ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá ṣe tún jà máa lẹ̀. Ah, wọ́n ni mo bá sọ pé mo bá pa Yusufu. Kọ́lọ̀ wọn bọ́ pa òun rẹ̀ ìwọ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àfáà rẹ̀ yán-án-yán. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àfáà. Ẹ̀yin lè mọ bí Rábìá Tulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkíṣù alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Ìyá Yakubu.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àfáà mi ò sì sọ fún mi n ò tí béèrè. Ibi bílíkì ti jọba ṣe lọ rin ni. Ibi Rábí Àdáwí ti jọba ṣe lọ rin ni.
0: Yá Yakubu.
1: Ìkẹyà tó là lọ́wọ́.
0: Aláfíà lọ.

0: ni
1: akramakallah
0: ya yaqub
1: iwo yaqub
0: in qatali tu yusuf
1: bi mo ba pa yusuf
0: halaka ni allah
1: toro wo bo pa un re
0: kama halaka li umara fi akhir az-zamani
1: olo wo oni eri ikogori loro won
0: akramakallah
1: o ba ti ko mba pa omo re iwo nabi yaqub toro wo pa un re bi o ti pa awon afa kan re baba ti gbeyin aye
0: iyaya ku
1: imo igbeyin aye de eyin omo lorin igbeyin aye ma wole wa awa omo lorin e wo bi abado rin de e wo bi ati bere e wo bi anlo kilo de baba kan ba ku wa tun wonu le mi awon to ba kan wa je bi mo daji kan ba ku eni ba tun kan aje bile mamu kan ba ku wa ti tun wole mi ti won ti je wa tun fun won je ore mi lo joko le na nbo ore mi ni bi mamu janu re bi mo kaji kan ba ku wa tun yo mi je kilo wa de ese eyin nikan le mamu wa ni elomi o wa ma kewu ma ni afeyin nikan inu re yin nikan won ti kewu ni
2: eni
1: ese inu le yin ni kan won ti kewu ni imamu kini eyin imamu keji odun meji di mejila eyin ni kan ni imamu kan won odun mejo ese omo olomo e ma ba se je gbogbo kewu to kele e ma ba je rara e tu je imamu o wa le mi eyin ni kan ni e wa kan gba ran e ba do rin koko amadu melo ni ilu awon bi ilu awon afa e wa ke ba awon le kan koko eyin wo ni entebo
2: sete
1: e ti lo setel
2: wa ko
1: e ta n ba lo yi e ti lo setel awon eni olohun e wa in sakatu fabikirun fi madu
0: wa in sakatu
1: awon afa n be lo ri ba
0: fabikirun fi madu
1: eyin le wara
0: wa in la taku fa qawlun sadidun
1: ehu eyo ma ya wa le wara eni na awon afa ilu won ilorin ni
2: eni
1: gbogbo bi yóò tẹ́yẹ ti lè wọ̀ lọ́rin wá àwọn àfa ìlọrin ọkọjá lọ́rin wá ké ń gbàtà ń bẹ lọ́sọ̀gbọ́ lọ́dọ̀ àwọn ọmọ ara láti mọ́ ṣe fíìmù tí wọ́n ń ṣe ìyàwó ni
2: bẹ́ẹ̀ni
1: àkíní kan gbogbo gbogbo ìbejì ní ẹjọ́ ara báyìí wọ́n dàbí àwọn ẹgbẹ́
2: ìdè
1: wọ́n ń ṣe ìyàwó ọ̀kan ń kó mọ̀ ọ̀kan ń ṣe ìyàwó wọ́n wá níbi ìyá àwọn bá fẹ́ ṣe tí ó dùn máwọn fáwọn láyé afa buhari ni kọ́ wá sí wáṣí fáwọn ìwọ̀n sí wáṣí múnú gbogbo òṣogbo láwà yìí mọ́lọ́lọ́hún yá yìí lọ́rin púpọ̀ ní gbogbo òlu mo ní bàbá àgábá wẹ́lẹ́ wà ní bàmbà àmọ́ wá bí gbé ń bọ̀lẹ̀ ti ké orí tọ́ba ní èmi ò kéwù lọ́rin o ìbàdàn láti kéwù tálàfà yín àfà kìnínní ní bọ̀lẹ̀ àwọn ti kéwù ńlẹ̀ gbágbá lọ́rin ni gbogbo ti wẹ́lẹ̀ wà ní ìtò ọmọ kéwù lọ́rin lọ ń jẹ́ ọlọ́run ṣe kan fún lọ́rin ilé orin ọ̀hún ni lẹ́nìkan oṣù ọmọ ajẹ́ ìmọ̀mù wa kí ló dé ẹyẹ ti wa mọ́tí yín wá ni ìjọ ti bá bọ̀ náà èéṣe tipa nílé wa wájú ọ̀rá wọn lọ gbà báyìí èéṣe ń gbẹ rí ṣe èéṣe ṣe náà nù
0: wà á yín sákàtú
1: gbogbo ànúlẹ̀ wa lọ́jọ́ ọ̀rá wọn lọ
0: fàfikìrán fi máa dé
1: èéṣe ń gbẹ rí ṣe
0: wà á yín nàtọ̀ kú fàkà olùhàn ṣẹ̀dídùn
1: àwọn ọmọ ti ń ga ẹwà wọn ti wá ẹwọ yọ ọmọ ti ń bẹ tí wọn ò ní ṣe ọmọ ìka ìwé ọ̀kadà ní ń gùn kí lè rí ṣe èéṣe ìdílé kan máa jẹ mọ́mù lọ́fà àwọn afa wọn ti wá kọ àwọn afa kan bọ̀ dínísì wọn ń fa àwọn ẹni náà lówó àwọn náà ń pẹ́ lábí àtúwádàwí ọjà burú òyà yín

0: ni kisu o je gbon ya yin o ba ti e wa je oba se lo ni lo ti je ilo ni lo ti je ni ko si ni je lo ni eya ba lo de ni ami eya afa lorin e ma gbo baba ri yin ni e ma gbo kada ti wa eya afa lorin e mura nto e ka jagun lo deyi e ma je owo ba ti je ni ni koko wi awa kan be to ma to safu waju njo odun to e ke le won seyin gbo e le to mo salati jima a kan be won mo na we to fada salati subu won mo wi won wa de latabuja won wa to safu waju awa afa tu won han qurani e wa bench won seyin eh imamu ele won da seyin ki lo de e lo fi je olo lo fi je imamu sile to kini bo seyin aba la labinu bosin
1: bosin
0: sha mo nu lo ni be bosin
1: de won ye yin
0: aba da mo ronu do ni eh ara le bugin bosin buari musa do ni ye ye tu o ti ye ke senu eya afa de saju wa lo rin o ti ye ke senu wa si ta mo se nisin awon wa si ni eja mo se en je ba jo looto e ma dowo benu soro e soro ikoko ni nsepe yi ikoko ni nsepe won gba nabi yakuba yi oro ba gbe mpapo mo re oro won halaka mi bi o ti halaka won afa kan ni gbe nyaye
2: ya yakub
0: o tu wa ni won yakubu
2: en ko tani tu yusufa
0: ah baba ti ko mo ba pa yusuf ti won ni mo pa yi
2: halaka ni allah
0: kọ́lọ̀ wọn bọ́ pàwọn rẹ̀
2: kàmá hànà kọ́lẹ̀ umara fi àkìrì zamani.
0: bọ́bá wà rẹ̀ mọ́ àbọ̀ mi ńlọ lé díẹ̀ díẹ̀ bọ́bá ti pé mọ́ bá pọ̀mọ̀ rẹ̀ yusuf ìwọ̀n níbi yakubu kọ́lọ̀ wọn tún pàwọn rẹ̀ bí ó ti pa àwọn aláṣẹ rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé ẹ̀yà aláṣẹ wa tó ní ẹ̀wẹ̀ sin ara yín ẹ̀yà aláṣẹ wa tó ní nílọrin ẹ̀yìn tẹ báwọn ọfíìsì dání ẹ wo yẹ̀yẹ ara yín ẹ wo bí ẹ bá lọ rí dé torí owó èyí tẹ kó pamọ́ látẹ̀yìn wa ń kọ́ ẹ nà tán ní ẹ̀rín nà tán ọlọ́run ló yé ẹ jìjà lórin ẹ gbà lọrin lọ́wọ́ ọ̀yà ẹ gbà lọrin lọ́wọ́ ẹrú ẹ gbà lọrin lọ́wọ́ ọjọ́ ọ̀sẹ̀lẹ̀ rí lùkà tó mẹ́sẹ̀lẹ̀ yìí ẹ̀yin olóṣèlú mo kì í yín púpọ̀ ìyá àti yín níwájú ọlọ́run pàmùra gájá ni.
2: wọ́n kọ́ lọ́lọ́ òye akúbù.
0: alábí yakubu wọ́n sọ fún wọn.
2: wọ́n kẹ́ ìfà àhálẹ́ àkùnrin.
0: bàbá wa rẹ mọ bí tètè ṣàdúrà nù ni alábí yakubu wa ń bi ìkòkò léèrè ó ní bóun lọ́lọ́run ó sì pa wọ́n rẹ àwọn pọ́ lọ́wọ́ pa wọ́n rẹ nísìnyí bóun ni ó ti sin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí bóun lọ́lọ́run ó sì pa wọ́n rẹ.
2: wọ́n kọ́ lásán ẹ̀bùn kọ́ ẹ̀hún mara òbílẹ̀ ìmáratì.
0: ọ̀pọ̀ àrí ẹ̀rọ gbogbo ẹ̀lẹ́bà tó gbẹ́ ntọ́lọ̀ bá ní kejì ìjẹ́wà lọ́rọ̀ mi kó gbé sọlọ́láhù alẹ́ wasálẹ̀.
2: sọlọ́láhù alẹ́ wasálẹ̀.
0: ẹ wá ní alahu akbar bí kọ́lọ́wọ́ dáhùn.
2: alahu akbar.
0: ẹ wá ẹ jẹ́ afarabalẹ̀ tó kárí lọ́wọ́ kí magiribi ẹ wá ń bi ẹ̀rín alábi yakubu wa ní ìwọ kókó òun pé kọ́lọ́wọ́ pa ọ́ rẹ bí ó ti pa lágbájá lágbájá lágbájá lágbájá rẹ ìyẹn mẹ́rin bóun lọ́lọ́run ó sì pa wọ́n rẹ rí ìkókó ní ọ̀rọ̀ àwọn aláṣẹ wọ́n mọ̀ ọbẹ̀
2: gbẹ̀lá ìmọ̀ láti.
0: wọn ò ní ràṣẹ pamọ́ ọ̀pọ̀ àwọn rẹ àbí ọ̀pọ̀ àwọn rẹ.
3: ọ̀pọ̀ àwọn rẹ.
2: wà iná làágìnìyà.
0: ọ̀rọ̀ àwọn olówó tí mo wí ìwà níbi yakubu.
2: sáyẹ̀mú láwọn dẹ́nu.
0: gbèsè ní ọ̀pọ̀ àwọn bí àyẹ̀wò báńkì gbogbo owó tẹ́ fi mọ̀ kẹ́hìn ní olówó owó báńkì ni. wọ́n jẹ gbèsè ní ìkókó ní gbèsè ní wọ́n jẹ. ẹ jẹ gbèsè bọ̀ lóyún jẹ ẹ tiẹ̀ jíjẹ.
2: wọ́n ṣàyẹ̀bù kọ́ fún kọ́ráhùn wà lẹ́yìn sàlàdé ìsọ́bùrún.
0: àwọn tálíkà tá a mọ̀ wọ́n ara wa dàìlà àwọn tálíkà tá a rántí ẹ ní òbí wa ẹ̀já fura ìkòkò ní wọ̀n níbi yàrá.
2: ṣàyẹ̀bù kọ́.
0: àwọn tálíkà ọ̀sẹ̀kù.
2: wà lẹ́yìn sàlàdé ìsọ́bùrún.
0: àwọn ò ní sùúrù ẹ̀rí pa ní sùúrù ni. kilo tun wa wi
2: wala erin dona bil qalili
0: awon talika won si ni yonu si nkan to ba kere ji e temi olorun ba fun won won ni mo won ni yonu si
2: wa inna li ulama
0: that's what
2: wa inna li ulama
0: olora wa fa
2: sayabqa sayabqa bila taqwa allah
0: won ni awon afa nbi olohun ti pa won re ngbe ya yin pe won ni beru olohun ma baba wa re ma iberu olohun wa da lodi oni awon afa muti
2: sayabqa
0: oni ko sin ta bo setan ode oni awon odu afa kan paye eri oku ni won nge lodi oni awon afa kan be ifun omo tuntun ohun ni won jo lodi oni awon afa kan be laye agba afa na ni won we ti sa afa amo afa lawon yen pe won awon alufa alufa talufa ba lojo kuna ora ma lo ma lo ore mi ami o se won so ma lo e wa wo ta won afa ban kan de ara eri ara nta winu pe wa li ye oloko sa nu ye ni e da ko ro ba fun lona olohun je bale dada ola qur'anul azim ama musoro kan si ni o kile arin ni eho wa e ka bo da yin na ke yan na na mi bo gba yin ki eho
2: sayabu ko
0: tori na
2: bila taqwa allah
0: iberu olohun ko wa si laye mo lodo awa fa apawe ni olohun awon agbalagba obe le ri timi bayi e ka gbogbo ti jodo afa ko si beru olohun mo eyan ri pe igbeni won tun wa bi yin iko era tun se igbeni ah igbegana a ona ni tori pe fe gun jibu e je be ru kera ta ke lo torun bo na so bi ka ja gbe mo ni break mo ko mo ri yin sa ke ma gun jibu ke ba olon dada ati ke gun jibu ke ba olon pelu binu
1: Allah
0: e fo omu kan ko to wan ko ase ase ti awa afa won tesi awa afa kokan to mo number won eyin afa ki lo kan yin bi oro oselu e gbe enu yin so Olorun o gbe awon baba yin so.
2: Amen.
0: Oro ni eyan mo loku.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo la ri Oyo Ajisebi Babeni kokan.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yàmú gbogbo àgbáyé ni kọ́lọ́run ó kó ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ àjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ àáfàá lọ, ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bá mi, ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. Ọjọ́ kan burú àpè, ǹjọ́ méjì máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́ṣù ọmọ àmà pè. Ọ̀rọ̀ kan ò sì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀hún gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kíní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: Nàìjíríà. Ọlọ́run náà ló yé.
0: Òun ti wọ́n láyé. Tọdún náà ní ìṣiṣi náà yí ọkàn ni èbó eléwé kan òun ò tún gbéwé déédéé mọ́. Àwọn aṣòwò ṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò. Ẹni mọ̀ pé owó ọdún ni wọ́n fẹ́ ni ti ń yáwó kiri. Wọlé wọlé ò sì jẹ́ àrílé pé awá gbọ́dẹ̀ ò jẹ́ àdé jù fẹ́ràn. Wọ́n bá dàbẹ̀ ẹ̀júmọ́ ẹ̀dáwó onípò àṣìtàn kánì mọ́lé. Ọ̀pọ̀ èèyàn lọ́fẹ́ ṣe léṣe ní orílẹ̀ èdè èyí owó pí láì ní òjì ó lè ṣe. Ẹ tún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó ná ká ṣanwó ọdẹ. Tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfa mi. Ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan. Òbí láńjẹ kọ́sọ́ngbó ó dé afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni ò ní wọ́n lọ́rọ̀ olúwa rẹ̀. Owó ọ̀pọ̀ wa dogun ká mọ̀ kára òde papọ̀ mára lé ó di ta nkára lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan jọba ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ tó fi lé bàbá rẹ̀ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe báálé lọ.
1: Orí ẹ̀ pé
0: ọ̀rẹ́ òṣùṣù ń ṣe láì lẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ. Obìnrin ń bámọ létí àgbálé ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájú mo ró gbé kò mọ̀ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn. Ìlọ́dá fún farùgbẹ̀ tó borí tí ò ní gbàdí ìlè ìdáná mẹ́ta fò faraba. Etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjà lura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bara. Àlùtúnlù ń tọ́mọ ẹ̀gúsí. Arílábà tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrí ìbáàbò òde. Ńbẹ lòyìnbó sọ́jà gbẹdúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajúlẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni. Gbogbo wa la ǹjẹ́ alulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ní lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ́mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngun àjò gbọ̀njo. Ẹ̀yin wá wẹ̀sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni tí ń fi tí sọlẹ̀ bí àpò yeré. Ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò gàn náà olóńgẹ̀ ẹ̀ ní ò lè bá bẹ lọ.

0: Akin ola o ni were oko la ni hun omo ya mo o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re njo yin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te mbele kun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa ni o si tun loju ti kun iwo ni baba esita de ka okin aya dele ki omo badan di buredi njo si
1: on buredi ti
0: omo ya lari aye re dun joyin lo edumare o ni jo ko tori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye feda kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun ale tunu gba wo bu oya o le papa wodo ore to le ma do bi oya nu ogan sun baba la ni ran enu eni kan o gboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ta won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi atawon eleyin ju ege oreke lewa omirin jankan jankan ta bi se pe omirin awon omo so pe alade edu se ki yanjo ohun ade wu mi eledi ko ara adu osun afegbe bi ade emo ajumo bi okan taanu eledi ko ni ka pa ajumo baba ni o to ka feran are ni eti ko abo loran ko vision vision akin ola lo ni ndupe lo gbogbo yin ole ku agbo wa oju e ku dide e ku nawo oju e mo ku ase ye an sile an komo an gbe yawo la vision pada laarin ara wa
1: amen
0: emi na pa dupe ojo to gbe ya re si mo gbowo le yin mo gba so to tu eyan lokun o gba ibo si ala aru owo ni mo kedi me dele wa te fi mu le po ti e mo na ro ka agbada le fi nde ran akin ola pa mo lu kan rabada o tu erele e mo mo ọkọ ọlá ni ìhun ọpẹ ńlá òní gbogbo wa ọmọ jẹ ọjọ dáwù yìí lajọ dídí màálù tẹyìn tẹyìn
1: àti màálù àmọ lẹyìn ọgá àmì
0: ẹyìn ọmọ lóbi lẹyìn bá gbé jojú màálù ẹyìn ẹran ló bá rẹ jẹ
1: òótọ ni
0: èmi ọgbà gbé ọbẹ ẹran tá a fi jẹun lálẹ ẹjọ kìnìún àyàn wá ń dé àlàfi onílù ọdẹ mi ní ṣàlàyé fún mi wípé epo ni wọn fi ṣe bẹ náà èmi kọkọ ṣe bá dìní wọn ṣe bẹ náà ni àṣìyàn agbára náà njọ náà ni àgbègbè àtẹmí ó bòkèlè kan tí gbogbo rẹ ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkúté jẹun létè ń délewi ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: bàjẹ́ bí lé bá dá ẹni tọ́lọ́run bá pàdé ẹ mọ́lẹ̀ yanre àárín ọ̀gànjọ́ làgbàlagbà ájú sáàrin ìta ìgbàdọ́ bá ní láfẹ̀júmọ́ wa nímí àwọn ìwére gbogbo obìnrin tí ó bá yà láìgbọ́rọ̀ ní kékeré ni wọ́n ti lọ ọmọ tó bí rẹ́ ń bá ṣọ̀rọ̀ lọ́wọ́ tí nǹkan rí mọ́nú tí ń warùn kí ọ̀tà pàgà kàkà ọmọ pé bí agídí inú rẹ̀ ń bá ó lè yí ọ̀dà nípa mí ń kú aya àti ìṣòrí bẹ̀ẹ̀bẹ́ ṣọ́kọ ọmọbìnrin tí ọgbọ́n ti bàbá kò gbọ́dọ̀ kọ kò gbọ́dọ̀ ìyá rẹ̀ ìran là wà lábùkù tí fi tẹ mọ́ bàjà sí towó towó ní ẹ̀kọ́ ọlẹ̀ torí bí ọba para rẹ̀ yọ pọ̀kọ ọ̀nà lọ́pọ̀ lápọ̀jù ní òjẹ́ pàṣágà orílẹ̀-ẹgbẹ́ àṣàpẹ́ ó tó yalẹ́ àpọ́nkó tó yalẹ́ ẹni olóbìnrin ọjọ́ àlọ́ èèyàn nìkan dípá ọjọ́ kan fàṣàpẹ́ ọ̀bàrà òbòdì ìdí ọ̀mọ́lé ẹjẹ́ kẹ̀kẹ́ lé ẹni ọ̀ta ni àpọ̀jù ọ̀nà tí ọjẹ́ ni tí ń kọkọ́ lẹ̀ ọ̀ládìrẹ́ àtó ń pálọ́kọ káyé òṣìran àbí
1: òṣìṣẹ́
0: mọ̀ wá ń pé ó jẹ́ ọdọọdún ìyàwó èṣèkò tó dún kọkọ àgbèrè ìtarakọ̀ yọ ọ̀wẹ́lòmẹ́fẹ̀ ọdọọdún làgbèrè kọkọ rẹ̀ ẹlẹ̀ ìgbà níyàn bá kọkọ níwá kọkọ lẹ́yìn ìwọ̀n àpadà wá dúró ńlé mọ́ṣú ilé mọ́ṣú yìí kúkú gbọ̀bùn ó gbóló fófó ó gboní gbèsè ó gboní rìkíṣì ilé mọ́ṣú ló gbolè ọgbọ̀lẹ̀ ọgbà ṣẹ́wó ọgbà dọ́kọ̀dọ́kọ̀ ọgbà ṣàpẹ́ ọgbóníṣìnà ọgbà panṣágà ọgbà gbèrè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn akọ̀jọ́ ọmọ ó gbéyàwó ayẹmọ lọ́jọ́ ilé aṣọ ilé ọmọ àdẹ̀mí àwọn náà lò wà gbèrè ṣe kàn nígbà ogbò ẹ̀gáta lódó ẹ̀làta lọ́lọ ìwọ́n fẹ́jìnì lọ́ta ò ní pàwàdà obìnrin gbọ́mọ lọ́wọ́ òwúgí ọmọ ṣòwò àgbèrè ìwọ̀n lójú ní rójú ṣàánú làbí àmọ́ fi ṣàánú ọkọ rẹ̀ lẹ́ẹ̀kan alọ́mọ mi ò tí ìdàgbà ó kéré kò lè ṣe kọ́mọ̀ mumu àyè bó bá wá ṣe pẹ́ ẹ̀ bá ní tí ó dà
1: sí. Ó ń gbèsè.
0: Torí gbẹ́ni bá ya bí ọmọ lọ́rẹ̀ ogun sùúrù ní bọ́pẹ́ títí ọmọ rẹ̀ ọ́ dàgbà bọ́mọ náà dàgbà mọ́ ọmọ ọ̀hún owó kan ṣe alẹ́ ní ọ̀fẹ́ kọ́mọ òye bàbá ọmọ ní ọ̀fẹ́ kọ́mọ ó kú ìyàwó burúkú ìwọ́n pọ̀ bí ìgbé aya rere wọn jojú lọ bí wọn bá kó bọ́ọ̀bọ́ọ̀bọ́ mọ wọn lọ́wọ́ tán wọn alọ́mọ ni èyí fẹ́ kù kò jẹ́ kọ́mọ ọ́rá kò dé lóyún ìgbà tó yún bá ń dọmọ láàmú wọn alọ́mọ ní tiẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ni agbẹ́gbára rí olóṣì obìnrin wọ ló foyún pọ̀ mọ ìka ọ̀pátilẹ̀ pátinú ahún bẹ́ oníṣìnà gba àjùmọ̀ yalẹ̀ yalẹ̀.
1: Ọlọ́mọ ìjà kò.
0: Ìgbà tó bá gbégbá ilé mọ̀ lérí tẹ́ bí mi ẹni tí polówó ọjà ti ń tà.
1: Bó ni polówó ọ̀gá mi.
0: Kára àárọ̀ oró gbogbo obì ìgbó ẹjọ́ yin aṣẹ ẹjọ́ yin abẹ́ òwú dúdú rẹ̀ òwú ìbórè abẹ́rẹ́ ìbórè kòkó tábàrì. Ìsáná rè sìgárè tirẹ̀ bọ́rẹ̀ pẹpẹ mẹ́ǹdì rè sáfẹ́lẹ́ rè ẹlẹ́fùfù rè bíléèdì rè súùtì rè kárí ilé rè pọnpọlọ tán rè rúndùn gbọ́ngbọ́ngbọ́n àbí ká wá ń ká àbí ó bàbá ẹ̀ ń lónìí.
1: Ó dòsì.
0: Adé kàkàrà.

0: pẹlẹ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ́ nǹkan ẹ̀yin ní wa kàn. Ẹ mọ̀ pé kúyìn náà ní kú lọ yín ni.
1: Fọ́yín àmú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀rìn orí bí mo ti á kù ni. Àbá mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báhùn.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rù nítorí wọ ọ̀gá mi?
0: Ó dìjẹ bàdí mọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wà ń sọ bẹ́ẹ̀ ń ṣọ̀ṣọ́ ń bẹ̀ gbá.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yín alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tọ́ kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ẹ̀yí ikú ọ̀pọ̀ òjò. Òjò tó rọ̀rọ̀ tí a mọ̀ dúró mọ́. Omi dé lálẹ́ adé lọ́sìn adé láàrin òru. Gbọ́dọ̀ wà bẹ̀ẹ́ júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dí ń dara alé làmú ara ọ̀pọ̀ gbádùn ṣẹ́ wọn. Bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbó náà tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀tọ́ bá ní ọ̀gẹ̀dẹ̀ nú ń gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kó jẹ gbogbo orí títì lóbú pẹ̀pẹ̀pẹ̀. Ń ṣe ló ń dá rélùwé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò ti panadà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lù lọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yóò gbàna òṣogbo ni. Àgbàrá di bojú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pọ̀
0: ẹ̀jẹ̀ làbábi níyìn ogun ogun mọ́lá. Ará Èkó làbábi níyìn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tó.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́yà lúmẹ̀tà wá tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ẹ̀ ǹjọ́ náà tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò wò dànù. Pèlè ta ṣe yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣìṣẹ́ ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùmarè.
1: Ọlọ́run darí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo oníbàdàn tán mọ̀ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún mosùn lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́lọpẹ́ àwọn obìnrin ilé wa. Ìyá ilé ọgbà ìyàwó yìí ọ̀gára wa tí wọ́n rú àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ó jáyé pé mo mọ̀ wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọ̀dẹ̀ àbomi lọ. Mọ̀gá

0: wọn bẹ́ẹ̀ ni rẹ́ẹ̀bù wọn máa gbòwe ni òjò lè mí wọn bẹ́ẹ̀ nìkan ṣọ̀tà ẹni tí ojí bá lè jí ń pa orí má délé wí olúwa rẹ̀ orí nǹkan tó nira ni ẹni lẹ́fìlà dógbìn ìgbọ́njú ẹni bàkúrí rọrí ọ̀gbádùn òun àbẹ̀wò ṣe òní ṣe mẹ kẹ̀kẹ́ wà apá amúmẹ́mu ra àwé aláìníye nù afọ́nufọ́ra mọ́ bẹ́ẹ̀ nìkan kan mọ́ abíṣòkò tó gbótókùn tókùn ògún òní jí oníye ń kún dandan bí ẹni fi níṣẹ́ bí ìlú wa rẹ̀ òní jí oníye nànà láéláé òkú gbẹ awáyé má gbéyàwó tọ́kárúgbó alárúgbó tira kẹ̀ǹkẹ̀ǹkẹ́ àtàrí bí àgbọ̀n gbèsè tí ń kọrin pẹ́ nìkan ti tẹ́ ń gbòòrò ìlọrin ẹ má da lóhùn ọjàre irọ́ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọ̀tọ̀ mi ó ti tún gbéyàwó fúnra rẹ̀ òṣìṣẹ́ máa rẹ̀ rìn lé ọkọ ọ̀rẹ́ mi ní ká mú ni mọ́bìnrin òpè àrònú kákú ọ̀rọ̀ tó yẹ kí ọmọlúàbí ó ronú kú sí ń lò lè jíjà àtàyìn olórin tí ògbédè àbọ̀rá lójú ọ̀fọ́ lójú eyín rẹ̀ ká kì í ṣe pé òní pẹ́ láyé ọmọ ni òní tẹ́yìn rẹ̀ ṣe ìwọ jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń là pọ̀n hàn bí wọ́n bá ń ṣàkókò lọ́wọ́ wọ̀kìlú mọ̀ ọlọ́tàn onílé ń káriwo jára níṣu ọ̀ṣọ́run èèkan àtìlẹ́ẹ̀lẹ̀ bí onílé ọba tètè sùn òkú gbé apẹ́lẹ́kùnlé ẹ̀ dídí dí bọ́pẹ́ dídí òun a máa ra onílé lọ afọ́jú aláròye kí n lo fónílé pamọ́ tó ọkọ̀ tó ọ̀rọ̀
1: òun náà kọ ọjọ́ bí ẹ̀
0: ojú òyì tó kú ara òdòlè ó ń tijú ọmọra kówó ẹ̀bọ̀ ọmọ lólè gbogbo èèyàn ló ń bó ń bàjẹ́ oníbàjẹ́ ọmọra rẹ olórin tí ń fi lé kíkó ṣe bá rí tí ń bolè jíjà aṣẹ́jú òun pé kẹ́nìkan tó lè dà bí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọ́gbọ́n jẹ́ ọṣẹ́ wọn lókè òkunrin níbi ọ̀rọ̀ góòlù tẹ́ gbé láǹkárá ń jọ́jú tẹ́ bá wọṣẹ̀ mọ́nú ìlú.
1: iṣẹ́ bàbá rẹ̀ ní tẹ́lẹ̀.
0: olórin táwọn bá ti mú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá ní kẹlẹ̀ fún àwọn ilé aṣọ lè náà ní gbogbo ẹ ojú òṣì tì ọ́ ọjáde láti inú ẹ̀wọ̀n tó tún rójú kọrin ẹ̀rẹ́gbẹ̀ kiri.
1: ọ̀dẹ orí ń dà láàmú ni.
0: olórin tó bá gbìyànjú mọ́kà àti òrìṣẹ́ ẹ jẹ́ ká gbàgbó fi iṣẹ́ olè jíjà bọ́ṣẹ́ orin ni ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́kà mọ́ ń jọ́jú dẹ́ fi ṣàpadà lójú ọ̀nà àlùfáà tí ń jajá ogun tí ń jòdò àgbàyà tí ń jẹ iléṣẹ́ tí ń jẹ mọ́ṣáláṣí ń gbà wẹ̀ lọ́wọ́ ń jẹ nídìí òrìṣà oko èmi wá ń bíán léèrè pé ká fi rí alẹ́lẹ́yìí ni àbó mọ̀ lè gbàgbọ́ àní àbábọ̀ òrìṣà bí rẹ́rìn àṣàṣà mọ̀ sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
1: oúnjẹ kújẹ ni ó lè jẹ ti ọmọ.
0: òkú gbẹ́jọ lágànnà bí mumu ọjà ṣe wí tẹnutẹnu ó sì jọ wèrè tẹsẹ tẹsẹ bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹlu àlàkún ètè bí aṣọ mẹtẹ ojoojúmọ́ ní rìnrìn yá ká bí ọlọ́kọ̀ kò dúró gbarí àbí ká da lórí bí ọmọ aṣá oko ìké èmù lórí bí ọmọ jímẹ̀rì kóbi tá ń bẹ láyà bí ìbá kalẹ̀ bẹ́ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ ń bàdí bí ìkún rẹ̀ gbà àbí kóbikóbi ń wájú bí akọ pẹ́pẹ́yẹ àga àràmú bí ẹṣin làgbẹ́jà abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹ bọ́lẹ̀ ẹ̀ mà lẹ́sẹ̀ oko bàbá rẹ̀ dọ̀rọ̀ bí afárá oyin ẹ̀ kẹ́ ìyá wọ̀ bí ẹ̀ ń di fa ojúgun bàbá rẹ̀ pèrègede bí ifáfọ́re ẹ̀ṣẹ̀ gbogbo olóbù pẹ̀pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀ kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbí wájú kọ́ńkọ́ bí ènìyàn àmàlà.

lẹ́sọ yóò bá. Láàrin bí Akin lẹyẹ, pẹ̀lẹ́. Akin wù mí Ṣọlá, pẹ̀lẹ́. Yẹmí Fáróǹbí, pẹ̀lẹ́. Ẹni tó ka gbogbo ìwé ayé tán wọ́n délé wọ́n sọ yóò bá. Ẹni tó nímọ̀ tó nípò tó lọ́lá ni wọ́n sọ yóò bá.

aye le ada soro mo raye mo safaye aye tutu eyan tutu mojuba

gbogbo bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ́pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la mọ̀ dú, a máa jẹ́ pààwẹ̀ kan náà la mọ̀ gbà ní. Àánú ló fi ń gbà wá. We thank you for your love, your grace and mercy.

báyìí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti Italy orílẹ̀-èdè ìtàló àwọn ti ìtàló lọ́hùn. Ṣé mímọ̀ ṣe wá ni? Ṣé mímọ̀ ṣe ni? Sọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Ẹyẹ ìjájọ sọ, let's reason together. Ẹjájọ pèrò pọ̀ ná. Sọ̀rọ̀ kan ni mo mọ̀ sọ ni. Abédè kan lẹ̀ ń gbọ́ ní àyín tẹ́ gbọ́rú ẹ̀ rí ni. Sẹ́fẹ̀ kan lẹ̀ mọ̀ ń gbọ́ lọ́dọ̀ wá ń bí tẹ́ gbọ́rú ẹ̀ rí ni. Amọ̀ye àwọn tán bẹ́tà wa tán dá jù á lọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti àánú Ọlọ́run, pẹ̀lú ìfẹ́ tẹ ní sí wa, ẹ sì túsí wa pé ní wákàtí àti àsìkò yìí o, èmi gangan ní àsìkò yìí ẹ túsí ẹ ti pinnu pé ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ yìí èmi gangan náà lẹ́fẹ́ gbọ́. Ilé iṣẹ́ ajíṣe bí Ọ̀yọ́ náà lẹ́fẹ́ gbọ́. Ṣé ọ wá jẹ́ pé èdè kan ni mo mọ̀ pé bí ọ̀rọ̀ kan wá ni mo mọ̀ sọ tí ò bá ṣe fẹ́ pẹ̀lú àánú Ọlọ́run ọba lójú mari. Ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ àṣọ ó képè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tá jẹ́ ká tó mọ̀ jẹ nǹkan láti inú àpò òdùkẹ́ mọ̀ mọ̀ wa ló ti mọ̀ ń tá jẹ́ nílé ayé àyín gbogbo nǹkan tá jẹ́. Ẹbí máa ń sọ pé omi ti ẹja tí ó mu kò ní sàn kọjá ẹnu rẹ̀. Gbogbo ń tá jẹun nílé ayé àyín o. Kò ní kọjá wa o. Èèyàn bá wa sáré kọ́sọ́ra rẹ̀ dọ́kọ̀. Ọkàn ráàkì sórí aré sísá ni. Iṣẹ́ bọ̀ ń sóògùn bá a ṣe wáyé párí òun náà là máa rí o. Adéyinka Aláwí Ìjanu èdè bábẹ́ èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ọ̀kan bí ẹni tẹ ọmọ ọba Aládéjì gajigan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ mò ń bọ̀ ná. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

wàhálà ìta láì pàkútì bá ti mú àparò mi Adéyinka Pẹ̀mbọ bí awérin. Tí ò bá sí Ọlọ́run, egbé ni fún èèyàn èèyàn tó fi èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Nílà wá fi gbọ́kàn wálé Ọlọ́run ọba. Ọlọ́run ti ń tọ́jú èmi ní Nàìjíríà níbi ní tọ́jú ẹ̀yìn tẹ́ ẹ wà níbẹ̀ náà. Níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn gangan. Italy, Ireland, UK, US, Canada, Australia, Nigeria, Benin, Ivory Coast, Ghana.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọrẹ báyìí ló kù tẹ fi mọ gbádùn wa lóòrè kóòrè ayin lóòrè kóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi òkè ayin ò járí tọ ọhún ní òjẹ ti mọ gbọ wa aláì ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrè kóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò ó fi tò tán. Pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó sun yẹn mọ̀jó sun yín o. Ọ̀rọ̀ yín náà ò ní sú ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dábò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé ló kò pẹ̀ lẹ́yìn ó di. Látòrí Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn Bàbá Fàtáì Lámídì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá Àbọ̀dẹ Hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn nìbàdàn. Asiru Ahmadu Alpha Glow tí wọ́n ní ètìrí multi-purpose pension láti ìlú Pàpó. Ọmọ ọba aládìgbòlù mú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Tànà bá pè mí. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Ọkùn ìtọ́jú mi. Bàbá mi bá Siru ọmọ Adéníran. Ọjọ́ mi láyà mi ó sì. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ebu dọ́là àjà ní ọba. Tó fi dórí bàbá mi Fàtá Ìbánilélé Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá látà Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tó fi dórí bàbá mi dáadáa. Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdulrahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixie Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Rotí Ìmẹ̀jì ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá Ẹnudùnjúyọ̀. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa best icon furniture tóbi dórí Taylor wa àwọn tẹ̀ mọ́ ràn sọ́ọ́sì àlọ́run. Tí wọ́n gbowó lọ́wọ́ wa àrọ̀ wolf culture lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá à rántí ó kọ yín. Àbúrò Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwò nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ìṣètúnṣe. Adúpẹ́ o iná ò ní tan wo yín láíláí fà bàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣé o títí láíláí làwọ́ ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ lóore àdánidá tán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

bí mo ṣe mọ̀ ń sọ nínú àwọn ètò adé tí mo ń gbọ́ tẹ́lẹ̀ tí mo mọ̀ ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run ọba.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wálẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnigbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ tó lókè lókè náà lẹ́yẹ fọ́hún. Gbogbo àwọn tí wọ́n máa ń pray fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tó bá máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí abíkọ́lọ́ ọmọ bá wa sọ ó máa bá wa sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa ọlọ́run ọmọ ọba ayọ̀ máa wà pẹ̀lú ẹ̀yin náà ẹ̀yin náà ò ní ṣìṣe ẹ̀ ní ṣìṣọ́ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ń ràn wá lọ́wọ́ gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dán dé àjíṣe bí ọyọ adéyinka ọmọ sí gbìyànjú tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹ̀yin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa ẹ̀yin náà ẹ̀ ní wálẹ̀ láéláyọ àṣírí yín ò ní tú o àṣírí yín ò ní tú o àṣírí yín ò ní tú o ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Ìgbà ìwé ti lọ.
0: Lání nǹkan kan kì í níwu ẹṣin o. Gbogbo àìní ti yín náà Ọlọ́run ọba yóò mọ bá àìní ti yín náà pàdé o.
1: Ẹwà yìí tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o. Ẹ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọ.

gbogbo àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń forúkọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá a bá gbọ́ wa tán mọ̀ wọ́n ò fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ Londo State bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àtàbúrò wọn tí mo fi àhàb dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọ́n tájọ jẹ́ fómìlì kìkanà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé tóbi dórí Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn Artist Michael Awusola ń jẹlò láti ìlú Abuja Adégòkè iṣẹ́ akẹ́ Abiodun ọmọ Baládìgbò lòmú ìdí ni Adékunlé Evangelist Moses Akande Akintunde Asiru Ahmadu Afa Glu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya bàbá mi bà sírù ọmọ adé níran àti wọn ń gbélé kó ọmọ ọyọ aláàfin ni bàbá a gbogbo ẹyin tẹ wà nílé òkèrè láàrin ẹyin tẹ ràn àlọwọ ìkiri òkò délé olówó abudé ntomi òkun abudé ntomi ọsà iná òní tọwọ yín o tí mo tún fi fò fẹrẹ dé ọdọ bàbá sàmínú ọmọ adé pọ jù lamẹríkà ọmọ wọn lè rúwọ òjòkó agbẹdúdú orí òkè ilé ọmọ àkọkọ gàgàrà tí kọlé rúwọ àgbè ní dájọ wọn bami lọmọ musi olomo aparan ebudola ajani ajani ọba lamẹríkà tóbi dórí bàbá mi fata ìbàndélé olúṣọlá lamẹríkà náà tóbi tún dórí bàbá mi dáadáa alájì adémọlá àríwọlá lamẹríkà náà tóbi dé ọdọ sunny success odùọlá ọmọ òkúndàre ní yúròpù lọhùnún àwọn ti uk nu àwọn ti european àwọn ti uk lọhùnún tóbi dórí bàbá mi dáadáa lukman fọ láàrin akínlóye láti uk lọ́hún náà lọ́hún london lọ́hún lọ́hún pẹ̀lú àwọn tán fiṣẹ́ ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní nàìjíríà ń bí látòrí abdulrahman abdulbasid graphic designer wa àkọ́kọ́ ọlánìkẹ́ nixie brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì roti méjì ọmọ wọn nìlọrin àpọ̀njẹ́ ẹnu dùn jùyọ graphic designer wa ẹlẹ́ẹ̀kẹta arauf culture tailor wa tí máa ń ránṣọ ọ sí àlọ́run táyé fún lówó kankan tóbi dórí best icon furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí pẹ̀lú gbogbo àwọn tá máa ń fàdú àràn wá lọ́wọ́ gbogbo àwọn tá a rántí dákọ wọn tí wọ́n máa ń ràn wá lọ́wọ́ àwọn tá a rántí dákọ wọn táwọn náà máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fàdú àkún wa lọ́wọ́ ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà o gbogbo àwọn tí ó ran ẹ̀yin náà lọ́wọ́ ọlọ́run ọba yóò ran àwọn náà lọ́wọ́ máa bẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́ ọba kọ́ máa ran ẹ̀yin náà lọ́wọ́ gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn ó dí

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tà sì ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà Yesu nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: Ètè mi ààyìn náà ní ti máa dágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ. Mi máa dágbére pé mo fẹ́ yẹ̀ fàájẹ̀. Mo sì lérò pé ti ń gbádùn gbogbo àwọn ìtakùrọ̀sọ wa. Owó bá ṣe ń dúpẹ́. Gbogbo àwọn ọ̀rọ̀ dá àtijọ́ sọ. Gbogbo àwọn ètò wa lọ́lọ́kanjọ̀ kan tẹ́ ẹ ti ń gbọ́ látàárọ̀ náà. Mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn. Ní ṣísẹ̀ntẹ̀lé sẹ́mọ̀ pé ṣísẹ̀ntẹ̀lé náà ní fáàgbọ́n mi rèé. Mo tún ti ń ọ̀pulóòdù lára àwọn prógíráàmù wàkàtà àti lọ́ọ̀sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo pe àkọlé rẹ̀ ní Let's Legalize Corruption. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra àgbo ètò náà ọlọ́ọ̀ bá ń gbọ́. Ọ̀rọ̀ ń lọ. Ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni. Ó pọ̀ ń bẹ̀ gan ni. Àwọn tó ti mọ̀ ń gbọ̀ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta. Mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta. Ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀sẹ̀ ń upload lórí sábà wa yìí. Bó bá ṣeé ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó máa jẹ́ ìgbádùn yín. Ọ̀pọ̀rọ̀ mi ò yé yín. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ máa ń jẹ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀. Let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we've all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bàjẹ́ dé. Wọ́n ní ìfọ̀tọ́ sí ni máa ń pè lára àmọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọ́n sàánú wa. Ìyáyìn ní ti máa jáde náà ní ààyín. Tí n fi lọ mójútó èyí tí mò ń ọpúlóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé kò tí ì lásìkò. Bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wá lọ́wọ́ alálẹ́. Ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹsọ àtẹ́lẹsẹ abẹnàwó ẹni tó bá ní àmọ́ bọ̀là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan yóò rán arọ̀ wọ̀. Adé á fún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o. Ǹjẹ́ kí láyé ìgbín ṣe ẹyin tèmi ẹ̀rọ wọ̀ náà láyé ìgbín ṣe o. Ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ ti ń gbọ̀ wà yìí ọ̀dẹ̀ tẹ ti ń gbọ̀ wà ibiṣẹ́ tẹ ti ń gbọ̀ wà ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná. Ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú o. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fi Ọlọ́run ọba sọ yín mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi pẹ̀lú ẹ̀yin. Títí dìgbà mi ìdá tó máa pàdé àfihàn ilẹ̀ sínú ìbànújẹ́ àní báyín nínú ìbànújẹ́ o. Ẹ̀fẹ̀mí náà sínú ìbànújẹ́ ẹ̀ níbẹ̀mí náà nínú ìbànújẹ́. Ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ́ dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀bí ọjọ́rọ̀. Fóònù nọ́mbà tẹ́ lẹ́ pè mí sí ni 070-6887-4274. Ẹ lè fi bá mi chat lórí WhatsApp náà 070-6887-4274 070-6887-4274. Ìpàdé wa mo ló di wọ bí ọjọ́rọ̀.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Ẹyẹ tí ó doríkodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣebíọ̀yọ́ online radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣebíọ̀yọ́ online radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

ti ẹni tó ṣe olóore tí àwọn òbí rẹ ò lè ṣe o ti ẹni tó fún ọ ní ẹ̀mí tó fi wà láàyè.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wọlé wọ̀dẹ́ yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ni ó wá tí wọn fi ní débi òkú tó máa gbọ́ a pa gbogbo sú náà wadà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní ká sáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́sẹ̀ ń pè mí ládé yinka ọlásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman tí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìn ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramani bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí tó dá ló.
1: Alápasú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rórun gbèsè.
1: Mo lápasú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kó ìyẹra máa ń fa.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà mọ̀ gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbáwa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Ó ti òtúbọ̀ wá forí jìn lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá forí.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúri. Ibi tán ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan mi. Ní ìgbà kẹyìn. Tí alápọ̀ ò ní lè dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní lè gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní lè dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní Yinka o. Èmi gangan náà alára ń ò ní lè dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi máa ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní. Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ òye wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kó nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bọ́ ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ́pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Ṣájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí òní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò ó nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: Ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn fún mò ń sọ̀rọ̀ páìtò kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn páìpù omi wọ́n ń yàrá àwọn èèyàn wá láwọn tí wọ́n lè gbóòórùn táìpù ọ̀tà láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlá bàbá páìtò yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọrùn táàpù omi lọ. Mo tún wá ń sọ nínú landlord meeting landlord association wí. Tó bá ṣe kó ṣe é ṣe ni tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọrùn ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ tó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Ọjọ́ pọ́wọ́ òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọrùn omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kìí ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ohun tó wà ń sán mọ̀ àti ilẹ̀ẹ́lẹ̀ kò dá wọn lásán.
0: Ṣé ẹ tún mọ tí bàbá páìtọ̀ tí mò ń wí ń ṣe? Ṣé ẹ tún gbọ́ ohun tó tún ṣe? Tó pe àwọn landlord. Àwọn mítìnì àwọn landlord association ó tún sọ fún wa wí
1: pé
0: bí àwọn èèyàn sì máa ń yà àgbẹ̀ sípadò lódò ohun yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn. Mẹ́sẹ̀ máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́lé tẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dalẹ̀ lé ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó tiẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́ lè gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíín lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè yà àgbẹ̀ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́kà àwẹ̀. Kí ni bàbá pàṣẹ yóò wá sí? Wọ́n ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ ní padò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kán bóun wálẹ̀ ní area nínú àdúgbò wa. Kán bóun wálẹ̀ nínú area ládùúgbò wa. Kóun ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kán máa yàgbẹ́ bẹ̀. Kán máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yín. Àdúgbò tẹ́yìn náà ń gbé sọ mọ rírì yín ń bẹ̀. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gí oṣooṣooṣooṣo gí ogí ogí o. Tẹ́ ẹ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ ńlẹ́ o. Tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ ìgbà lẹ́kọ̀ọ́. Ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gí ogí o. Sẹ́yìn nìkan ṣoṣo gí ogí o lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánìkan gbénu pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin èso oore fáwọn ará àdúgbò yín. Bó tiẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ń lò. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ̀rọ̀. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó ní òtún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọ.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ńlẹ̀ kan sí ó jẹ́ pé kò gba ẹnu mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari buhari buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjẹ́ àsìkò tẹ́ bá wù gan kódà tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíín ò gbọ́mù ẹ̀mí mi tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíín lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan ẹni tó dín tẹ́ ń fún àwa làwa náà fi mọ yíyan fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn gbọ́ bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi mọ yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́sálásí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtàṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹsẹ̀ ńlò rẹsẹ̀ ń dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkó ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tó dá mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́sálásí. àṣìwẹ́ kí n tó mọ̀ lọ. adéyìnká ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tó ń lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bàǹdélé ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú àbújá.
1: mo lẹ́bùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kéèké.
1: alájára abiodun.
0: asiru amadu adeniyegbọn mi dáadáa tí wọn ní ètèrè multi purpose venture láti ìlú pa. mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fàtàì bàǹdélé olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́bì kì í ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹ ṣeun bàbá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọlá olódògo kẹrin lójú ogun ọwọsókòtò kẹmbẹ ríbi ìyá.
2: ìbákan ẹ mo ní wá ìbàjẹ́.
0: tóbi tó ń dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter. bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o ó kíyìn gbẹjọ gbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsán gbẹwàgbẹwà ó kíyìn pẹlú kọlọ pẹlú kọlọ. ẹ kú àti tíṣẹ ọlọrun lẹyìn lára rẹ nítorí pé adéyìn kìí sì dè ni mo mọ pé kìí sọrọ ni mo mọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun. ọlọrun ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye ọlọrun ò ní jẹ́ kí èmi gangan kí n wá jọra mi lójú o àìmọ́ ṣe ọlọrun mọ́ kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́ọ̀ bí kúndúrà ti lọ́wọ́ lọ́la wàlà àwọn láwàlà kù wá táyé làbí láàlẹ́ yìí làzín.
1: pé mo dára níbi káwọn kò lò olówó ti bí ẹni.
0: gbogbo ẹyin tẹ̀ ń fi iṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: ó ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer ọlánìkẹ́ nixi brandy tí mo lọ kí òun àti s malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ ọba wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó kà.

0: Best icon furniture loke oroki nibi tawon je furniture ati odo re mi na best icon furniture awon ma gbe table awon ma gbe chair awon ma gbe couch awon na ba wa kan table ta mo ta nlo ni ayin ta ti ni ayin awon tun ba wa kan ga joko re won ti kan tan won ba le ko yiran ale ti best icon pari aga mi o ko tete yanju aga ni abun be yagbe ni
1: abiji ẹwọ́n gbàgbọ́ bàbá lọ́wọ́ mi kọ́lọ́wọ́ sàlékún ìkẹfùn ẹjá máa sọ.
0: Ẹjẹ́ ká wà náà ká mọ̀ sórí máa wọ̀ bẹ̀ pé ọlọ́ọ̀bá nìkan ló lè sẹ̀ ẹ̀sùn orí o ń lálàdì ìpè ìlé ẹ̀sán. Ẹjẹ́ ń fa tẹ́ǹpù níwálẹ̀ díẹ̀. Ọlọ́run lọ́ba aládì ìpè ìlé ẹ̀sán o. Plenty fashion home tí mò ń bá wa rán aṣọ táyì fún lówó kankan lọ́kàn bá wa rán aṣọ lálọ́ gbé fún tó sì mọ́ àníkùn lówó òwú àníkùn ní kankan lọ́lọ́ ọmọ ọ̀wọ̀ pẹ̀lú ẹ̀bẹ́. Plenty fashion home 07076003202 07076003202 07076003202 àwọn ọmọ ẹgbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti mọ̀ gé pété ó ní ẹ̀ṣẹ́ o ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tààrà ti dákọ̀ ọlọ́mọ yín ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà lè yín ọlọ́run ọmọ wà pẹ̀lú yín àdúrà ọmọ bá yín o ẹ ṣeun torí pé ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ ń ṣàdúrà fún wa ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o ká pàjù bá lẹ̀ dísọ àlọ́ lọ kájú kan tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ̀ gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí yóò kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ kádà hàn ẹni tó ṣe kínkín ní òkà ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ ní ká ṣe máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa ká lè bá a kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ẹṣẹ́ ọlọ́kà ẹṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ bá àfihàn jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gáàsì fẹ́ kú 12% lókù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ̀bọ̀ nìkan là ní bá ń lé mọ̀bẹ́ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọwọ̀ ayé tó ń gba Galilee náà lọ. Adé á mú bàbá jẹrọ mọ́jẹ lé o ǹjẹ́ kí n láyé ìgbín ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ́ mi ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ títù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé mi ìfín rẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀fínmí náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mí náà nínú ìbànújẹ́ ká tó ríra láyọ̀ ká pàdé nére ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára jù tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọba parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run lò ní sábà bí ó anigi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó ṣe ṣẹ́gúsí àwọn náà jẹ́ káwọ́ ti ṣe ṣẹ́gúsí àwọn ni wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tó jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta kásáàpù lẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dáwọ́ ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

Tawa ma ya wo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yato fun pe a nlo se mc a record video a se birthday jingle kan kan ta tun ba ka ti ko si ale kan tawe tun hustle jade nitori pa fe wo olowo tori enje o ba ri nkan kan je ti o ri nkan kan se yo ma wowo olowo ti nkan kan ba wa bole lowo olowo yo wa ma se se kusi en yo ma je je kuje yo ma huwa kiwa yo ma jale yo ma fe wo oluwa wo la ti ba we so le o eh mo je je pe ole ni wa olodun nikan la lagbara ai so le o ai so le te ba gbo n ti mo nse e ni toro wo de ma bun lo te ba gbo ise de mi gaga nse fun ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dá bá fi pàmọ́ níní yìí gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́mọ bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pàwọn fẹ́ ràn lọ́wọ́ ọlọ́mọ ràn wọ́n lọ́wọ́ ọlọ́mọ dáhùn náà tàbí sí ayé wọn káwọn náà ká máa bójú rere àánú ọlọ́run ká máa

0: si oya ka ma fe yi se lo ni owa ago meji la berebe te to ma gba awon repeated programs si wa da ka ma binu gbogbo e ti eti ijora won ni oya ma wa 24/7 o je tun ti be de san saba injo ma raaye mo hun wa so online gba to lo ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa mẹ́jẹ̀ tó máa gbọ́ repeated programs kan kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àárín ìbá à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti ibi kún owó tá a fi ń ṣe sí àpé ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn ni wá ọ̀tá bá lọ kọ́fà event níta ká mọ̀ bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rìkọ́ọ̀dù mi ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ̀ halẹ̀ mọ́ wa mọ nígboro tá a bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò leléyìí tá a bá rí first tá a rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò ìtẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ẹ́ fi hàn lọ ẹ̀dákun ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà ẹ ṣe wà dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ nítẹ̀ ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yín náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́run wàhálà kò wá táyé lábẹ́ láàrin razim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀m̀pútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ ẹgbẹ́ olí ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì a mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ ti ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tabadin sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹni ìfẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírẹ́sì o ẹ̀yìn tí mọ̀ ọ́ ní.

0: tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀díẹ̀ ni ká sá máa wọ̀wọ́
1: lọ́wọ́
0: tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfà ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń filé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́ kẹ́jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà sí nínú mo wá rò pé kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí ló wà ní kápá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan

tẹ̀rí. Wọ́n pa àwa ní Yorùbá ní ilé ẹ̀wà ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìhùn lókè òrò fúlọ̀ yà láàfin wa ń bí bàbá dáadáa àwọn èdènú àwọn èdènú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ sí ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dà o ẹni ọlọ́run bá pa tí àwọn nìkan lè ní rí. Kẹ́kẹ́ kan legalize corruption. Mo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá bẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ́ọ̀ ni iye tí ìjẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bẹ́yàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúùlù nàìjíríà láti lè sìn.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wọ léwọ̀dẹ́ o yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́wọ́ important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhun kún ò gbọ́dọ̀ débi olóko gbogbo excuse oríṣiríṣi tí ò jẹ́ ni ó wá tí wọ́n fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́ sẹ́ máa ń pè mí ní káṣáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́ sẹ́ ń pè mí ládé yinka ọ̀lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman bá bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan nígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókòó bí ẹni kìlọ̀ wà bó.

0: kò sí tó dá ló.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yíra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan
0: yìí.
1: A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹlòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Wọ́n ti yóò túbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn kọ́kọ́ tí yóò túbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn ẹlòmíì ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúre. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́ tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ̀ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkà tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àfa wa. Wọ́n á ní.
2: Òwò rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà àná wọ́n wá débì kan ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò inú àpò ọwọ́ wọn kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀ ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀ ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀ ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀. Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀ ẹni tó buyè pẹ̀ tá ń sọ yìí náà ó kábàámọ̀ ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀ tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpẹ́ sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjà.
2: Ṣájà ni lójó tu ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá kẹ́yìn sí. Ṣé ajá ni ó jòkú? Àbó mi ni ó gbé òkú lámọ yín lọ? Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní? Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò bù rárá rárá. Á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò ó nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lá kábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹ jáse dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

wípé ẹgbọ́n tí ànábì muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ bó ṣe kírun tán tó fẹ́ gun orí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gun orí mi ń bà rí ó ṣe àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kejì ó gun orí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàábé ń gbọ́ wà pé atánàbí ń ṣe àtọ́ ó tún gun orí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gun orí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n wá kírun tán láàárọ̀ ọjọ́ tá à ń wí àwọn sàábé wọn ń bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn umaru àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọn wá ń bi léèrè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ wọn ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ̀kọ̀ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì ọ wá ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọn lóhùn wípé ó ń ṣe àmì ni wípé màláìgà jùbírìlù ní ṣe àwọn ìpè tán lòún wá ń ṣe àmì ó ní ìbínú ọlọ ìgbé ọlọrun kó mọ bẹẹ ni náà tí ramadan oṣù àwẹ ó bá ní ayé tí ò sì ṣe olóore kankan nínú rẹ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ó dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ péjèèjì ó ní jẹ́ màláìka jùbìrì lòún sọ pé ìbínú ọlọ́run dẹrí ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn níṣẹ́ olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn níṣẹ́ olóore kankan níbẹ̀ sẹ́yìn sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tún ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́yìn máa ń sọ̀rọ̀ má wo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe àdéyìn kan mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: container.
1: Ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́hun kó mò ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn pipe omi náà. Wọ́n ń yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn type water láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run, ọlá bàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀rùn táàpù omi lọ. Tó wá ń sọ nínú landlord meeting and meeting landlord association wí. Tó bá ṣe kó ṣeé ṣe ni, tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọ̀rùn ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ kó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Ọjọ́ pawọ́ òkè lọ wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀rùn omi tá à ń rí lọ sí torí tí wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kì í ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
2: Àrídì gbogbo ń tó wà ń fọ́n mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ mo dá wọn lásán.
1: Tí a tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe. Tí a tún gbọ́ ohun tó tún ṣe tó pe àwọn landlord. Àwọn meeting ní meeting àwọn landlord association ó tún sọ fún ọ wí. Bí àwọn èèyàn ṣe máa ń yà gbẹ́ sí padò lọ́dọ̀ ohun yìí nísàlẹ̀ odò yóò tẹ́hun lọ́rùn. Ó ní òtẹ́hun lọ́rùn. Bẹ́ẹ̀ ṣe máa ń yà gbẹ́ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń kọ́lé tẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Ó ti ẹ̀ jẹ́ pé orú kànga méjì lẹ́lẹ́ gbẹ́ ní sọ́ka àwẹ̀ ẹgbẹ́ ó. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́ka àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Bóyá ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́ka àwẹ̀. Kí ni bàbá pásítọ̀ yóò wá sí? Ó ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kí wọ́n bóun wálẹ̀ ní area nínú àdúgbò wa. Kí wọ́n wálẹ̀ nínú area ládùúgbò wa. Kó wọn ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kí wọ́n máa yàgbẹ́ bẹ̀. Kí wọ́n máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yín. Àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gíosososososo gíogíogíò. Tẹ́ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ̀ ńlẹ́ o. Tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ̀ gíbà lẹ́kọ̀ọ́. Ìkan ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò. Sẹ́yìn nìkan ṣoṣo gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánù kan gbénu pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín. Bó tiẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ń lò. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ.

0: se gbo oro lenu obirin ti o bi omo tan tori e da foundation le o won ko re na le gbo le kan to ko re je ore mi ore mi ni o so wi pe anu olodun lo ngan lawon gan idile awon rigba lori omo awon ta won se da won da foundation na le loruko re ipe ti o je ko mo ngan na di omo orukan tori e mi pin tan ni gbo ta won bi oro mi o ye yin tori e lo je ka won wa ronu pe ka won da ile pe ye ngba ta olodun se ta won ni rorun ta won ri bi ni rorun bayi ke ma se pe awon mo se kan se lodo olodun ori ofe la won mo ri gba na bi wa ndupe ori olodun na bi lo si bi gba seyin na se ndupe ori olodun bi aya mo nbo na
1: awon ti won se foundation na ti won pe awon wa si bi bayi leni ti olodun ra olojo oni ti o tun ma wa pelu won ko ma ran won se olodun ni so awon mo ti wa na di omo orukan kan gaga awon ti won wa ni position re ti olodun ba ki o ba wa wa pelu won awon ti won se kini owo ti won mo fi tun bi gbe ise yi ise aranse yi tesiwaju ki olodun ba ki o tun ba ma pese re fun won olodun wa ni ti won ni pa lola abijaye rasulullah alola yin na te na ti gbe yin te ba wo te ma ba wa se gbe yin na te ba fe dasi ka ye fe sponsor mo kan lati primary level secondary level to bi de tertiary to bi de koda ko je pelu ebo ya yin na ni e mo ba si le kan si ibias ikram yusuf abbc foundation to je iyaf na ta ba ti dodo won o debi oni ju bayi lo ni
0: aha ni bi ori eto nu yin wa pe account number tori boya awon ti awon eleyin ju anu ti won le dasi foundation yi na won le ma gbo wa lowo ikram yusuf adebisi loruko account yen account name ne uba o wa je ti ati munge ga ita kada mo fe pa account number yen 22314764 34 22314764 34 22314764 34 Ikram Yusuf Adebisi o ko omo won ni fi daale Ikram Yusuf Adebisi 22314764 34 Ikram Yusuf Adebisi ni igba ti awe di mokanla ni on the 12th lajo lo si motherless babies home to wa ni second gate iyen loke eliyan erelu loke oroki lo yala fin wa ni bi iya foundation ko pe en ta bi sori en iya foundation present a prestigious day with the orphan at the orphanage home. Eh pa wa gan na anje baba ati mama fa won mo wa anu la rigba agbole awon ti won da foundation ile ni allos compound tora mo ogbomo so ni won sugbon ati kole so yan ti domo yo na nu ni agbole won ni ogbomo so ni agbole won logbomo so ni nje olo sugbon won ti di olo ti wa loyo na nu allos compound tesi waju zone 2 atun efa ni oke mogi area ni oyo alaafin ta wa nibi ero ba ni soro ta le pe won si ni 08141617576 08143016175 76 tabi 08030517465 08030517465 ejen tun meyeji pe le kan si 08141617576 08141617576 08143017465 08030305017465 Allos compound it is where you zone 2 or 12 ni oke mogi ni oyo alaafin wa ni bi account number won le kan si o na ni oruko re ni Ikram Yusuf Adebisi UBA 22314746434 22314746434 Adeyinka Olasukan mi mo nbo na mi o ma mura ti lo kirun ni masalasi ni ayin ayin temi mo ro gba ti di nkan kan a ti di nkan kan ta fi meji mu nigbe to ti taaro yi a se won mo dupe ope tori pe gbo ni e wo pe wata wo to wo to wo to wo to woro wo woro wo to wo ni adeyin nkan tun so lo ro e si ba mi gbo e bi fe oro mi si yeyin yekeyeke e gbo mi so Olorun ba yo mo wa pelu wa o. Eh tori pe be se ngbo wa ni mo njinja wa. Lati to ma so oro yi. Lati le to ma te. Lati ma se waasa. Lati ma se waasa. Ah, oro baba pastor ti mo so lekan kin tun fi kun. Baba yi so pe o n fe gbe talk away, o gbe toilet fun gbogbo awon ara adugbo ti won ni salanga. Ka ma lo ma ya agbe soju odo. Ibi ran ba ti lo ya agbe soju odo labe ji mo ngba mo le kese bojo lenu. Won le kese bojo lenu. Eh, o won gbe soka away, won gbe toilet. Pẹ́pẹ́ àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ monitor rẹ̀. Àwọn náà ni wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀ gbà owó tásọ́lẹ́ tásọ́lẹ́ láwọn àwọn tó bá ń yà gbẹ́ẹ̀bẹ̀ tí wọ́n fi mọ̀ monitor rẹ̀. Tọ́jú pé àwọn kan ní ojú mẹ̀ bóyá pọ́nmọ̀ pọ́n márùn márùn ni tí wọ́n fi mọ̀ san sálárì ẹ̀ tó bá ń dúró ti jọ mọ̀ monitor rẹ̀ torí ìsìn làwọn èèyàn tó bàjẹ́ yìí. Àyẹ̀mọ iye public properties tó wà nígboro táwọn èèyàn bàjẹ́. Ṣùgbọ́n ó ní káwọn landlord ó mójútó òun ó gbẹ́ tòun lọ fẹ́ tòun. Ah, sẹ́yìn náà sòrí sáwọn ará àdúgbò wọn mọ rírì yìí. N wo di àsìkò December. Ó sì ti mọ̀ wípé bóun bá há oúnjẹ fún gbogbo ará àdúgbò. Ó ń lè há délé ibì kakọ́ tó mọ̀ délé ibò mi. Ara mi ò yẹyin lásìkò December táwọn Kristẹni náà mọ̀ ń sọdún. Táwa Kristẹni tá a mọ̀ ń sọdún. Ọ̀rọ̀ mi ò yẹyin. Torí èmi gbogbo ẹ̀sìn ni mò ń se àwa Kristẹni. Èmi àti wọn làjọ ń jẹ́ Kristẹni. Èmi àti wọn làjọ ń jẹ́ Mùsùlùmí. Èmi àti wọn làjọ ń jẹ́ Babaláwo. Ọ̀gbọ́n rẹ̀ o. Alájì pa ètò olúwo kékeré yín rẹ̀ o. Ẹ àrólé Gbẹ̀ngà Adébóyè.
2: Ọ̀rẹ́ mi wá gbọ́ èèyàn tó máa ń yọ ọ́dì. Wá gbọ́ èèyàn tó máa ń yọ Gàjàfà ló máa.
0: Ó wá sọ pé
2: àgọ́ èèyàn ló
0: máa. Ní àsìkò December yìí, ó tún gbóúnjẹ délé àwọn ẹlòmíì. Wọ́n ní jẹ wọ́n dáná ní ewu làbùrọ̀ wá wéṣẹ̀ oúnjẹ. Kí wá lòun lè ṣe tí ó kárí ilé tí ó kárí oko tí ó tún máa wúlò fún gbogbo àwọn ará àdúgbò òun. Ní bàbá bá lọ mú owó ara rẹ̀, tó bá bẹ̀rẹ̀ sí ní rí sólà ní street. Ó rí níwájú ilé rẹ̀, ó rí lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ́ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari ààrẹ yín president buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mú kára rò tó wá ṣe kó sákò buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjà sí tẹ́ bá wù gan ó rà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́mù ẹ̀mí mi tí ó yí wọn lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ebi ní ọ̀rìn ọmọ ẹlòmíì lọ́sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí tẹ́ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fi máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí ẹ wò mí rẹ́sí ń lo rẹ́sí ń dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkù ní ẹ̀yìn ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tọ́lá mi kì í
0: wá. mo ní mo fẹ́ lọ mọ́ṣáláṣí ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. adéyinka ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tún lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tí wọn ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú àbújá adégòkè iṣẹ́ abiodun ọmọ aládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro láti orílẹ̀-èdè libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. asiru amadu adeniyi ẹgbọn mi dada tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀ dé hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adé ní orí bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́bì kì í ló.
0: bàbá mi adé ariwo ọlá mo pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn òtún mọ́ ẹ ṣeun bàbá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún success oduola ọmọ ogun dari ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọ lé ìbàdàn ìlú ògúnmọlá olódògo kẹrin lójú ogun ọwọsókòtò kẹmbẹ ríbi ìyá.
2: bí bákan ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹwàgbẹwà ó kí yín pẹ̀lú kọlọ́ọ̀ ẹ kú títí sẹ ọlọ́run lẹ́yìn lára o nítorí pé adéyinka kìí sì dè ni mo mọ̀ ọ́n pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́n sọ ìfẹ́ ọlọ́run lẹ́ni lára mi ó dúpẹ́ ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wò yìí ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú o àìmọ́ ṣe ọlọ́run kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀ yín náà
1: olówó ti bí ẹni
0: jẹ. gbogbo ẹyin tẹ n bisẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer rẹ. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ wọn sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburú kúrò lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ́ọ̀jọ́ lọ́mọ́ bá wọn bísí

0: gbogbo a rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Sábàtà lówó, tábí wọkọ̀ dé.

ṣe gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà. Tá a bá ti wá gbà pé wàhálà wà. Àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun níṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a níṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà. Ẹ tí ì mọ̀ pé wàhálà wà báyìí. Wọ́n láwọn ti mọ̀ gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pé a níṣòro. Kí wá ni ojútùú? Kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní ìlẹ́wọ̀n tá a ti ní ṣàkóò tẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá. Ọ̀rẹ́ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o to dòdé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó. Ẹni tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́. Ìjà máa ń fojálẹ̀ máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́. Níbo mo ní tí mo fẹ́ sá lọ? Bẹ́ẹ̀ni ẹni bọ̀ ló mọ̀. Ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú máa ń bà. Wàhálà ò dá o, ọlọ́mọjà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán. Ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́mọjà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́mọjà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùnrọ́, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà tó bá kà àdàgbà dátán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà. Wọ́n ròyìn.

ẹni tó bá wẹ̀ jù nú bí irú èmi adéyínká báyìí iná ni ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀ jù nú lẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa 11:30 mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaatì lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bí tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútù. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro? Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútù síṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná ìpa tányányá sórí rẹ̀ tí n bá ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí dé Facebook oríṣiríṣi péjì ni báyìí dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó yín rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni àwa solution sí àwójútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbá ìwà ń fún mi ní làbáre. Ó dín ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kí ni tó wá ń pe òun sí? Pe ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ́ para mọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kan ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́rọ̀ ń sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: inú.
1: Ẹ̀dúná, kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná? Kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́? Kí ló wọ́ọ̀kì? Ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún 17 tó náà fi fẹ́ gun bẹ́ǹsì? Kọ̀ọ̀kan kóòdì o, ọ̀lẹ́ ni o, kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o. Kọ̀ọ̀kan kóòdì ká pè bóyá tech guru kan ni bí àwọn ọmọ ìlú Èbó tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem. Tẹ́ ẹ bá sì ti lè solve problem ìṣòro ẹ lè ti bẹ̀ẹ̀ dólówó. Tẹ́ ẹ bá ti lè rorí ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o, ẹ já wójútù sí ọ̀nà báyìí la fi lè sojútù sí irú ìṣòro báyìí. Bóyá nípa kákọ kóòdì programming language ni, kákọ kóòdì ni, ká build nǹkan ni. Ibẹ̀ làwọn ọmọ Èbó kékèké ń gbà dolówó, ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni, jìbìtì ni, kọmọ ọdún 17 kọmọ gé orí èèyàn, kọmọ gé orí girlfriend rẹ̀ kó náà fẹ́ ṣoògùn owó. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti fẹ́ẹ̀lì? Ṣé ẹ mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé?
0: Ilé ọ̀rọ̀
1: àwọn ọmọ sọ o, lójoojúmọ́ la mọ̀ sọ, torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́mọ kú o.
0: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ, ilé ẹni nílé ẹni, ìlú ẹni nílùú ẹni, bábá ẹni ni bábá ẹni, yeye ẹni ni yeye ẹni, ẹ̀gbẹ́ ẹni lẹ̀gbẹ́ ẹni, àbúrò ẹni làbúrò ẹni, fómílìkì ẹni fómílìkì ẹni ni o, ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ ẹni náà ni o.
0: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan, ìmọ̀tara ẹni nìkan, ìmọ̀tara ẹni nìkan. Lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá òun o, lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà òun o. Àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan. Self-business.
0: Àwọn ìjòyè wọ́n
1: ti. Self-business ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé. Etí ń dààmú Yorùbá ní ń dààmú Haúsá. Etí ń dààmú Haúsá ní ń dààmú Yíbò. Etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn. Àfẹ̀mí nìkan, àfẹ̀mí nìkan. Etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki, ní ń dààmú Ògbómọ̀ṣọ́. Ti ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin, dààmú Kwara, dààmú Èkìtì, dààmú Ifẹ̀. Òtáyé náà ní ń dààmú wọn Lọ́sun. Ó ní ń dààmú wọn Lọ́fà, ó ní ń dààmú wọn ní Sẹ̀ǹt, dààmú wọn ní Saki, dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé Gbọ́ọ̀rà, tó fi dé Rúwà, tó fi dé Lánlàtẹ̀, tó fi dọ̀yọ̀ Aláàfin, tó fi dé tèdé.
0: Ẹni lọ ló mú.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́, tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Làbújá o. Ìmọ̀tara ẹni nìkan ni o, ìdílé mi nìkan, èmi nìkan, àfẹ̀mí. Àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí. Ọ̀rọ̀ mi ò yé yín, ẹ̀yin ò tí ì gbà.
0: Ilé ọ
1: abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ni o, self-business ni o. Bámúbámú ni mo yó, èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan, ìlú rẹ̀ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ̀ yìí o. Self-business ni o, iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwa àgbàlagbà. Self-business ni o, ìmọ̀tara ẹni ni o, ìmọ̀tara ẹni nìkan ni o.
0: Ọ̀run mọ́ru ẹni lọ.
1: Ọ̀pẹ̀kẹ́tẹ̀ yìí wá ń dàgbà, inú ọmọ Ádámù wá ń bàjẹ́. Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí awọ irin. Ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, kásá máa ṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà. Àníbẹ̀mí ọ̀bá rẹranko mọ́ rábà mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ. Ìsususun ìwà ahuná. Ìṣẹ́ ìhun mọ́lẹ̀ o. Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: aro mo ru ma o aye gaga ni mo ru nisin nigeria ni mo ru o nigeria mo ru lawo lawo o nigeria mo ru lawo lawo eyin ajinigbe latun losi agbe ni se sosowo latun losi nipa self business imatare ni nikan ola ojo ta nwa ka ki lai ni se lowo Àwọn bàbá wá sí bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò rò mú.
0: Àwọn bàbá wá láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọ́ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, ó lè ń ló bọ́ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀ wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tíì gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tíì gbá. Kọ́lọ́n sì jẹ́ ká ríná chàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀n ká tó ríná chàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká mọ̀ bẹ́lọ̀n fúnná. Ẹnìkan èèyàn wa kan tájọ́ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórílẹ̀-èdè Canada. Àjọ wà nínú gúrùpù kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdúrà òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ sọ́nà ibòmíì. Ó ní sọ́wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún lèmi náà sí ń gbàdúrà kọ́lọ́n jẹ́ ìrìnà chàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ ìrìnà chàjì fóònù. Tí ò bá chàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí è lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́n jẹ́ ìrìnà chàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ lé oko ṣọ́ọ̀pù wa. Wí aráàsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀ wọn. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kọ́ ló sọ pé wọ́n kó ṣọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 mọ́dẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni. Nínú January tá a wà yìí látẹ̀ tó tí ó parí lónìí yìí January tí ó tán lónìí yìí àsọdún tán ó gba owó cooperative 150,000 ní December ó sì fi rajà àtẹ sínú ṣọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. January ni wọ́n pagbo wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. Wọ́n á sẹ́ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tí wọ́n kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débẹ̀mí àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ọjà yín tán ẹ jẹ́ ìjà yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi é ṣe ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń è ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata kùkù mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ń se bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yí nkankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja sọ́ọ̀p ẹ báwọn náà wọ́n ti ń já sọ́ọ̀p gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ ẹja sọ́ọ̀p irú sọ́ọ̀pù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo sọ́ọ̀pù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative ọlọ́run ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rí lura wọn kí kọ́ má ṣàyọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lóun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyìí sì bàjẹ́ bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjáwọ̀ máa lu jìbìtì ó sọ òyìí sì bàjẹ́ bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá Nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ̀lùmọ̀.
0: àwọn ni wọ́n máa wá kọ ni máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní ti ń rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tọ́ba ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé ni sẹ́ ẹ̀ bá kà igbe kíkẹ́ ni sẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. omo odo agba ka sa ma se daada ajo ko bi eni kilo wa adeyin ka pe nbo bi awerin won ma n battalion eyin ju olodumare ti o se fo aja lu oyo ti egbo lasan bi mi o ba reran ko mo ra ba mi eyan ni o ta a ma be o nitori obe ni nbe su atelese a si be na o eni ba ni a mo bo nikan la ni de ba nle nitori baba ku dedede kojo kan ri orun aro wo adi abun baba jero ma jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluwa ri gbona o inu leta ti n gbo mi ode te ti n gbo mi ibi se te ti n gbo mi inu oko te ti n gbo mi gbogbo eyin te n gbo mi lowo lowo yi ile yin ona yin o ni gbona ko ni dojuru o ayin igbesi aye yin na o ni dojuru ile aye yin o ni gbona nitori pe tututu bayi la aro de tututu bayi na la aro baba mo fa yin le olorun ba lowo mo fi olorun ba so yin iso olorun ba abo re to nipa to daju to ju ewurin lo ko ma wa lori emi ati dukiya emi ateyin ka ma gbola buru sira wa ka ma dolodi leyin ara wa
1: eni lo
0: eyin temi titi digba mi ta tun ma pade mi fi nle sinu banuje adeyinka mi ni bayin ninu banuje o e pe mi na sinu banuje e ni ba mi ninu banuje e ni ba mi ninu foro nitori pe tututu bayi la aro de o tututu na la aro baba
1: eji ko wo
0: ka tun rira layo ka wa pade nire ipade wa o tun di wo bi ajoro. Hehehe.

àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìpìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfífà o. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, orí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní Lásàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàálù ní Tìpòrọ̀ ni wọ́n rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òdi ẹtẹ tí bẹlẹ jẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ OAUF ọyọ àtìgbà unity wo rọrùn rán mi sí wọn ni máa lọgun ẹfun yìí pé àìlásọ ọlọrun pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrìọ lọkànrán tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ikàn ni mo káhùn kásẹkí olóhùn adéhùn ìwòrì ònìkan níjọ títí ń dárin ònìkan ṣoṣo gí ogí o ìwòrì ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jábílẹ̀ yìí ń po ọwọ́ ago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin èjò ní ṣekú pa wọ́n. OAUF ọyọ́ àti bàyín dìbò rọ̀ ní ìmọ̀ wípé yín pé àìkó yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn òkùnsùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọ̀yọ́ jọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣe bí ọ̀yọ́ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

0: àwọn bàbá mọ ní mọ́ ní àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn ní
1: òdòye ọlọ́run.
0: Bàbá tá ń wí yìí lọ́ba lọ sí ojú ogun, ṣùgbọ́n kó tó lo ojú ogun òun àti aya rẹ̀ wọ́n sunrun, wọ́n sunrun ọmọ, wọ́n sún mọ́ra wọn. Ni wọ́n bá lọ sí ojú ogun. Ogun tá ń wí yọpẹ́ tó jẹ́ pé wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń fọkàn bá ròyìn mi bọ̀? Adéyínká Ọlásùnkànmí lè ní jẹ́ pínpín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni Lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtán gẹran. Èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lumatech. Ẹ̀yà méje jáde ẹ̀. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálà ìyá bàbá akọrin pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀, wọ́n bá kó bàbá tá ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún ó lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bínú bá ń bì yín ẹ̀sọ́dọ̀la o. Inú bá ń bì yín ẹ̀sọ́dọ̀la. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ̀ nímọ̀ rorò òkúròrò ikó ìyànjọ́. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rèé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Inú bá ń bì yín ẹ̀sọ́dọ̀.

0: ẹyin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé ó fomi lára. Ọ sanra ó wẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹ jẹun. Ẹ jẹun. Ẹ jẹun. Kẹ́ ẹ wá fẹ̀yìn lélẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀.
1: Wọ́n lọ́mọ dé ni mí.
0: Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí bàbá yìí lò ló pẹ rú.
1: Kò fọ́ ọjọ́ orí pin. Kò fọ́ ọjọ́ orí pin. Mo bí yín ṣe yẹ ló bàtà.
0: www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wà gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directory bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatec. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatec. LOMERTCH Lumatec. Gàràgà lẹ́gbọ́ Ajisebioyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatec. Àti tẹ́ ẹ bá lọ sórí website.

0: ọ̀rọ̀ ń gbèmí náà nínú ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́. Ni bàbá dàwọn èèyàn bá wù ẹ̀tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Bámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá òjì
1: tú síta
0: látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni ti.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yìn bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yìn èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ́ ẹ ti lọ láti bí ogójì ọdún tẹ́ ẹ wá dé tẹ́ ẹ wá rí tọ́dọ̀ ọkùnrin tó san agun tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó o ní òsì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ polówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù ohun gbogbo ló ní. Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lọ́fọ̀ ogun. Ó lóun pa ni o. Ìyàwó tòun. Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni o ń bẹ lórí níṣẹ́ àní ń bẹ lórí níṣẹ́ yìí níjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé apò mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí níṣẹ́ wọ́n wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọ lẹ́yìn ọ́ jẹ́ ọlọ́.

0: sẹ́yìn wá sẹ́yìn bọ̀ gbogbo òlú pé bìbà wọ́n pélé bàbá yìí lórí.
1: Ìyá fọ́nmi di ìyẹ̀jú.
0: Ní a bá ń mú pé àmọ́ yín, má mà ṣe bó ṣe tó, má mà ṣe báyìí. Àwọn oníṣẹ́yìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
1: Wọ́n tẹ sọ tìbí oró.
0: N tí òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ ló ga sí lóró lóró.
0: Ó rán ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn.
1: Má ṣe dá.
0: Kán tó lọ sí ojú ogun, kán tó lo ọkọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀.
2: Ìbàjẹ́ ni.
0: Tóun wá rí nínú ilé, tóun rò bí ará àta kan ni, kọ̀mọ̀ pọ́mọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló ṣe bọ̀, wọ́n ní tínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá o. Bínú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá, tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra, tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ̀rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe òórùn. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Àbí wọ́n pe kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá lọ.
0: O lè mọ́ lè tún ṣe.
1: Bàlá rẹ̀.
0: Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: Ìtọ́lọ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ní tó bá ṣe ló ṣe.
0: Ẹ̀yin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Ìṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Ìṣe.
0: Nǹkan tẹ́ ẹ wá pa mọ́ ara tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kó má ṣe kan.
0: Tìkẹ́ẹ̀tì wípé.
1: Pẹ̀lú kó o bá.
0: Nǹkan tẹ́ ẹ̀yìn rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàbá mi bàbá mi.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú. Kọ̀bá ti yìnbọn lu. Kọ̀bá ti bẹ́ẹ̀ lórí, kọ̀bá ti sá ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìnbá. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè, Adégbèǹga, Adéjàre ọmọ òjò láti ṣakí ògùn ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin bá ń sì mí.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ o, pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ fìlà. Èmi náà ní Lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú Àwòtángan.
1: Ogun lọ.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lé pé èmi náà sí lẹ́yìn ètò náà ni 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ̀ṣọ́dọ̀lá o, àgbà tó ní sùúrù, òun gbogbo ló ní. Ìbínú kọ̀ mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣẹ́ torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọba ò dá, wọn ò fẹ́ ká jèrè ìṣẹ́. Bá ṣe tọ̀tà mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹni ìkìlò.
1: Ìrìndùn sálíbà náà.
0: MT N ni tàlákọ̀ọ́kọ́. Ìgìlò lẹ́lẹ́gẹ̀. Mi ìgbàdì kankan báyìí serious.
1: Dámú, wọ́n dámú, dámú, àlọ́.
0: Ó ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.ajisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlu kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igbá ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára Ọlọ́run, a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Mo kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bùn wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń nàwọ́ ṣe wa. Brọ́dá Olúsọ Awósọlá Angelo láti ìlú Àbújá, tí wọ́n nàwọ́ ṣe wa níjọ ni Akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, Ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti Ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń nawọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bùn wọn ní nǹkan, a kì í sì sú wọn kì í rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfa Àgúlò tí wọ́n ní A3 Multipurpose Center yẹn nílùú Pàpó. Ìpàpó ni wọ́n fi ṣe léwu, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. Àwùjọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtìbá.
1: Kọ́ máa ń wí náà ayẹ́.
0: won fi asiko yi ki omo oba mu idin oladigbolu pelu gbogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo nse ika akoso yo atiba unity forum alaji abdurrahman green pastor baba osa efunlade lati ile ife madam kemi adekanbi madam kemi adekanbi ta jo wa nilu oyo so pe ayinde
1: o ya keep on saying
0: baba wa waabu golagade dauda waabu golagade ola mo je nzi ti gbe o ko won si ra won
1: la o me ilale ula idunun mi ama po si ni lojo
0: idunun gbogbo wa yo ma po si ni lojo ojumo o
1: ma po ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere o tobi ko ni file mi ate yin se bugbe o o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati ti lo adeyin ka olasukan mi le mi nje papin ti gbogbo yin te ti mo si baale bi se mi na ni la sa roko ti so lori obe ninu awo tangan ti didi gba mi tin tun ma pade tori nfe ko gun phone mi gan ti e tun ti fe ku kin tun ma fi asiko yi so won yin a ni lo opolopo rin se o ori phone lati nse leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi ma tun gbe ta awon elomi na laruge a ni lo opolopo rin se fun studio a ni lo computer a ni lo mixer anilo studio monitor anilo microphone anilo aga koda tun nilo boya shop kan ta mo lo e teyin ba le gbe nbe e da pa eran a lowo olodun oba koni deyin na da bukata yin e mo da oda kini yi o bi ogo wa da tin sapa kilo oyo da oyo da ju be lo yo dun yo ma dan asiko to ba n dan si o dun si toro oyo tin dun yin ba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyin ka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasa roko ti so lori obe ninu awo tan garan to a mo be tori obe ni be so atele se ati be na we ni ba ni amo bo nikan la ni de ba nle to ba ku de de de de kojo kan ri orun aro wo ade fun baba je ro mo je le je kin laye igbin se ero wo laye igbin se ile oluweri gbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tutu tutu bayi laaro de tutu tutu na laaro baba o fa yin le olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa ti didi gba mi lati ma pade ibade wa.

lásìkò tí èyàn bá ṣe orin kínkiní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà láwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù Ramadan tí a bọ́ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngọ́ akáàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ńbẹ̀ Inala Gaburu Rahim lọ́lọ́n Allah forí jìn lọ́lọ́n tó bá tún forí jìyàn tán a tún wá ṣe èèyàn lóore gbogbo àwọn àìṣedédé wa àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjì wá kó wá tún wá kẹwàá tó bá dáríjì wá tán oríwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìyàn tán

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ìtẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bikudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ola Mẹ́ka, Ola Medina, Ola Sàfà àti Mọ́rùwà. Kó wọ́lá àlú Ọ̀yọ́. Kó wọ́lá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayo Unitive Run ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ àríṣẹ́ gbígbàlé kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajé fún ìwòrí ònìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ ago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òórùn ìjò ní í ṣe kú pa wọn. OAUF Oyo àti Bayo Unitive Run ní ìmọ̀ wípé yín pé àyíkó yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn òdì wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbálẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ ìlú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí òyìnbó láàárín wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ajíṣe bí Ọ̀yọ́ láàrin, ẹ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì.

mọ. Oṣù tó kọ àpẹ ká máa ní ẹ̀mí àforíjì. Oṣù tó kọ àpẹ ká máa ṣiṣẹ́ láadáa. Iṣẹ́ olóore. Oṣù tó kọ wà wípé. Kọ́yẹ kí a máa lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pa ọmọ ẹnì kọ̀ọ̀kan.

0: àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá má pàtì lẹ́yìn àwọ̀ ẹ̀ nínú àsìkò àwọ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páhoro kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé
1: ẹni tó ń bà mí jẹ́ òrá ti àdàbí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán àwọn yóò tún náwọ́ mọ́ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lóríkọ gbogbo ṣìná tí wọn ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wá
1: yìí.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì wọ́n máa ń yà á sí mímọ́ wọ́n máa rántí ramadan náà wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadan ń lọ àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ ṣe ma fọ àwọn ọmọlàkejì yín tí wọn rí jẹun tí wọn rọwọ họ rí lóúnjẹ lówó lẹbùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ kódà sínú asusu ramadan nìkan.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate yẹn nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun tá a yorùbá mú bámu yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gba àwẹ̀ omi lásán làwọn mi ò fi gba àwẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira kí má ṣẹlú bẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ tá o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ bó tún mú odò fá wá. Ògbè wẹnu kò tó wẹ̀ tá kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọn. Òde ni wọn ti máa ṣe dáadáa wọn máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ráúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fúmílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa náà. Gbogbo àwọn fúmílìkì yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họrírun ẹ̀náwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gba ọ̀. Torí ajúra wa lọ wà láìké sí ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a máa jura wa lọ́nu.
1: Ẹbùn lọ́kàn ọ̀jọ̀kan ó ti wá fẹ́ẹ́ sọnù sóhun nìkan ni ó gba àmàta àwọn tó nàní.
0: Nínú fómìlìkì rẹ̀ ohun gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà inú orí ní ògbè wẹ́nu kò tó wẹ̀ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lè mú ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ní ṣe sọ torí pé sàn án láàrin à ń bá bá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹnimúni.

0: ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka
1: ologun
0: alawe janu aja lo oyo ti egbo laso nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni ọlọrun ko wọla anu osu yi gbogbo awọn ti won rowo hori ninu family ki wa ninu ijo wa ninu masalasi wa kakiri agba nla aye lokunrin lobinrin lomode pelu agbalagba ni muslimi ati kristeni pelu awon elesin kan abala ọlọrun ko wọla anu osu yi ko wa si ede fun kaloku wa
1: ju bi mo se ri temi se
0: ka ma ri owo kibapo mun jade fiso nre mun lo senu
1: ke ma dari ko se
0: ri pa awon agbalagba po won ni baby ba ti ku o ninu ise ise bu se
1: to ba se lo se se ko si te da le se to baba mi se allah
0: eyin e ma da bi awon kan to ki ohun alakata ki ti esin awon ti mo n gbe olorun ba ni je
1: ko ma se
0: ti an ro po olorun ba o to ijara re dagbe awon ro po olorun ba o to jara re dagbe Ọlọrun ọba to je pe to ba fe se wa gbogbo wa ni elede kan to je pe de eyo kan ede Yoruba la mo so ni le loko pa leyin odi kakiri agba nla aye wa lai o rorun pupo ninu tọlọrun le se to ba je pe musulumi lo fe da gbogbo wa o rorun pupo fun Ọlọrun lati da gbogbo wa ni musulumi to ba se pe kristeni nikan na lo fe da gbogbo wa o ro Ọlọrun lọrun o Ọlọrun ba ngbo kun faya kun yakani aya e ma je musulumi o gbogbo yin o kun faya kun o si wo aya e ma je kristeni gbogbo yin kun faya kun Ọlọrun o si nda na e ma je elese kan abalaye kun faya kun Ọlọrun ba yo si wo ri e yo kan wi be lasan ni Afai so be ni oni mo je be ori pe wi be je be t'Ọlọrun ba ni
1: ego ta o da wo fe ka jere
0: Ọlọrun mo ntin se o
1: ami
0: o mo ntin se o to da gbogbo wa tede wa ojora wa o da wa awo wa ojora wa o da wa ede wa ojora wa esin wa ojora wa awo wa na ojora won Ọlọrun ba mo ntin se o awọn ẹlòmíì self righteous ni wọn àwọn ni wọn da jù lójú ara wọn àwọn nìkan ni wọn mọ ọlọrun sìn náà mọ ọlọrun yìn lójú ara wọn òfútù bẹẹ tẹ ó fú ọjọ kejì ọjà sí ni gbogbo ìjọsìn wọn nítorí pé inú wọn ò dá inú wọn ò dá ẹni tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká sí ẹ gbé páramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

inú èmi àti iná yóò mọ pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní bà ọ́ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kọ́ o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kun o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀. Ìgbọ́ ṣe ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o pẹ́.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tó ń poró nílùú tèmi nìyí wàá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ Ọlọ́run tán, àwa ni mouthpiece Ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, I'm going to impose it lori awon elomi. So I put awon elomi oba ti meet up to the standard ti awon Yoruba wa ti wa. I'm going to fuju kafiri keferi wo won. Oro mi o ye yin. Agbodo ani lati mo wipe onikaluku lo wa ni different stages in their relationship with God. Different stage ni onikaluku wa pelu àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti elédùà àṣẹ̀dá wọn adẹ́dà àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ́ náà ló mẹni tí ń sun sẹ̀mí aláwọ̀ ni màá ní àmídà ò ní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa. Ìwà pẹ̀lú ìṣe wa ká inspire wọn ká fi gbé wọn sókè ká má lọ mọ sofoke tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọn ti wá mọ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn Tọ́lọ́run bá sì ti mọ̀ fún wọn. Ara mi ò yé yín. Ẹgbẹ́ Ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò. Káṣà máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Pẹ̀mbọ bí awo erin ajá àlọ́ Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹranko mo rábà bẹ̀yà ni. 4:37 AM náà la wà yìí. Ẹni àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú wa, tán máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹ yín ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ẹ ní báwọn nájà wàràwàrà lọ́la máa ń sá ọlọ́ làkùwátá ìlàbìlà àlẹ́ yọ̀lá zim.

pẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọ́mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

tagbe gbogbo awon akore oro wa ta tin ba bo se mo ki mo se npo kuro lori ikan ni mo npo lori omi me gbogbo awon eko nu osu ramadana ka ma gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta han ti mo bi n toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ará ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ láadá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọwọ́ họ rí nínú àwọn fómìlì ìkíwà nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yìí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí màá mọ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa ràwọ́lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ ká máa fún wa ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí láàdá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ orí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọ̀

ó wá ń kọ́ ẹnìkan ló bá post ẹ lórí status òun ti post ẹni ẹ wá bá tún post ó ní I am cleric cleric àkànfẹ́ do you need solutions to your major issues like working but no gain ẹyọnú àwọn àgbà ìmúlẹ̀ ìmúlẹ̀ àwọn àgbà stopped work you are a hustler but not casting out stubborn client and so on. Ẹ mọ̀ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ rẹ̀ tó ti fọ́nì sí mi rèé o ìdí ń bá bọ̀ díẹ̀ díẹ̀ tó ti ń fọ́nì kìíkìíkìí ṣùgbọ́n ibi tó ti fọ́nì yàn yàn ni pé ìwọ́n tó ń sọ pé you are a hustler but not casting out stubborn client n tó ń sọ ni pé àwọn tẹ ọmọ yáwúyáwú tó ń lu àwọn èbó ń jìbìtì èbó tí èbó rẹ̀ bá fẹ́ ṣe kíní tí ò fún lówó tí ò rí lù ní jìbìtì tí èbó náà gbọ́n tí ò rí lù ní jìbìtì ó wá ní kọ́ wá bá òun ibi tọ́rọ̀ rẹ̀ ti wá fọ́nì sí mi ni ẹ máa gbọ́. Ngbò kọ gbogbo tọkọ rádaràda tọkọ ọlọ́tún ló sì tán wá ní with God. Only with God all this is possible. Click the link below to chat me up. Ọ wá fi phone number rẹ̀ sí. Mo wá wò títí mo wá rẹ̀ rín mo wá wòrán rẹ̀ ó wà gbádá ọ wá wéláwà ní kàràbàtà.

àwọn èèyàn mọ kọ mi ti mẹni atrocity lórúkọ ọlọm tọlọ ọbọ òsì ọdá wọn ọrọ rẹ pọ ní ìsinmi ní sá only with God all this is possible. Kọlọ ọsàánú wàhálà wà lórílẹèdè nàìjíríà kọlọ mọ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu kawa na ka ma dara wa laamu ka ma ma toju bole ka kiri mi da lo mi ba ti toju bole ni won ti gbe jebetele jagun lo papa julo awon obirin awon mama wa ka ma ma toju bole o
1: ma so ko se ilaye oju ma toru ko re
0: tori mo ti kiri kaye oju mi ri to olorun ba ngo
1: mo so po ka bu re wa mo se
0: Ya n pada seyin ninu osu lamula na ta wa yi ka je kise olore wa ko po dada tori olorun ti sa deun o kesi sa deun ko mo muse o ni adipele esan to ma nse adapada re fun gbogbo eni to ba se dada to se dada ninu osu yi ke to se su yi nikan ade on re na ni pe gbogbo eni to ba se dada si awon mo la keji re
1: to ba pa
0: bi ese bibeli kan ti mo mo nfi saba se wa si ni ayin ti awon disciples ti awon mo odo jesu awon mo eyin jesu tan lo ba jesu kristo oluwa wa tan bi le re oro lojo ni jo kini ana wi pe o wa nje oye won wi pe o ni awon kan won da bi agusan nigba won ba di ojo kan yi won ma ni ki won ma lo sinu paradise ni owo otun baba mi tin be lorun irun alao eledua aseda deda aseda pe kan ma lo si ako otun awon yin won da bi agutan o ni sugbon awon kan awon mi won to da bi ewure won to won ni ka won na kan to sapa alafia ako si ni kan won to si awon bi pe bawo leleyi se ri be o wa ni eyin te je agutan yo eyin yan dada e ma lo ni apo tun ke ma gba be lo si paradise nitori pe nigba ti ebi n pa emi eyin e fun mi ni onje nigba to ngbe ngbe mi e fun mi ni omi mu nigba ti mi ya alai nile ti mo ya homeless eyin le gba mi sinu ile eyin igba ti n nise lo eyin na le wa se fun mi igba ti mo wa ninu ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin lẹ́bẹ̀ mi wò ẹ̀yin lẹ́sàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń sa àìsàn ẹ̀yin náà lẹ́tọ́jú mi o ẹ̀yin lẹ́tọ́bẹ̀ mi wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo la wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ́ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ́ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọ làkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíín ni pé kí láàfi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ̀.

nígbà tẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ai ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà lásì sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni wọ́n ní omi ò fẹ́ gbẹ́ mí ẹ̀ sì fún mi lómi mú ẹ tún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ sì bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí ara wọn lò míì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ ilẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sèé tá a mú wọn kò sèé tá a mú lọ́nbẹ̀ ó nígbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ bẹ̀rẹ̀ ní wò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn wọ́n yẹn ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún wọn lásọ lálọ́ mọ́ fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tenant mi náà ya wọ́n ya skọ̀rọ̀ a ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o tẹ́ gbọ́ ẹni yọ ṣàká a rí ẹ̀sán gbà ó dájú ṣáká tẹ́ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún rárá mi náà mo fi rárá mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọdọ mi.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ yà alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí ṣe ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kọjá ká bá a níbi tó ti lérè kọ́ mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú ohun ẹ̀ àkànmú olóye ṣòyà.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìdáàdì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìdáàmú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣebíọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí inú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni sẹ̀ bákà igbé kíkẹ́ ni sẹ̀ yẹ lóko.

0: Plenty fashion home at the best icon furniture. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dá kọ́ wọn táwọn náà ti à lẹ́yìn, àwọn tó ń fàdúrà ràn wá lọ́wọ́, àwọn tó ń fún wa lówó lóríṣiríṣi. Adúpẹ́ ọ̀, adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Alájà Adé Àríwọ̀lá láti Amẹ́ríkà. Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ́ kan ẹ̀ yá Màlìkì yá mọ́
1: ta lè ṣàṣe yege má jẹ́ pé ṣùgbọ́n tako mi Ọlọ́run takun jẹ́ ńlá.
0: Lámọ́lè pàláwá ládà tí ò ní sówó pàládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín kò ní síkọ̀ ọ̀kan nígbà náà mọ́ níjọ́ ọ̀gbẹ́ni Àlùkìá. Àwọn dáadáa tá a bá ṣe lè mí fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa, àwọn nìkan náà ni ó kú.

0: ọlá ṣùgbọ́n mi ò.
1: Check and balance gbọ́dọ̀ wà. Check and balance gbọ́dọ̀ wà. Àníyàtọ̀ ló gàtà ní àlùkọ́lìbù ni. Ọkẹ́ ni gángan, òun náà ni ìgbàgbọ́ ẹni o. Ọlọ́run mọ ti ń bẹ nínú ọkàn wa. Ọkàn wa ń gángan ni ìgbàgbọ́ wa. Ọkàn wa, ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni. Tọ́ ọ̀bá le tí iṣẹ́ rẹ tí o fààyè gbà tó lè rí tó yẹ pé from hand to mouth ni iṣẹ́ rẹ tẹ́lẹ̀. Wọ́n lọ jọpọ̀ lọ jókòó sínú mọ́ṣáláṣí látàárọ̀ dilẹ̀ sí lọ́ba ní wà ń tó jẹ lọ. Òní wà ń tó jẹ lọ. Pẹ́ nínú àkọọ́lẹ̀ nínú àdéṣe pé àwọn kan wọ́n wà nínú mọ́ṣáláṣí wọ́n kàṣùbà tán. Anábì fi wọ́n lẹ̀ nínú mọ́ṣáláṣí wọ́n ṣàdúrà Ọlọ́run o. Wọ́n á pa àwọn míì náà ṣe máa ń ṣe nínú wa. Bẹ́ẹ̀ pé Monday táwọn ẹlòmíì fi gbà níbi iṣẹ́ ńlá àwọn ẹlòmíì ò fi gba orí òkè lọ. Ọlọ́run o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí o, fún àwọn alóúnjẹ òjò wa lónìí, wọ́n á fún mi lówó lórí òkè látàárọ̀. 24/7 lójoojúmọ́ wọ́n wà lórí òkè nínú mọ́ṣáláṣí lójoojúmọ́ 24/7 wọ́n fẹ́ yà ọ̀lẹ́tọ̀ Ọlọ́run lọ́run. Anábì tún dé ní àsìkò ìrún ọ̀sán. Ó tún bá wọn ń bẹ̀ Ọlọ́run wá fún aló fún aló fún alọ́kọ̀ fún alọ́kọ̀ jẹ́ kí n ra private jet jẹ́ kí n kọ́lé jẹ́ kí n kọ́lé.
0: Ọ̀dà ó ní kò lò ká oore ni.
1: Ó tún lọ ó tún bọ̀ ló tún bá wọn níbi ìrún ní àsìkò onírọ̀lẹ́.
0: Ìgbà
1: yóò sí ìyá. Wọ́n ní lọ yọ àtòrí sí wọn lólè wọn afúrá.
0: Títà
1: ẹ bó dé. Ẹ wá ń tẹ́ jẹ lọ.
0: Ẹlòyìnde gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n sọ ẹ̀.
1: Adáran jẹ̀lá Nábì Muhammad sallallahu alayhi wa sallam o. Ó níṣẹ́ lọ́wọ́ o. Kójú kò ti ṣe àfáà nìkan. Kójú kò ti ṣe ẹ̀sìn nìkan. Ó níṣẹ́ lọ́wọ́ ti ń ṣe o.
0: Alájú àti òní o.
1: Káwa ká máa yọ ọ̀lẹ́tọ̀ Ọlọ́run lọ́rùn ní àárín.
0: Abẹ́ni.
1: Ọlọ́run gbàdúrà. Àwọn èèyàn wá ti fẹ́ máa jẹ́ káwọn èèyàn máa rò pé báyà dúró ìgbà. Àdúrà ń gbà kẹ́. Àdúrà máa ń gbà. Gbọ́ ó ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn ni o. Bí ẹni tí ń bẹ Ọlọ́run fún fóun fẹ́ bímọ. Kò yàn lè kò gbéyàwó. Sọ a máa jẹ́ pọ́lọ̀ òye fún yàn lọ́mọ ni. Gbọ́ ó fẹ́ yàwó ni kò tó lè bímọ. Mo ṣe rí nìyẹn. Wàá ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn ni. Bá gbàdúrà. Ọ gbàdúrà. Ó sẹ̀ ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn. Ó fẹ́ lówó. Ó ṣàdúrà. Ó ti kírun ó ṣàdúrà. Ó lọ sọ́ọ̀sì ó ṣàdúrà.
0: Ó ń gbàdúrà.
1: Ó ń ṣègbìyànjú. Ó ń ṣàdúrà. Ó tún wá máa ṣiṣẹ́ tọ àdúrà lẹ́yìn. Ó mọ gba ibiṣẹ́ lọ. Báyìí pé ò níṣẹ́ lọ́wọ́ náà ni ó mọ bẹ lọ́run fún iṣẹ́ alálùbáríkà. Ó tún wá máa kọ application. Ó mọ wà káàkiri.
0: Alájú àti omi.
1: Bó ṣe rí nìyẹn ni o. Check and balance gbọ́dọ̀ wá o.
0: Ìbejì yẹn tó jọ.
1: Wọ́n lọ ya ọ̀lẹ́tì Ọlọ́run lọ́rùn.
0: Màmá ìbejì màmá wa ọkọ̀ ya bẹ.
1: Torí pé 24/7 gan lọ́lọ́run bá fi ń ṣiṣẹ́. Ọba tó dá sinmi ni tí ò ní o. Torí pé tọ́lọ́run bá sinmi seconds kan báyìí. Wàhálà gbogbo nǹkan ni ò ní sí mọ́ o.
0: Ọkọ̀ alájà olúwa bò mí mọ́ dínà.
1: Lọ́rọ̀ bá ti rí báyìí tá a mọ̀ pé òun náà lọ́ba fọ̀nà ẹ̀mọ̀ yẹn. Ọya nílé ló kó pẹ̀lú ẹ̀yìn òdì tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ ṣe alhamdulillah. Ká tó ṣe alhamdulillah. Kò tí ì tó ẹ̀jẹ̀ ká ṣe lẹ́ẹ̀kan sí. Ká dúpẹ́ pọ̀ fọ̀nà mọ̀ wá o. Torí tó bá sọ wá nù wà láì kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí o. Ara wo la fẹ́ dáná. Àwọn tó bọ́ sínú ìgbẹ́ tán ń rúgbẹ́ lọ sọ àláìbìkítà kan. Ọ̀rọ̀ wọn gangan pàápàá gan kò ṣẹ̀yìn Ọlọ́run o. Kò sí nǹkan kan tá a ṣe tó ṣẹ̀yìn Ọlọ́run o.

0: Ọlọ́run pa ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo kan ní wa lára.
1: Ajẹ́ òkókó mi o.
0: Káwa gangan ká mọ̀ ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo kan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká mọ̀ wá ìnira fúnra wa tó kù ni.

Adeyinka Olasokanmi ẹni àbáta kápẹ́rà ti pa lọ́jọ́ sí tó wá di pé mo wá fẹ́ di àjìtànà ò mo sì ẹ̀ ti ń di àjìtànà ò báyìí ni. Rárá àwọn èèyàn máa ń jókòó ti rédíò gbóhùn wá. Ọlọ́ọ̀bá ń gbọ́ kí ṣe mí mọ̀ ọ́ ṣe o. Ọlọ́ọ̀bá náà ló wà pẹ̀lú wa o. Èdè kọ́lá wa mọ̀ pé débẹ̀ ọgbọ́n kọ́lá gbọ́n débẹ̀ o. Ìfẹ́ làwọn èèyàn ní o. Ọlọ́ọ̀bá náà ni wọ́n fẹ́ràn lára wa. Ọlọ́ọ̀bá yóò máa bá wọn fẹ́ràn ẹ̀yìn náà. Wàláì lórílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọ ohun ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹ̀bítẹ̀bí tarátara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú má pa mọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ nífà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́sálásí o.

0: ẹyin ti ọlá ìlàndì àkí níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó yọ.
0: Amba bàbá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. Amba bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Saminu ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹdúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbẹ̀ ní dájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómù apàrọ̀ ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ mọ́mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akúkọ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ́mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Ta ni ń gbá di. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọ́n bepo rẹ, adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ tó rí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o, irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá ìsa jínigbé o, ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yìí. Àwọn alátìlẹyìn wa nù o, bàbá mi dáadáa, bàbá Saminu ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi fàtà ìbándélé nílò Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọ́n ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó gba àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹ tó ní ìkànnì Ajíṣẹ́ bí Ọ̀yọ́ Radio sí mọ̀ wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà, ibikíbi tèmi náà bá lọ. Tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá dé ìlú Èbó, ẹ gbọ́, ẹ sì mọ̀ wá kiri ní gbòòrò ayé ni sí wọn ní jáde sí àní. Ẹyin ti Aláìland, ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ pàwọn náà kiri ní gbòòrò ayé ni sí ẹ̀ ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Mikibi tí máa ń bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ Ross Ross.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Mo máa.
1: Wọ́n dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láta Island.
0: Because wọ́n ti dá mi hàn bí owó.
2: Gbẹlúbọ̀.
0: Náà wọ́n ti dá mi hàn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

Ẹgbọ́ lè ṣẹ wa tẹ bá gbẹ mọ́sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́ lè ṣẹ wa o ege. Àní ẹgbọ́ lè ṣẹ wa o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ bá rí líǹkì wa ẹgbọ́ lè ṣẹ wa. Dẹ́yìnká ẹgbọ́ lè ṣẹ wa. Tẹ bá ti rí líǹkì wa kẹ́kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbà bí kankan serious.

0: wọ́n ní kèmí gan wọ ẹ̀yìn mi wò mí wọn lọ́mọ ogun bíi lọ́mọ ogun àwọn bàtálíọ̀mù rí lẹ́yìn mi yìí o àwọn bàtálíọ̀mù bàtálíọ̀mù.
1: Alájí Suleiman náà lẹ́bàá nẹ́bí ti dá.
0: A ní ẹ̀kọ́ ọ̀kọ́.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe studio wa tí ó fi tàbí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹyìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹyìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkú, àwọn bíi Bàbá wa Bàsírù Adẹ́nira, àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan, Azeez Sarafadeen Nọ́lá Ìyá, Artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní, ìran sọ fún Mọ́lẹ́kìtì làwọn ṣùgbọ́n Èkó làwọn gbé dàgbà. Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́, Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba láti Bòlùmú Ìdínì Adékúnlé Lọ́yọ̀ Ayín, gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgan náà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la bí ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la bí ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́. Iná ṣe ń fún wa ní tọrọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nípa owó ìbúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra àwọn máikrófóònù díẹ̀, àti ra máikrófóònù stand tá a fi lè hang máikrófóònù. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé, ó tún wá pò ó kù nìbọn ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn án lọ. A nílò jẹnẹrétọ̀ a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìkúṣẹ́ mo ti ṣe fi bọ́jú. A ti ra webcam tá a lò, ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòkù ti ń ṣiṣẹ́ dáadáa tá ilé bu wa, a gbà o. Ẹ̀yin ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wàhálà ẹ̀yin hán ní hàn, a sì mọ ọ̀pọ̀ rere tí yín náà tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ìgbà àtẹníògùn wa ní 1000, àtẹníògùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ìgbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà, torí àwọn èsì a máa ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádu ọba yín ò tọ́rẹ́ yín ti ṣe oore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín, iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Torógí nígbà ìlàdí ẹ̀ bò pè mọ́ o, torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ̀wá náà, ìbò ni stúdíò yín wà torí pé kètì rẹ̀ di kò já lè mọ́ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan, àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní ààyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn án lọ́wọ́ yìí, àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀, ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ń léyìn mí ọlọ́sùn kúrò lówó ni ọ. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ́yìn ní, táwọn ní, kò ní sẹ́ni tí wọ́n mọ̀ tọrọ lọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa fi bọ̀, wọ́n ní àjọ.

ọ̀dọ̀ bẹ́ẹ̀ nìkan ò bá ní ẹ ṣùgbọ́n dẹ́yìn bá ti ṣe yí tásọ́lẹ́ dẹ́yìn ṣe fáwọn àwọn náà tó ṣe fáwọn míì bá a ṣe ń ṣe nù to whom much is given much is also expected of them. Adéyinka Ọlásùnkàn mi ló kọ mi ò pàpín baálẹ̀ fìlà ilásà àròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan Adéyinka Ọlásùnkàn mi kásá máa ṣe dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ wa gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ẹni o báwa gan ò ṣe tún ní gátà nígòyè níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wa àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nú o torí àmọ̀jura wa lọ ni kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì kìí ṣe tàsọ́dún á jura wa lọ àmọ̀jura wa lọ ni ntẹ́ lánìkan tán kan èsì níwọ̀ ẹ̀sìn ntẹ́mi ní ẹlòmíín ò ní ntẹ́ ẹlòmíín ní èmi náà ò ní àmọ̀jura wa lọ ni o ntẹ́ àbá wa ní àjọ mọ̀ pé ara wa lọ́wọ́ lámọ̀jura wa lọ́wọ́ sókè gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ojú ò ní tìyín ojú ètí náà lẹ́ o torí gíní báyìí ládì ẹ̀ bọ̀ okùn ìmọ́ ẹ kiri òkò délé ẹ mọ lọrí ẹ mọ bọ̀ rí kó ìkọ́bálà ìkó ìkójú lọ́nà àti ti gbóúnṣe ọlọ́run.

Àwọn tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wà ń bí, àwọn tí àtisákí ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì City àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé Olúyọ̀lé, àwọn Tọ̀yọ́ wà ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìsè tẹ́lẹ́yàmẹ̀yà, báwo la ṣe fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò hàn yín ọjọ́ sunday ni máa ń ṣètọrẹ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and prince godwin amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò sì yóò bá yóò sì gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday.

ṣe àgbàgbé pé mo ní abẹ́ treat topic pé bóyá ká legalize corruption ní Nàìjíríà torí kìí ẹ máa wo bóyá kí n kàn yànnàná rẹ̀ tásọ́rẹ́ torí kìí ṣe àwọn tí wọ́n wà nípò aṣáájú nìkan ni corruption wà nínú ẹ̀jẹ̀ wọn gbogbo wa ni o àtàwọn ìyá tí ń ta rú àtàwọn tí ń ta tomato àtàwọn tí ń ta tẹ àtàwọn tí ń ta petrol àtàwọn tí ń ti po pupa bí wọ́n ṣe gbá òṣùwọ̀n lẹ́gbẹ̀ẹ́rẹ́ bóyá ká kúkú fẹ̀ kan legalize corruption káwá máa manage rẹ̀ ipe ó gbọ́dọ̀ jalè jù báyìí lọ bá jalè jù báyìí lọ bá ká fi mọ́ pọ́ o. torí ní ìsìn mo sọ̀rọ̀ kan jò ní ẹnu mi àgbo mo tún fẹ́ tó yán ní ìsìn ẹ má bínú sí mi o ẹ má bínú o torí ọ̀rọ̀ tó bá ju èmi lẹ́nu lọ lèmi máa fẹ́ sọ. Tí bí ẹ̀sìn bó ṣe gbalẹ̀ tó ní orílẹ̀-èdè Nàìjíríà àti Muslim àti Kírísítẹ́nì wọ́n mọ jíjẹ ẹ̀sìn ní wàbí kókó ni àwa àmọ́yà ni kánkánkán ní ìwọ ọwọ́ wọn ó sì burú ju tejò lọ. Àwọn náà lẹ́bàá bí wọ́n ti ń gbé ọmọ ọlọ́mọ ṣẹ́sú àwọn ìwà jìbìtì àwọn lẹ́bàá bí wọ́n ti ń inflate price àwọn sì rèé owó iná ni wọn kò lọ mọ́ṣáláṣí inú rẹ̀ náà wọ́n ti ń dá ìdá mẹ́wàá ní Sunday inú rẹ̀ náà ti mọ̀ ń yọ fíṣẹ̀ bílì láì tí wọ́n sọ pé àwọn ń yọ ṣàká ẹ̀wà gbọ́ níbi owó jìbìtì owó pọmọlẹ́kúnjayé owó owó ẹ̀jẹ̀ gbogbo àwọn náà la fi wá ń ṣẹ̀ sọ́ta la fi la ń ná sí ojú ọ̀nà ọlọ́run a wà tún wá gbé ọ̀rọ̀ ọlọ́run náà lórí bí hárahárà bí hárahárà la wà mọ́rí bí hárahárà a ti mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọ́lọ́ ẹ̀sìn tó yẹ pé wọ́n import ẹ̀ wá fún wa ni a ti tún wá mọ̀ ju a tún ṣe ju àwọn tán mú ẹ̀sìn wá gan lọ kódà a tún perfect ẹ̀ ju àwọn tí wọ́n tán mú ẹ̀sìn wá lọ ẹ̀wà gbọ́ ní ròrí tèmi àwọn kí n sọ pé àwọn torí èmi gan ọwọ́ ọlọ́run mọ́ wa torí ti kálukú náà ní ń bẹ lára rẹ̀ bóyá lẹni tí àwọn tí ó lọ sí ìjọba ọ̀run tí wọ́n lọ paradise tí wọ́n lọ ìjọba ọ̀run tí wọ́n bójú rí ọlọ́run pàdé níjọ́ kẹyìn ní gbẹ̀ǹdẹ́ àlòkìyámà bóyá ni wọ́n ju 5% of Nigerians lọ torí gbogbo wa pátápátá tí ò bá sí àánú tọ́lọ́mọ̀ bá fàánú gbà wá wàhálà iná ni o kẹ̀ ni o àánú nìkan ló lè mú a escape o àánú ni o ló lè mú a escape o tá a bá rà àánú gbà ni o mò ń wí o torí ìwà ọwọ́ wa èyí tí ò lu jìbìtì tí ò dín òṣùwọ̀n kù a sì máa yan ìyàwó ń yàwó lálẹ̀ agbẹ́sẹ̀ lé ìyàwó ń yàwó. Wàhálà worldwide product lèmi gánà o wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United Kingdom wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ireland wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United States of America wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ghana Benin Republic Ivory Coast Libya international Sukanmi international Yinka ajá ìlú Ọ̀yọ́ tí gbó lásán bí ọ̀bá rẹ̀ ránkù àti ìrábàmì èèyàn dé Yinka Pẹ́ńbọ́ bí àwọn erin. Ani should we legalize corruption in Nigeria? Torí ojú òkúkú tó kú ara ò tó lè. Ó ti di bárakú o. Ó ti di bárakú. Wọ́n fún àwọn kan lówó. Àwọn ìjọ mọ́ṣáláṣí àwọn aṣojú mọ́ṣáláṣí kan wọ́n lọ bá aláàjì kan nílé pé mọ́ṣáláṣí nílò ìrànlọ́wọ́ yín òbáwa náà ṣe ń sọ pé a nílò ìrànlọ́wọ́ yín nílé iṣẹ́ wa orí fóònù láti ń ṣe prógíráàmù wa orí fóònù láti ń ṣètò wa àti ìṣẹ́tọ̀ búṣúdíò wa a ẹ̀jẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alátìlẹyìn wa tí máa sọ fún yín kó rí bẹ́ẹ̀dì mo jòkó lé nínú yàrá mi báyìí tí mo fi ń ṣètò tí mo ń ṣe lọ́wọ́ yìí. So báwa náà ṣe ń pariwo yìí làwọn náà bá lọ bá aláàjì pé a nílò ìrànlọ́wọ́ ní mọ́ṣáláṣí abẹ́sẹ̀ báyìí aláàjì bá kó 200,000 ká sọ pé 200,000 lọ́ba kó lé ẹnìkan lọ́wọ́ pé kó lọ mọ́ṣáláṣí ò kàn fi ṣe nǹkan sínú mọ́.

0: bẹ́ẹ̀ ni o, ẹyà kẹ mú ti ní o, nígbà bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́bá lè pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láyé pé kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù o nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: So and so.
0: Ọyìn abibili. Abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Deyinka tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí àwọ̀ eré. A ní ẹgbẹ́ wa gbówó ẹyí ẹwẹ́jẹ wá wò sáàrin ara wa. Ẹ rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo jọ pọ́tọ́ ìtọ́ ìyànjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin Deyinka pẹ́ ń bọ́ bí àwọ̀ eré. Ajá lu Ọ̀yọ́ ti ègbó lásán. Bémi ọ̀bá rẹran kó máa ṣe rábà mi èèyàn. Ẹ tì wọ́n, ẹ dánṣíà, ẹ tì wọ́n.
1: Dublin yẹ ṣeun lápẹ́ta jíwá.
0: Ẹ tí ì ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kìyìn o, ẹ tí ì ṣeun. Àbí ẹ ti ṣeun ní. Ẹ ti UK ṣe ẹ ti ṣeun, ẹ tí ì ṣeun, ẹ bá mú owó.

fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n mọ àgè. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbà nínú tí kò rọ̀ rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbà nínú tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní rà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n mọ àgè. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbà nínú tí kò rọ̀ rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbà nínú tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ pè wá. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbà nínú tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó. Àti wípé àyíṣe bí ọ̀dọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọ̀yọ́.
2: Nítorí Pawn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yìí èèyàn mi.
3: Nàìjíríà o ṣáọ́sẹ̀.
2: Ojú òkúkú tó kú wàárọ̀ ò tó lè.
3: A ń bọ̀ nínú Island.
2: A kúkú mọ kínní ìlọ́rùn.
3: Erin lọmọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú, àtẹni tí ò lọ. Àtẹni tó kàwé, àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ máa yàgbẹ́ sísọ fẹ́ máa jùgbé orí páànù ni? Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Bẹ́ẹ̀ bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra wọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, orí fóònù náà lẹ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá báyìí.
3: Ìyáde sì ń rọrùn.
2: Torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápàlà dẹ́ òmù.

gbogbo àwọn tí ràn wá lọ́wọ́ tà bá rán ti dákọ yín Abdulrahman Abubasit àbú mi dáadáa ọmọ mi dáadáa ní mọ bá wa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan oníbàwá design rẹ̀ ṣùgbọ́n ló máa tẹ̀ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ayé tó máa polówó fún yín o bẹ́ bá ní bẹ́ẹ̀dì tẹ́ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ́ gbọ́ lẹ́ẹ̀kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkúnlọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o ẹ pè wá ẹgbẹ́ fún àbáyín sí bẹ́ẹ̀ bá lè jẹ́ kọ́ jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn lówó tásọ́rẹ́ tí ògún pa ò bá ṣe máa ń ṣe nù ẹ dákun ẹgbẹ́sẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹgbẹ́sẹ́ fún wa nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká wa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa ẹgbẹ́sẹ́ fún wa o ẹ ti gbé ẹgbẹ́sẹ́ fún wa ẹgbẹ́sẹ́ fún wa. A máa ń ṣe birthday song a ń ṣe jingle kò sí ìta ìṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ gbogbo ẹ̀ àṣepọ̀ à ń ṣe.

0: a máa ń ṣe surprise visitation náà tá a lọ jí kí o ní ọlọ́dọ̀ bí nílé láfẹ̀júmọ́ pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè. Ọ̀nà kan ọ̀wọ́jà Adé Abolukọ ti ń kọ́mọ ní iṣẹ́ kíkọ́wé tí tó ń kọ̀ pẹ́. Ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ kíkọ kíkọ náà ní gbogbo ẹ̀. A ní sí ká legalize corruption yìí èèyàn mi. Ká legalize rẹ̀.
1: Láti lè mú ìkìlẹ̀ wá sí wo.
0: Kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ. Ti tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ. Tọ́ bá ti lè hùwà àbàjẹ́ tó ju báyìí lọ. A dàṣẹ́ rí àfún. Torí kò sẹ́ni tẹ́ bí nísìn. Pé tọ́ bá dépò òṣèlú bò ló ṣe yóò lọ ní ọlọ jí ni national cake ni. Mindset ti gbogbo wa nu ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kọ́ lọ́wọ́ sànú. Bó ni Nàìjíríà ti fẹ́ tẹ̀síwájú báyìí.
2: Ìdòwò tí ọkọ̀ fìlà.
0: Àwọn tá sì lówó gbogbo wọn náà ti ń jápa. Ṣùgbọ́n àwọn tá a ní nǹkan kan tá a ní gátà ní gbogbo la fẹ́ já lọ. Àwọn ò níbi tá à ń lọ. Ọrùn sún làpárò kú sí. Àbí káwọ̀ dúró tí pé ààyè ó dáa ní o. Làwa bí yaláwí ìjánu. Làwa bí máa ń rí tá a máa ń wí. Táì ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ ti a. Kì í sọ̀rọ̀ ti a ni bójú rí ẹni adákẹ́ o. Tọ́lá wàá fẹ́ Nàìjíríà ò dáa á wí ní o. Ìǹṣe wa dákẹ́ ní tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la mi. Tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi. Ìwà dákẹ́. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Àìwo ìdákẹ́ pù àbúrò àwọn àgbàlagbà ṣe máa ń wí. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Gbogbo alamọ̀ pé Nàìjíríà ń ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. Ẹ mọ̀ ìjà ọwọ́ tó bá sì ń dùn yàn yé fi ba bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́. Gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ̀ bá wa. Ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ mọ́ orientate wọn. Ẹlòmíì yóò nítorí pẹ́nìkan òní wọlé ni oníjóhun ó dìbò fún. Yọ máa ni let's choose between devils. Between two devils. Must you choose between two devils? Ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì? Àwọn oníjìbìtì àwọn olè méjì. Nígbà tẹ́lòmíì ń bẹ, ọ máa nítorí pẹ́ni tí tó tún lè choose kò ní wọlé. Ṣé dandan ni kí wo dìbò rẹ fẹ́ni tí ó wọlé tọ́jú lè tọ́jú ń jìbìtì tọ́jú sùn láàlú ògiri òkò.
1: Ẹ jọ́gbà ẹ̀yàn ẹ̀yìn lẹ́rẹ̀.
0: Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kékeré tẹ yányányán wọn ní gbọ́. Oyè rẹ̀ wájọ́ ń ta gbogbo wa nísìn. Àti gbogbo àwọn tí wọ́n dìbò, àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n nítorí owó dìbò. Tọ́jú pé sẹ́yìn bá tiẹ̀ gbowó lọ́wọ́ olóṣèlú, wọ́n dìbò fún kọ́ńsẹ́ǹsì wọn. Wọ́n wá ní dìbò. Wọ́n mọ̀ sásẹ́yìn ń bẹ̀. Oyè rẹ̀ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní. Ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde? Ṣé ọmọ àfẹ́ ti gbogbo? Tí wọ́n bá transfer 10,000 sí wọ, ìwọ tó ń support wọn, tí wọ́n yọ 50 naira ń bẹ̀. Bó ti jẹ́ pé ó dá kí gbogbo wa náà ká mọ̀ san tax. Ṣùgbọ́n bó náà ń kó sí gbogbo ẹ̀ tán yọ. Subsidy tán yọ. Ń bò lọ́wọ́ salary wọn san reduce rẹ̀. Gbogbo ètò kórímọ́tà ló tán ń ṣe bó ni wọ́n ṣe ń pin ṣe ń pin yín tó ń kárí. Gbogbo owó owó tí òsínbàjọ ń hákàkiri trader money sọ́dọ̀ àwọn èèyàn wa máa mi rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà méjèèjì. Wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o. Kò ṣe dọ́dọ̀ máa mi kò ṣe dọ́dọ̀ bá mi kò yẹ yín. Bí ó ṣe jọ mọ àfẹ́ ti gbogbo wa
1: náà.
0: Àwọn policies wọn yóò mọ àfẹ́ ti wa. Lẹ́ẹ̀sí gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o. Ẹ gbọ́dọ̀ tàdé ẹyin o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹjẹ́ àjọ mójútó ni o. Kájọ mójútó ni ohun tá a bá dìjọ wò. Gógún ní ń gún o. Àwọn bàbá wa ní ìsínwó ìkòròwò o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ pakuru mọ́ kẹ́ ẹ súnmọ́ dáadáa o. Òṣèlú ìsinta ń sá sẹ́yìn ń bẹ o. Orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o. Bó olówó gan bó fẹ́ travel out. Pọ́lísì wọn lè àbẹ́ẹ̀tì rẹ láti mọ́ lè travel.
1: Adélè owó lọ́wọ́ kí lọ́wọ́ ti ṣe yí o.
0: Ẹ dọ́kọ̀ ẹ orientate àwọn èèyàn wa. Ẹ máa bá wa fún wọn ní ọ̀rọ̀. Ẹ máa bá wa sọ̀rọ̀ sínú orí wọn níbi wọ́n ti ń gbọ́. Bí wọ́n bá tọrọ owó lọ́wọ́ yín bẹ̀ bá fẹ́ fún wọn lówó ẹ bá kọ́kọ́ fi ọ̀rọ̀ dẹ́kin agbárí wọn. Ta ni wọ́n máa ń dìbò rẹ fún? Ó ń yẹ̀yẹ́.

alẹ yan temi te wa nilu oba eyin te mo pe teyan ba fe jeun te bi ba ti pa yan daada teyan wa ri enikan ti to fe fun yin lo nje to fe fun yan lo nje te ko nje wa lodo re ta ti mo odo re ni je ni je mu wa wa o ko si nkan to fe ba wa so lasiko te bi pa wa ta fe gba nkan lowo re ta ni gbo e mo si mo pe gogo ala ni awon ta wa loke ile okere tabi awon tan wa Nigeria na tori won gbo mi lowo Nigeria na daada awon tan wa Nigeria na to je pe Olorun gbe owo yin soke die lara awon tan ma ntabo yi tan ma nso bonu yi tan ma choose laarin two devils yi tan ni le divo fun enikan won ni divo fodo won ni tori pe ko ni wole e da ko e ma fi oro dekin ori wa ko ri nta oba yi so ri pe bi ni npo yi a ma je po oyo leni a je po le sise ni so won bi wa na ngbinaju won sise sugba policy awon tan wa ni joba ni abeti re yi o ni abeti gbogbo wa yi o ni o je kan ni to lo suku to kawe ori se o lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ̀ wọn dasẹ́wọ̀ ọ̀sán gan o alẹ́ wọn máa ń wẹ̀ o alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. ẹ̀wọ̀n agbá mi o ẹ̀wọ̀n ẹ̀fì àwàdà tí wọ́n ń ṣe lẹ́ o ẹ̀fì ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀.

àwọn èèyàn máa ń ṣàyẹ̀ wọ́n máa ń ṣàyẹ̀ away from the truth. Ẹ̀sìn tó yẹ kó jẹ́ personal belief, your personal relationship with your creator. A wà á wa ẹ̀sìn máyà, a wà yé máyà kankankan, a gbé sìn lórí kókókó pàbí kókó. Ẹ̀sìn yìí tó sì yẹ kó gbà wá bú lọ́wọ́ wa, kò wá ní gbà wá bú, kò ní gba ìwà jìbìtì lọ́wọ́ wa. Owó jìbìtì, owó yahoo yìí, owó yahoo yahoo, owó yahoo ni a ń kó lọ mọ́sálásí kó lọ ṣọ́ọ̀ṣì ní ìsìnkú dájà mẹ́wàá. Àwọn aláàfáà náà, àwọn pító, wọ́n wà lọ bá wọn ṣàdúrà sílé náà fún owó jìbìtì kọ́. Àwọn agbọ́mọ ọlọ́mọ sẹ́sú ojoojúmọ́ ẹ̀rẹ́ lè rọ́ṣẹ̀ kan kóbìnrin kọ́ ọmọbìnrin ọmọ sọnù tọ́mọ̀ sọ fún àwọn ọmọ kan. Ibi tá àjọba Nàìjíríà jẹ́ dénú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bọ́yẹn fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan èmi ní bóyá kẹ̀ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò wá tí wọ́n mọ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè àwọn known thieves. Àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí pàwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọ́n lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè ẹ pe olè wá jà. Ẹtún pe òkèlè ẹ pe olè. Ẹpe olè ẹtún fẹ́ pe olè wá jà. Ẹni tó ń gbìyànjú ẹni tó ń tẹ́ráì ẹni tó ń ṣe làkà ẹni tó ń làkàkà láti tún pe olè wá jà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀ ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property titi wọn. Ẹ dáwọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín sólè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀sẹ́ni tọ́lọ̀ ò lè lọ. Kọ̀sẹ́ni tọ́lọ̀ ò lè lọ. Ẹni tọ́lọ̀ ò lè ṣe. Kò sí tọ́lọ̀ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ò ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ̀ bá bá wa sọ̀rọ̀ dáyé kan nínú Kùránì. Yóò tún ní àfàlà àtàkì lùn. Sẹ́yìn ìṣe làákà yìí ni. Ẹ gbé kinní yìí sínú ròrí. Ẹyin stupid people yìí, ẹyin dèdèrin yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọpọlọ yín ni. Ẹ ronú.

0: ẹ mọ̀ wá jẹ́ wọ́n fi ẹ̀sìn kò yín papá mọ́ra lẹ́sìn tán ti fẹ́ sọ di bísínẹ́sì ní nàìjíríà nísìn bólóṣèlú kan bá ti gbowó wá sọ́dọ̀ bàbá àmọ́hùn tó kó wá sọ́dọ̀ dádi jí o ẹ mọ̀ gbọ́ sọ́lú olùnàbílì kẹrí can somebody shout hallelujah lẹ́mọ̀ gbọ́ nísìn kọ́ bá jẹ́ pé owó jìbìtì ni wọ́n mọ ibi tó ti rówó wọ́n fẹ́ mọ ibi tó ti rówó rẹ̀ àwọn olóòótọ́ nínú àwọn àwọn ẹlẹ́sìn yìí ní ìsìn wọn tó nǹkan ndí kálukú òjẹ́ ni kálukú ń bá káàkiri tí wọ́n bá ti jẹ́ dòdò wọn wà nílé sòdodo.
1: àwọn ìlọrin rẹ́mi sì ni ọmọdé ṣe.
0: ṣé ẹ ti gbọ́ bí ìmọ̀ọ́mù kan tó ti ń criticize gọ́ọ̀mẹ̀ntì tó wà lóde present government of the day ẹ gbọ́ bí ìmọ̀ọ́mù kan ti ń criticize rẹ̀. ṣé ẹ gbọ́ bí pásítọ̀ kan àwọn láwọn pásítọ̀ àgbàlagbà àwọn GO tó ti ń criticize rẹ̀. ẹ kàn mọ́ gbọ́ ẹ já lọ gba àwẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ 21 days sí ẹ ṣàdúrà fún nàìjíríà láti yọ tẹ̀ tí ń ṣàdúrà ṣá máa jẹ́ pàdúrà ọgbà ni ṣé àdúrà ọgbà ni ṣàdúrà máa jẹ́ pàdúrà ìgbà ṣàdúrà ìgbà ọlọ́run gbàdúrà kẹ ṣùgbọ́n ìgbà tọ́lọ́run ti ṣe àwọn nǹkan kan fún wa òun náà expect pé ká ṣe àwọn nǹkan kan in returns ni he gave us valuable natural resources we have minerals copper name it a ní ìta tún fi lè sọ̀nà bitumen ń bẹ londo state a ní epo crude oil kódà wọn tún ti rí lẹ́kọ̀ọ́ ìgbọ́n tún sọ pé wọ́n rí lógun state náà ń bẹ londo state bẹ́ẹ̀ ní river state ń bẹ ní àwọn bayelsa nǹkan nǹkan yẹn tá a fi lè sọ̀rọ̀ ajé a ní kòkó láwọn ibòmíì a ní kí la gbìn tí ò wù torí ọlọ́run kí ni nǹkan tá a ṣe tó ń jẹ́ wá fi wọ́n gógógógó báyìí. ẹ mọ̀ gbọ́ a tún sọ pé tó bá torí bá àwọn import àwọn kan ẹ mọ̀ gbọ́ wọ́n ń sọ nísìn wọ́n ń lé sí a ti dangote refinery sí bá ti tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ epo wàlẹ̀ petrol wàlẹ̀ ẹ mọ̀ tanra yín mo yín mú sí ṣúkẹ̀ dangote sí ọmọ ṣe cimenti ní nàìjíríà njẹ́ ò lẹ̀ tí import cimenti wọ́n ṣe bí nàìjíríà náà ti ṣe cimenti kí ló dé tí cimenti fi gbówó lórí gẹ́gẹ́gẹ́ 4300 naira ní ara ní last week ní ìṣojú omi 4300 naira ní cimenti tá à ń ṣe ní nàìjíríà ẹ mọ̀ wá mo yín mú sí tó máa ní dangote refineries ní òmù kẹpọ̀ wálẹ̀ nígbà táwọn wèrè tán wà ní àwọn wèrè àwọn tí wọn lọpọlọ tán wà ní ẹyin agbọn ìjánu ìjọba wa tí wọn mọ pọlísì wọn kì í checkmate àwọn pípò yìí wọn kálukú ń ṣe tó wù ní kálukú ń ṣe tí wọn ní kónkójábélé ní ìtọ́ bá wù kálukú ní ìtajà kò sí consumer protection unit kankan bẹ́ẹ̀ bá lòdù káàdì bí ọba wọlé báyìí ẹ lòdù ẹ forí ara yín kò wọlé forí ara yín nu kò sáwọn kankan tó jẹ́ ká ìjọba tí ó jà fún yín pé nẹ́tíwọ́ọ̀kì yìí o kí ló gbá ẹ mú táìní yìí fi lòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tó ń checkmate wọn tán bá ti fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹ wá ẹwọn á sọ kíní ọlọ́run ti fún wa ní natural resources tábílẹ̀ better life to each and every one of us nígbà tí nǹkan ojú òtún ti là tó báyìí wọ́n mọ bàbá mi bàṣírù bàbá mi fatai lamidi ajọ sọ̀rọ̀ atlanti níjọ ní nígbà tí bàbá fi lọ ìlú èbó nígbà tí wọn ti ní bí ọdún táìsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ amẹ́ríkà tí bàbá ṣàlàyé wípé àti lọ amẹ́ríkà ò le kankan kan báyìí nígbà ọ̀hún ó sọ òyì sí ìbá ọbẹ̀ lọ united kingdom wọ́n mọ̀ ń sùn wàhálà ní gbogbo ìgbà tí nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n mọ̀ ń fẹ́ kán wábẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbogbo everything is bare nígbà yẹn ní ìsìn kọ́ ẹ mọ iye millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tán ń wèsì ní US embassy tán bá ti máa gba kẹ́nàkù visa wọ́n dé bẹ́ẹ̀ báyìí wọ́n ṣe páálí wọn ni wọ́n ní jẹ́ kán lọ wọ́n ní wọ́n decline request wọn ni wọ́n ẹ̀dẹ̀ kí ń refund owó wọn ṣé ẹ mọ iye billions millions of dollars tó ń sọnù lójúmọ́ bẹ́ẹ̀ bá lọ sí kẹ́sìntì àdúgbò náà pé àdúgbò ńlẹ́kọ̀ọ́ tí wọ́n ti máa ń lọ ṣe interview fún american visa kínní wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn yẹn ń bẹ̀ ni army ti ẹ̀fẹ́ sọ bẹ̀dílé àtàrọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn yẹn ń bẹ̀ ẹlòmíì ó ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn bẹ́ẹ̀ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: àwọn èrè yìí tán rí gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórócha ní Imo State Imo òbí jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rí kú tara wọn bẹ̀ ni tán bá tún kú ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kú nígbà tó kú gọ́vnà ó ti gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ọ́ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ lọyọ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ lọwọlọwọ wà tí ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wáyé ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́hun fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ilé àbá máa sọ. Bọ́lọ̀ ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Bọ́yà wọn náà. Bọ́yà wọn náà tán bá débẹ̀ bọ́yà jẹgúdú jẹra ni wọn àbá yà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láti rí a máa sọ pé orílẹ̀-èdè yìí ọba dáa ni tọ́wọ́ ẹgbẹ́ mkù lọ wọlé ngbà náà bàbá ṣe máa sọ nu kí buhari tó wọlé ngbà tọ́lọ́n fẹ́ tàṣírí rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ ni tẹ́ẹ̀ fẹ́ gbọ́kànlé àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni àṣà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò ẹlẹ́ṣàn mi ló ti tún dé yìí o ẹ pé àrókẹ́ pé ọ̀dọ̀fín nú yín o pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn kẹ́ ẹ máa bí wọ́n ta ẹlẹ́tàniwọ́tì ẹ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó bó tiẹ̀ ní nàìjíríà ta bó ní bí nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mú owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni. Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

se gbagbe akori oro wa should we legalize corruption in Nigeria ka ko ti mo pe a o le akuku gbadun na gbogbo na lo le a fe kan legalize ka wa ma moderate re pe e ja ma moderate re to ba le ji owo to to baye ni China nisin o ti ni ye billions to iye owo to le ji ko to bi pe won yinba po ni ko si wakate pe won lo ewon kan ko si nbe ba ti o ba to ba pe ta so re won le pe ba ya ko le won ìgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí eléyìí fẹ́ bàlújẹ́ ni ó eléyìí kàndánù rẹ sì ni wọ́n yìnbọn pádànù ni báyákáwà náà moderate corruption báwọn pé tọ́ bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí agogo ti mọ̀ báwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀ sẹ́ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní nàìjíríà lówó ẹni tẹ́ bá rí pórí èrè tí ò tí ì pé tó tẹ́ ti ti ọ̀rọ̀ òṣèlú sí tó tọrọ owó lọ́wọ́ yín tẹ́ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó ti ẹ̀ lọ́rọ̀ òṣèlú nàìjíríà ta ni wọ́n ti ẹ̀ dìbò fún irú ẹni báyìí nínú ẹni báyìí nínú ẹni báyìí ta ló wọlé dìbò fún ta ló dìbò fún tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ́ tí ò bá kíní gbé ẹ mọ̀ fún lówó iye tí ìjẹ́ tó nù o torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní nàìjíríà lọ́wọ́ àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n dìbò àwọn tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tó yàtọ̀ sósì tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tó ń sọ pé kán dìbò fún òun tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún irú ẹni báyìí èèyàn gidi làwọn ó dìbò fún wọn kà gba owó pé owó ìwé gbígbé náà ní tẹ́lẹ̀ ojúkó náà ní tẹ́lẹ̀ àwọn yìí gangan tí wọ́n mọ̀ tó yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò àwọn ìyá aláta ìyá elépo àwọn àbókí àwọn ni wọ́n mọ ń dìbò àwọn àjọ mọ complain ẹ mọ a gbọ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper various countless numbers of opinions kálukú ló ní opinion ẹ bá sì rí wọn èdìbò gbogbo àwọn jákujàku tán jọ ń borílẹ̀-èdè yìí jẹ́nu wọn máa gbọ excuse rádaradá excuse tí ò ní jẹ́ wọn ò dìbò tẹ bá mọ bí tèmi ti máa ń lọ dìbò láti ilé mi ń gun ọ̀kadà lọ wá sí pooling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìnyí dé wọn máa give excuse rádaradá ò lò ń give tó bá sọ pé violence máa ń wà ń bẹ̀ move pooling unit ẹ option wà tó fi lè move ẹ lọ sí pooling unit mi tó mọ̀ kó máa ń wà secure tó wà nígboro. There is no excuse. You have no excuse. Lati ma dibo. You have no excuse. Ko si excuse kankan ta le give. Ta pe ni o je dibo. You have no excuse. Aya bi boya e sick e wa lori dubo laisan loku. Ti o ba di si yun be, eh ni excuse kankan. Oju se yin ni o. Oju se gbogbo wa ni ka dibo. Oju se wa ni o. Eh agboro ma complain lasan lai dibo. E mo ye billions. Can't trillions of naira tan ti ya to je pe aro modo mo wa mo san gbese re lo ni ha wo na ze na wo yi won embesu re ni mi kini na fi se kin la ri tan se won embesu re ni insecurity won ji yin gbe awon tan wa nile okere o le wa nigeria mo pelu insecurity won mo beru fe mi ara won ni baba ton so pe won ji yin gbe e mo beru ona ti o da accident ni a o le wa dibo fun ti won le tun gbogbo awon kan yi se e wo erin to ni opolo tó mọ ọtún yàtọ sósì ẹ ní mọ tó ọmọ ìyá yín nínú ẹsìn dìbò ọmọ ìyá mi nínú ẹsìn ọmọ ìyá wèrèwó nínú ẹsìn wèrèwó ẹ mọ bínú ẹnu ẹgbẹ ṣe máa ń rí lára tèmi ọrọ máa ń gbóná lára mi ní èyí ń fẹ sọrọ nígbà mi torí ń sọyọ bó ṣe ń kan láà níṣẹ máa sọ ọmọ ìyá wèrèwó nínú ẹsìn wo tó bá ti di kíní ká gbé kíní ti sẹyìn bóyógun gan ni ká máa fi búra fún yín ni. Máa fògùn àti sàn tó búra fún yín láti fẹ́ gba àìsàkóso.

gbogbo ọmọ ìyá adá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkún gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọ́n regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó ní ṣe á máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics á sọ̀rọ̀ nípa òṣèlú á fi bá aráàlú wí á bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ á wí kóńkó lójú ọlọ́rọ̀ á sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn ìyẹn ò jẹ́ káwọn lè torí wọn ní pa wà láyè láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kinní kíni mo wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèé ní máa yìí sá ní oríta tí roundabout wà tọ́lọ̀ gbé mọ́ṣáláṣí tí ò bá ti gbórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá nílà káì tọ́pọ̀ lọ wọ́n ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹ̀ sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni sáà pé wèrè ń jẹ lórí irú eléyìí báwọn sáà pé kò sì kọ̀yẹ́ kásẹ̀nu kò sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kínní lè má mú wọn wà má wọn àgbàdo ní nàìjíríà lẹyìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi ìṣe pé fún ni o.

Mecca maroro opopo Dubai maroro awon mo be ni won tun se o Dubai ni se won depend lori epo mo won ti lo epo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti bi tun ilu se to je pe awon kan tan wa fi build in gankan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won bi ti won ri bi owo epo lo won depend lori epo mo lodo ti won ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bẹ́ẹ̀ sí wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí àtiku abubakar tó bẹ́ẹ̀ sí wedding fún ọmọ rẹ̀ sẹ́mu pé dubai ló kó wọn lọ wọn à ṣe nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ putin the president of

Ọ̀rẹ́ ní Maka tàbí kọ́ gba Jerusalem lọ JP Alhaji oríṣiríṣi Alhaji Alhaji tínú ọmọ JP tí wọ́n nínú kà tí wọ́n ń se kà. Bọ́ bá fẹ́ gba ètò ìlera yóò gba UK tàbí America lọ. Bọ́ bá fẹ́ jí owó kó tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ra lé property tó lè sunu yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Yóò gba tax havens lọ. Àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ wọn ibẹ̀ ni ó gbà lọ. Bọ́ bá fẹ́ ṣàfẹ́ ayé ẹ bá lórílẹ̀-èdè Canada. Bọ́ bá ṣe wedding ẹ bá ń Dubai àwọn olóbùkú àwọn ilé gbogbo. Tọ́ bá wá dìpọ́ kú tán ẹ máa gbóhùn lọlé ni o ẹ máa gbóhùn lọlé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ agáàyàn.

ẹ̀sùgù election mi ti tún ń bọ̀ o tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o ẹ sọ fún àwọn èèyàn kan register o àfi bí orí ò bá ti ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tí wọ́n bá ń gbìyànjú tí wọ́n bá ń struggle tí wọ́n ń hustle tí wọ́n yé sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n máa ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́

Tawa ma ya wo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugba owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yato fun pe a nlo se mc a record video a se birthday jingle kan kan ta tun ba ka ke ko si ale kan tawe tun hustle ja ni nitori pa fe wowo olowo tori enje o ba ri nkan kan je ti o ri nkan kan se yo ma wowo olowo ti nkan kan ba wa bo le lowo olowo yo wa ma se se ku se eh yo ma jeje ku je yo ma huwa ki wa yo ma jale yo ma fe wa oluwa wa ti ba we so le o eh mo je je pe ole ni wa olodun nikan la lagba aye so le o aye so le te ba gbo n ti mo nse e ni toro wo de ma bun lo te ba gbo ise de mi gangan se fun ara mi ṣùgbọ́n ká gẹ́gì jìnnà bẹ̀ ń dá bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́mọ bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tó ń gbèrò fáwọn fẹ́ ràn lọ́wọ́ ọlọ́mọ ràn wọ́n lọ́wọ́ ọlọ́mọ dáhùn náà tàbí sí ayé wọn káwọn náà kan máa bójú rere.

0: Bọ́lá ká mọ̀ fèyí ṣe lọ ní ọwọ́ aago méjì lábẹ́rẹ́bẹ́ tẹ́ tún mọ̀ gbọ́ àwọn repeated programs ṣe wáyé dàgbà mọ̀ bínú gbogbo ẹ̀ tí ì jọra wọn ni ọ̀yà á mọ̀ wá 24/7. Mo tiẹ̀ tún ti bẹ́ẹ̀ dì sáà sábàjì ìjọba aráàyè mò ń wá sọ̀ online ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ní kí gbogbo studio set tán dáadáa á mọ̀ wá lójoojúmọ́ ni ojoojúmọ́ ẹ̀ ní sálà ìgbóhùn wa bẹ́ẹ̀ tiẹ̀ tún mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sálà ìmọ̀ gbọ́ program kan ìkejì ní àyàn ṣùgbọ́n à ń wá owó generator a nídìí kọ̀mpútà àti ní tébù bàbá ti fún wọn ti àwọn bàbá ti fún wa lówó tébù wọn ti fún wa ní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àbábà owó tán tó fún wa lẹ́nu mẹ́ta àti kún owó tàbí ń ṣe sí àti ká tún ṣe sí àti tún ra àwọn first apron tá a fẹ́ mọ wọ̀ kán lè bá mọ dá wa mọ̀ pé oníròyìn ni wa ò tá a bá lọ kọ́fà ìfẹ́ǹtì níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò leléyìí tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ẹ́ fẹ́ fi hàn lọ ẹ dákun ọlọ́wọ́ ọba yìí náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yìí gbé kò ní dáyín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀n bá tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́la wípé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlọ́ wàlá kù wá tá ilá abilá rí rà sí.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajíṣebíọ̀yọ̀radio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọ̀yọ̀ làárí ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkan kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀ǹpútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹjú sí mi ẹ bá lọ́lọ́kù ẹjú sí mi ń hàn ọ́ iṣẹ́ egoli ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì á mọ̀ fún rere yín ẹ ṣe o bẹ́ẹ̀ tiẹ̀ ń gbọ́ wa gan-an náà àdúpẹ́ torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀ tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹ nífẹ̀ẹ́ wa ni ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́ èmi ò gbàgbé gángan serious o ẹ̀yìn ti mọ̀ ọ́ ní.

0: sẹ́rí. Wọ́n kọ́ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Yìnyín lókè òrò fúlọ̀ yàrá àfin wa ń bí. Bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé ni. Àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀. Nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ Nàìjíríà mọ̀ ń bà yẹ́ ṣe ni. A jẹ́ pé gbogbo wa náà ló lè ilé bá dà o. Ẹni Ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Ṣáké káfẹ́ kan legalize corruption.
1: Wọ́n láìláìláìlá
0: o. Mo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá bẹ sàánú àwọn èèyàn ní Nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́. Oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni. Ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. Ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn gbẹ̀yìn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti le rúlùú Nàìjíríà.

Balagariza Latao. Kodi Balagariza Latao. Igia tola koma ba anabi wa Muhammadu ati awon ara le re atawon sabe re leri oro tan ba lo ninu subject ti ayasi ona ni etiology ima awon ti won study nipa kokoro ona ni ayasi ita so lakoko nipa oyin eleyi tun mu mi naga wo nkan ti awon ni subject etiology ti won proof jade fun wa ninu mo ti won ti an fi so wi pe pataki la won awon ni nkan pataki awon lo nu gbo gege bi mo se so ni akoko oga oga agba professor ni Calvin Vizi odume wa lo lo nu gbo to fi study sugbon ka wo anabi wa Muhammad ko ku onu le ko lo nu gbo ko study ko lo wo nu kokoro ko lo nu omi ko to sese mo nti nbe lara omi ele na ni o ma fi proof fun a wi pe oluwa lo fi mo oluwa lo fi ye oluwa o na ni wa nso fun a ninu alquran ta fi ronse lanse suratul muliku oluwa ni bismillahir rahmanir rahim tabarakalladhi bi yadil muliku wa huwa ala kulli shay'in qadir allazi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur walladhi khalaqa sab'a samawati tibaqan ma tara fi khaliqir rahmani min tafawutin farijil basara alitara min futur sumarijil basara karratain yankalibu ilayka al-basaru khasiyan wa huwa azir sadaqa Allahu maulana al-azim tabaraka alladhi bi yadihi al-mulku ema gbe ti to bi fun olorun oba oga ogo to ga julo alladhi bi yadihi al-mulku ido ye pe gbogbo ola patapata won re lo wa wa wala kulli shay'in qadirun gbogbo nkan lo si lagbara ati lese alladhi yalaka al-mauta wal hayata oba to da iku to si dae yabluwa kun ayyukum ahsanu amala ko le ba ma deyin wo ta ni o sise re ninu yin wa wala azizul ghafur walladhi khalaqa sab'a samawati tibaqan ma tara fi khaliqir rahmani min tafawutin oluwa ni emi ni mo da sama ni pele meje leyin lori ma tara fi khaliqir rahmani min tafawutin eyin e wo seri abuku lara se emi olorun ba ni fariji libasara altara min futuri etu siju yin pada wo ke wo gbogbo se temi olorun oba ba se boye je ri abuku lara se olorun oba ni olorun oba gbolohun to wi eyin na jawo awon eniyan nkan ni won ko jo ni won se moto awon eniyan kan ni won ko jo na se bata awon eyan kan ni won ko jo na se room plane awon eyan kan na ko jo na so ko ojo mi awon eyan kan ni won ko jo ni won se railway sugbon gbogbo nkan ti won se yi e ma jawo nla nla e jawo lati bi kekere e jawo awon ti won se bata won se super party pelebe won se bata palm e to je wi pe omo eyan omo fi sako won se titi won se bata kan to je wi pe adejani won se tawon ni ballu fi ngba ballu won to fi rin si won se tawon awon alako ti won mo se won to se eto to bibi dengodepo to pe nti o ba gbe tipatipa ni o mo fi gbe sugbon sibe sibe te ba wo farijil basara li tara min fujuri e ma wo si olohun boyo labuku e ma wo si teyan ngba ta ba lo slipati bi ai mo yo ojo kan labari poja tabi pola ta ba lo pam ari pola tabotije tabi kofesi ba ba lo swim butu tan fi ngba bolu inu kogbo inu koje inu kofaya ikan lati se nbe ko to todun kan ama e wo olorun oba bo se si omo ede eniyan e wo atelese e wo awo felefele ti olorun oba fi sese ti olorun oba fi sese lati gba to ti fi sese bi eyan kan ba wa ya olosi ti o ba fi le ri batawo kaka ki ese re o gbo yoya ma nipon si ni
fariji ilibazara alitara min futur ewo si olohun se rabuku ni bi si olohun oba ni olohun wa ni sumariji ilibazara karratain bi oba yeyin ewa ojukun oju ke lo ma fi wadi awon nkan eleyi loyinbo gboye te fi se microscope te fi lo wadi awon nkan sumariji ilibazara karratain yankalibu ile kalibazaru pe ba wa gbe engine te ba fi wadi re ku oloju oju yin o pada sodo yin le ti nwo bayi bayi eyin na ma case nti olohun oba wi latara re ina ni atiri awon ti se microscope won wa wadi nkan ti olohun oba da ngboya te wadi titi awon ni etiology won wa wadi awon kokoro won la won ri bi awon kokoro kan awon kan won pe kokoro kan ni necrophone won pe kokoro kan ni butterfly won pe kokoro kan ni exoslope awon meteta yi oto ni ba won tin lo gbe si aye won laarin awon kokoro iran labalaba ta mo si butterfly bo ba bi mo to ba ye eyin re si ile aye ohun koni ba koni le du pa omo re yo ti ku si waju ko mo o to dele aye. The question is that who is going to take care of this motherless child? Taleni to fe mojuto omo ti oba ya re laye ti oba baba re laye leyin na microphone to na ba ye eyin meta leyin re to ma ye sile ti ma si tin ye eyin yen tan be na lo ma ku to ba pa omo yen who is going to take care of motherless child? Taleni ti o mojuto won e question leleyi ti gbogbo eyin ojogbon leyin na eso slope eyin na to na ba ye njo to na ba ye njo na lo na ma jade laye iya to bi ati baba to bi won orae mojuto won ta wa leni ti o mojuto to won alqurani lo wa fu alesin te won bere oluwa won so wi pe sabi suratul alam that is quran 87 verse 1 to 3 oluwa ni sabi sima rabbika ala alladhi khalaqa fasawa walladhi qadara fa ade sabi sima rabbika ala ema safoma fu olohun ba yin to gajulo alladhi khalaqa fasawa oba to deda to si duo tin to da tin monitor re ki o ku oni bi atunse re nigba kankan wa ladhi gadara fade awon ni etiology won ni gbogbo ojo ti labalaba fe ba fe yi eyin re yo ye sara ewe kan to tutu sugbon gba olohun oba mi to ye po nlo ni labalaba to si mo pe ko ni duo ba omo re oni gbojumo ohun na oni gbojumo baba o wa fun labalaba ni awere ate neti kan to ni gomu ninu bi labalaba ba ti yi eyin re si bi are ewe tan yo wa da neti to ni gomu ibu to ba da neti to ni gomu ibu bategun ba fe oni le san danu be bi igi oko to ba di ategun ba mi igi oko oni san danu bo ojo ba ro oni san danu ngba ti orun ba wa la eyin to ba wa di pe o ba wa je ti omo na ba wa jade ewe ni produce ododo ti ran baba won je olohun o wa ni kokoko ma je ewe igba tin ba won je ewe egun ni o ma jade lara re yo ma dabi caterpillar ko je si pe awon bi to ba je yen to ba fi dalu egun o ni le je ojabo walazi kadara faade walazi kadara faade oba to da won pe won ni ma baya won laye o nlo da won na lo si duro ti won bi pe emi ni mo da yin emi ni mo le ni baya yin laye intensi mo je won ma fun yin je leyin na exoslope to hun e jeran kasi ni ti e awon eran to hun mo je na ni eran to je bi pe won ba pa lojo olohun ba wa ko logbon bi kokoro yen ti kere to ko to di pe yo jade laye to ba ti wa ye eyin re yo wa lo wa awon kokoro iran ti awon omo re je yo gba won lese lorun yo gba won lese leyin yo kan won lo yo kan won lorun won ni le ku won si ni joku won si ni jalaye yo wa to yi eyin re kaakiri to ba to yi eyin re po nigbati eyin ba wa di pofo to mo ba jade wale di kadara ko si alaye mo ti o so fun po nje ta jere sugbon ba mi to da won na ni o so fo mo ti o ni ya ti o ni baba wi pe in ta je nti ye ran yin je niyan na ni ya re ti ko waju re ko to ku mo je wale di kadara fade waladi kadara fade eni to da won na ni o fona mo won answer niyan lati no alquran nikan lati le ri answer ti won bi le request re te ri fi fun won tori pe won bi le re pe who is going to take care of motherless child are ni ti o fun lesin essence kan so pe nature na ni bo se ye ko wa niyan be ko le se ye ko wa eni o da won na ni moju to won nitori na eyan ma ya mi ninu esin islam ati agbanlaye mo npeyin sinu
ìmọ̀ tí ń bẹ nínú alkùránì sínú ìmọ̀lẹ̀ tí ń bẹ nínú alkùránì kẹ ma mọ̀ wípé alkùránì is not an ordinary book, it's a portable dictionary that you can see any syllabus in it. Kì í ṣe ìwé kan lásán tí yẹn kàn lè déédé máa sọ wípé ká máa gbé káàkiri tàbí ká máa ṣe káàkiri àfi kéèyàn jókòó tì kọ́ gbárì sáàsì ẹ̀ lérí rẹ̀ dáadáa. Olúwa ń wí pé nínú alkùránì súrátù fusilati quran 41 verse 53 òun ni sanúrí ayati náà fìlí àfàkì wọ̀bí àrùn fúsihìn àtàyàtàbà ìyànà làwùhùn anáwò làákù àwàlàmúyà kìbí bìrọ̀ bíkà anáwò aláàkù lè ṣe ìṣàyídùn sanúrí ní ayati náà fìlí àfàkì olúwa ni màá fira mi hàn ní sẹ́mọ̀ I will show myself to you in the sky. Wọ̀fí yanfúsìkún má sì fira mi hàn nínú ẹ̀mí yín má jí ẹ mọ̀ pé mi ní ń bẹ nínú ẹ̀mí yín tẹ́ ń fi ń jẹ èèyàn. Áyà yìí kò yé wa nígbà tí ọlọ́run bá fi kalẹ̀ gbàtánà bí n fi ń kà kò yé ayé. Mo sì ti sọ fún aṣíwájú pé ọmọ àbáàsì ó ní látú fásírù líkùrẹ́ àná fàṣàmánú yú fásírù hùlákún ẹnìkan ò lè mọ kùránì tú ìgbà ní ọmọ túmọ̀ rẹ̀ ìgbà tí ìmọ̀ fèsì ọlọ́jì wá dé ìmọ̀ ọ̀làjú táyé òde òní. Ní wọ́n ń sọ fún wa nígbà tí Amẹ́ríkà àti Rọ́ṣíà tí wọ́n ń lọ sínú òṣùpá a mọ̀ gbọ́ báwo ni wọ́n ti ṣe lọ báwo ni ntàlùkùránì wí kó tó di wípé wọ́n lọ ntàlùkùránì wí tó ní wọn kọ̀kọ́ gbọ́dọ̀ ṣe àfi ní akọ́kọ́ ṣe bí wọn ò bá kọ́kọ́ ṣe yóò yí wọn lọ́wọ́ ṣùgbọ́n yẹn ń bọ̀ lọ́jọ́ iwájú nínú àwọn tá a bá tún fẹ́ ṣe nínú àwọn kásẹ́ẹ̀tì tá a bá tún fẹ́ gbé jáde. Àmẹ́ta ń wí olúwa ní sanúrí ní ayati náà fìlẹ̀ àfàkì máa fi ra àmì hàn yín ní sánmà njọ tí wọ́n ń wí eléyìí a mọ until America and Russia go to moon gbà wọ́n wá dénú moon náà ni wọ́n bá sọ wípé it is then we heard a golden voice say Allahu Akbar Allahu Akbar. Àwọn gbọ́ gbólóyìn tí ń sọ pé Allahu Akbar Allahu Akbar tí wọ́n ń pèrun nínú òṣùpá n tá ń gbọ́ yìí n tá àwọn kan máa wí láyé ni àwọn mùsùlùmí kan tí wọ́n máa wí láyé ni níbo leléyìí ti wá wọ́n gbé máíkróskóòpù wọn fi wo ilé ayé wọn ò rí kọ́ wá láti bẹ̀ wọ́n wá fi wo òkè sókè ní bá ní it is then we saw a golden gate ìgbà náà làwọn bá rí gold géètì kan tó pé kìkìdá góòlù ni wọ́n fi ṣe ìgbà tí wọ́n fi kìkìdá góòlù ṣe wọ́n wá ní that gate dressing like a Muslim mosque wọ́n dírẹ̀sì ẹ̀ gẹ́gẹ́ bí mọ́sálásí àwọn mùsùlùmí wọ́n wá ní comment maybe this is the process that Muslims are telling us in the art bóyá àlìjánà tí àwọn mùsùlùmí máa sọ fún wa láyé bóyá bí ọlọ́run ọba kọ sí ìyẹn sì wọ́jọ́ tí ọlọ́run ọba ti sọ pé sànú rí ní aya tí náà fi lè afáki tó lòun ó fi rẹ òun hàn ń sánmà ó tún wíláàyè mí pé yusuf bíi ìlà ọmọ fisa máa ń wá tí wàá máa fi láàdì àwọn kan wọ́n ń ṣe àfọ̀mọ́ fóun ní sánmà àti tilẹ̀ ẹ̀yìn nìkan náà lẹ̀ mọ tí wọ́n bí wọ́n ti ń ṣe fóun ó wá ní wàfíà ń fúsìkún nínú ẹ̀mí yín má jí ẹ mọ̀ pé mi ní ń bẹ́ ń bẹ̀ tẹ́ ń fi lé mí tẹ́ ń fi lé ń sọ̀rọ̀ tẹ́ ń fi lé ń jẹ tẹ́ ń fi lé mu tẹ́ ń fi lé ná tẹ́ ń fi lé lò tẹ́ ń fi lé lọ tẹ́ ń fi lé ń bọ̀. Báwo ni àgbọ̀ eléyìí náà yé until a dentist from West Germany ọkùnrin kan doctor eléyìn ní ọmọ Germany ni tó wá fẹ́ sọ operation fún eléyìn kan tó wá gbé eyín sínú tó wá ṣe operation rẹ̀ lọ́ wá rí i pé gullet tá ń fi mí oxygen sínú carbon dioxide síta ó wá rí i pé ọkọ̀ la ilaha illallah ẹ̀dọ̀ fuku ọkọ̀ muhammadu rasulullah olúwa sì sọ pé sànú rí ní aya ti na fili afaki má fi ra mi hàn sánmà wọn sì fi ra mi hàn nínú ẹ̀mí yín wọn jẹ mọ̀ pé mi ní bẹ́ẹ̀ ní jẹ ẹ̀mí ata and I will continue to show myself bá máa fi agbára mi hàn yàtàbá iyánà lákùn anáwò wà láhàkù títí ẹ̀fì mọ̀ pé ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba òdodo àwàlàmì ya kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó ní evidence fún ọlọ́run ọba anáwó aláhàkù lè ṣe yín ṣe yìí dùn pé gbogbo nǹkan ni ọmọ jẹrí rẹ̀ èyí tọ́lọ́run ọba wì tẹ bá jà nírọ́ ní india òsàn wọ́n gbé ẹja kan jáde lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ ọkọ̀ aláwù lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ọkọ̀ mohammed àwàlàmì ya kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó evidence pé gbogbo nǹkan ni ọmọ jẹrí ọlọ́run ọba ní jọ́ọ̀sì ńlẹ̀ ń bí àpáta fọ́ ọkọ̀ fatia àwàlàmì ya kí fíbi rọ́ọ̀ bí ka kọ̀ wá tó evidence pé gbogbo nǹkan ni ọmọ jẹrí ọlọ́run ọba létí òkun wá ń bí wọ́n gbé a living snail ìgbín kan ìgbín ìgbé nínú iyọ̀ èyí tá a rí ni pé a living snail wọ́n wá mú jáde láti inú omi òkun ọgbọ́ wo ní fi ń gbébẹ̀ tí ò fi kú torí téèyàn bá fẹ́ mọ̀ pé ìgbín kó buyọ̀ ọlẹ̀ kó fi ẹnu ìgbín kan jọ́ náà ni ìgbín máa kú èyí ti jẹ́ ti ìgbín tí wọ́n ń gbé nínú omi iyọ̀ tí ò fi kú àwàlàmí ya kí fíbi rọ́ bí ka agbára ọlọ́run láàyè láàyè lọ́la tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni ẹ ha kọ̀ tán kú ń bẹ̀ àwàlàmí ya kí fíbi rọ́ bí ka kọ̀ wá tó evidence pé gbogbo nǹkan náà ni ọmọ jẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni wọ́n gbé ọ̀bọ kan jáde ní india ẹgbẹ́ ọ̀tún
Allahu egbeosi Muhammad awalam yakifi bi robika ko wa to evidence fun o ma eda eyan bi pe gbogbo nkan na ni o ma jeri Olorun oba ni ilu kan ni kweme nbe legbe badagiri imamu kan sin eran nbe ngba teran yen ma bi mo won ko legbe otun alif wa lam legbe keji won ko lam ati hau mejeji won je Allahu awalam yakifi bi robika ana wala kuli she isayin ko wa to ni agbara oto ni evidence wi pe oluwa nikan lo bo ododo ohun lo tosin alqur'ani to si mu wayi iwe olohun ni ntori na e ma

gbọ́, kàkà kí wọ́n gbàṣẹ ni wọ́n sórí kunkun sọ́ba Olúwa. Àwọn tí wọ́n gbọ́, àwọn ni wọ́n mọ̀lá o, àwọn tí ọgbọ́ wọn parẹ́ máyé lára, ara yẹn mọ̀ ń gbọ́rọ̀ lọ́hùn-ún o.

èyàn bá ṣe orí kínkínní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó à ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọ̀dún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ́sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ́ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mo ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbi kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lágàbúrò Rahim lọ́lọ́ Allah forí jìn lọ́lọ́ tó bá tún forí jìyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwàá tó bá dáríjìn wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn yàn tán tó forí jìyàn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gba àdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gba àdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wá kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́kà, Ọlá Mẹ̀dínà, Ọlá Ṣàfà àti Mọ́rùwà. Kó wọ́lá ìlú Ọ̀yọ́. Kó wọ́lá Agbolé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹjẹ ká jẹ olójú kòkòrò iṣẹ láda iṣẹ ore nínú oṣù tá a wà yìí torí adìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́mọ mi dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e tedi beleje wa gbo mi gbaroye mi awon megbe o AUF oyo ati ba unity wo ran ran mi si yin won ni ma logun ebun yi pe ailaso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin onikan soso gi o ni ori onikan a se darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi soya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi ni kaluku se nse ti e lototo yi ni konko jabele yi npo owo ago odun oyo seyin tori aiko worin ejo ni se pupa won o AUF oyo ati bayin ti bro mi mo wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe oko nikan ni omo ati bale ye je ni ma so so fun yin pe ka yo fowo so po gbe oyo larugbe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùnkùn OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ ọ̀sọ̀ ọ̀pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ ni àṣíwájú lọ́jọ́ kọjá wa náà sì tún yàwó kọ́sì rere nítorí ajé ṣe
2: bí ọ̀yọ́ láàrí.

0: mọ́.
1: Oṣù tó kọ́ àpẹ ká máa ní ẹ̀mí àforíjì. Oṣù tó kọ́ àpẹ ká máa ṣiṣẹ́ láadáa. Iṣẹ́ olóore. Oṣù tó kọ́ wa wípé. Kọ́ yẹ kí a máa lùlù bámúbámú ni mo yó èmi ọ̀mọ̀ pé bí ń pa.

0: jẹ́ nǹkan tó yà mí lẹ́nu nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ má pàtì lẹ́yìn àwẹ̀ nínú àsìkò àwẹ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dani wọn yóò dani páhoro kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé
1: ẹni tó ń gbà mí jẹ́ òun láti àdá bí.
0: Ìgbà tó sùn yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa ń rántí ramadánù náà, wọ́n máa ń yà á sí mímọ́. Ìgbà tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadánù lọ, àwọn èèyàn tó máa náwọ́ ajá wọn tún máa padà síbi èébì wọn.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ìfọ̀. Àwọn ni wọ́n máa ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wọ́n á lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa ti tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ lọ́n tán, àwa ni mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity, our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà wọn, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A gbọ́dọ̀ a ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni kálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà aṣẹ̀dá wọn, Adẹ́dá aṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti wò pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ́ náà ló mẹni tí ń sun sẹ̀mí aláwọ̀dì mọ́ ní àmídà òun ni. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ́ máa suffocate tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí nìkan débi pé wọn ti wá mọ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́lọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbọ́lọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò ká ṣàmà ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ bí awo erin ajá àlọ́ ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹranko múra bá àbẹ̀ èèyàn ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí Adéyinka Ọlásùnkàn mi ká ṣàmà ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mo ń bọ̀ ná, mo ń bọ̀ ná.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú tán máa ń sọ̀pọ̀t wa yányán Ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí yóò wọ lá àlùbáríkà oṣù ta wà yìí kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́ Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o ọrùn náà ó sì yẹ ẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà kò wáta ilá bìlà àlejò làzim.

pọ́yálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

Sagbagbe gbogbo awon akore oro wa ta tin pa bo se mo ki mo se npo ko lori kan ni mo npo lori obin me gbogbo awon eko nu osu Ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe mo ton so fun wa pe ogbe wenu ko to weta ai ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń sàgbà ilé kan bí ìbò káwọn ara ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpẹ̀lẹ̀ orí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni káwọn àràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ́ ká máa fún wa ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí o ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

ó wá ń kọ ẹnìkan ló bá post ẹ lórí status òun ti post ẹ ni ẹ wá bá tún post ó ní I am cleric cleric àkànfẹ́ do you need solutions to your major issues like working but no gain ẹ̀yọ́nú àwọn àgbà ìmúlẹ̀ ìmúlẹ̀ àwọn àgbà stopped work you are a hustler but not casting out stubborn client and so on ẹ mọ̀ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ rẹ̀ tó di fọ́ ní ìsinmi rèé o ìdí ń bá bọ̀ díẹ̀ díẹ̀ tó di ń fọ́ ní kéékèèké ṣùgbọ́n ibi tó ti fọ́ nìyàn yẹn ni pé ìwọ́n tó ń sọ pé you are a hustler but not casting out stubborn client n tó ń sọ ni pé àwọn tẹ ọmọ yáwúyáwú tó ń lo àwọn èbó ń jìbìtì èbó tí èbó rẹ̀ bá fẹ́ ṣe kíní tí ò fún lówó tí ò rí lù ní jìbìtì tí èbó náà gbọ́n tí ò rí lù ní jìbìtì ó wá ní kọ́ wá bá òun ibi tọ́rọ̀ rẹ̀ ti wá fọ́nì sí mi ni ẹ máa gbọ́. Ngbò kọ gbogbo tọkọ rádàdà tọkọ ọlọ́tún ló sì tán wá ní with God. Only with God all this is possible. Click the link below to chat me up. Ó wá fi phone number rẹ̀ sí. Mo wá wò ó títí, mo wá rẹ̀ rín, mo wá wòrán rẹ̀, ó wà gbádá, ó wá wéláwà ní kàràbàtà.

Àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó o ṣe ọ̀nà wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ̀ ń sàánú, wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ mọ tojú bọlé káàkiri níbi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn mama wa ká mọ mọ tojú bọlé o
1: má sọ kó ṣe láyé o ojú má torúkọ rẹ
0: torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun bá ń gbọ
1: wọn sọ pọ kàbúrẹ wa bọ ṣe mọ wàhálà yìí ogún aṣọ kò tọ́ ká lò lójú.
0: Yẹ́n padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí. Ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa.
1: Èmi kan wá tún bá àwọn ìyá tó ti.
0: Torí Ọlọ́run ti ṣàdéhùn o, kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́, ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa. Tó ṣe dáadáa nínú oṣù yìí, ké tún ṣe oṣù yìí nìkan. Adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ń ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀. Bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ ń fi ń sábà ṣe wá sí ní àyín. Tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ Jésù àwọn ọmọ ẹ̀yìn Jésù tán lọ bá Jésù Kristì Olúwa wa tí wọ́n ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn. Nígbà wọ́n bá di ọjọ́ kẹyìn wọ́n mọ̀ ní kí wọ́n máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dà àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn èèyàn wọ́n dàbí àgùtàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí. Àwọn bíi pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ó wá ní ẹyin tẹ jẹ àgùtàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apọ ọtún kẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin. Ìgbà tí n níṣẹ́ lọ́wọ́ ẹyin náà lẹ́wáṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ́bẹ̀ mi wò ẹyin lẹ́sàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tùbẹ̀ mi wò nílé ìwòsàn. Àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi Jésù Kristì pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìláṣọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ́ ẹ fún un lówó tó fi jẹun tẹ́ ẹ fún un lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún un lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yẹ yín ọ̀rọ̀ nù bíbélì ni ò ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wáá sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó ní torí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ. Ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni. Wọ́n ní omi òpẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú. Ẹ tún yàn mí lójú ni. Mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀rẹ̀ níwò kódà ẹ̀tọ́jú mi. Bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín. Ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ti jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tán mọ̀ ní cancer patient lẹ́ni yìí o. Kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o. Wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lè òkèèrè. Àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù. Wọ́n wá máa ń wò wọ́n. Ó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè take care bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovase láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀. Wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o. Alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o. Ọlọ́run kò sí sí èyí tá a mú wọn kò sí èyí tá a mú lọ ńbẹ. Ó ní ìgbà tẹ́ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tán ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o. Ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà ń lé prison yard lọ wo àwọn. Bóyá nígbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́jú àwọn.

ẹni mò ń bá bọ̀. Jésù Kristì Olúwa wa, ó wá ń sọ pé ó fún wa ní ipò àìsàn, ẹyin kò tiẹ̀ tọ́jú mi, ẹ̀bẹ̀ mi wò nílé ìwòsàn, mo wà lọ́gbẹ̀ẹ́ wọn, ẹ̀bẹ̀ mi wò. Ebi ń pa mi, ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mi, ẹ̀fún mi lómi. Owó àìnírí owó wa ẹ̀ kì í san ọmọ ẹlòmíì, yóò fi ya ìyàkuyà, yóò fi ya bó rán. Ẹ sì ní owó yìí lọ́wọ́, ẹ lè ran ọmọ ọlọ́mọ ní sùkúù, ẹ lè ṣe fande, ẹ lè ran ọmọ ọlọ́mọ ní sùkúù, ẹ lè fún ọmọ kan ní scholarship tó sì jẹ́ pé ẹ ká. Ẹ tó bẹ̀, ẹ tó jù bẹ́ẹ̀ lọ. Mo ń bá mọ̀mọ́ kan sọ̀rọ̀ níjọ́ ni, bọ́yẹ̀ tí mo gbọ́ prógráàmù yẹn ní àyín tí mo fi sọ rí àwọn Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum, ìyá yẹn ń sọ tíṣà níyàwó, ó ń jẹ́ òye wa wípé àwọn ọmọ mi nínú sùkú àwọn níbi tí ṣòkòtò sùkú rẹ̀ tó ti jẹ, tó ti lúdé, tó ti dàbí ajere, tó ti lúdé, yóò tún wá gan, wọ́n tún faṣọ míì gan, yóò fi gan, wọ́n fi lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́, kí sì ṣe pé mọ́ńdà lọ wo àwọn náà láti raṣọ mi, ṣùgbọ́n ìgbà tí ò sagbára bẹ́ẹ̀, wọ́n àti ìfẹ́ kọ́.

ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ yà alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa lẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́ mọ́ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá.

0: tó yẹ wà pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú ohun ẹ̀ àkànmú olóye.
0: lórí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wa o kò sì tá a dì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wa kò sì tá a mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wà sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6837-4274 070-6837-4274 bó ṣe àwọn wà sí àwọn popular clerics yẹn tẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ ó ṣe kùránì ni àwọn ọmọ ṣe èyí tí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣebí ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ kí n máa wá ṣe wá sí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́rùn. aróyé ni iṣẹ́ ẹ̀ bá ka igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀ yẹ lókun.

0: abstain. Ní gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sákun gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹ́kúse, ìjẹ́kújẹ, ìmúkúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lé orí àwọn ọmọ rẹ̀.
1: Oyè Ọlọ́run lórí ni òkèrè.
0: Lọ́wọ́ wá dọjọ́ iwájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú. Yóò mọ wá sá káàkiri, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùn bá bó ṣe láìláì láìláò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe Astaga fúru láì lásán ni ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, ó sọ ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́lá lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ òun ká Kùránì náà ni. Bó ṣe Astaga fúru láì lásán ni òun ká Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ o lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládà iṣẹ́ olóore nìkan ní òfin gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ẹ̀tì gbèsè ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ ń gbòòrò ìyàn ń bẹ o. Kó o lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà àlá o bẹ. Bí ó ráyè rí o bá sì yọ, Ọlọ́run ọ̀ understand.
1: Odigi araba kápọ̀.
0: Kọ́ ọ má kọ́ concentrate o. Tọ́lá ẹlòmíì bíi ìdí mansíìnì lọ́wà. Mansíìnì tó lè gé èèyàn lọ́wọ́, tó lè gba ẹ̀mí èèyàn. Lẹ́yìn ibẹ̀ làwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n òun fọkàn ká láìláì láńlá ni ọba wà kárí ìdèwé. Ìjọba kọ ọbọ mansíìnì lẹ́nu. Ọlọ́run o. Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé a fẹ́ ṣèjọsìn fún un.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo ọkàn ni wa lára.
1: Àjẹ òkókó mi o.
0: Káwà gangan ká máa ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo ọkàn ní ìrọ̀rùn fún wa. Káwà náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n ń gbọ́ mi látorílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ọ̀bá ń gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára àmì ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kùbáhùn. Kára àmì náà bá ti débẹ̀, àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: Orí àjẹ ǹjẹ́ tán o, kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o. Yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbi tẹbi tara tara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa pamọ́ nínú.
0: Ọyẹ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ibà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí.

0: Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyé. Àmọ́láyìn ní bá àsìkò náà jẹ́ mọ́. Alákùnrin sọ pé sallallahu alayhi wa sallam.
1: Sallallahu alayhi wa sallam.
0: Mólúdì ànábì là ń ṣe yìí.
1: Sallallahu alayhi wa sallam.
0: Ẹlẹ́kùnta ní jẹ́ ànábì gan.
1: Allahu akbar.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Afa Mahmudu, sára rẹ ti balẹ̀. Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá. Sẹ́yìndì lèmú sínìnà. Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá. Sẹ́yìndì lèmú sínìnà.
2: Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá. Sẹ́yìndì lèmú sínìnà. Aláhùn máa ń sọ́lé sọ́lá tàmù sínà alá. Sẹ́yìndì lèmú sínìnà.
0: Anabi wa Muhammad.
1: Sallallahu alayhi wa sallam.
0: Nígbà tó tó àsìkò tá níbi ọfà yé lẹ̀. Ọwọ́ ààrẹ àná Muhammad.
1: Sallam.
0: Ààrẹ náà pọ̀ 16 days ìlà níbi òfin gbanú ìjọ mẹ́rìndínlógún. Èyí tó jẹ́ ń fẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀. Ike Mòlúdì ànábì tá ń ṣe yìí. Bá a bá ṣe láṣetúnṣe inú tọ́lọ̀ ń yọnu sí ni. Àná Muhammad. Àbá Mahmudu máa bọ̀ ọjọ́ ti lọ.
2: Fàmàkídá Súlù lẹ́yìn. Àléyìn sọlá tó wà sálẹ́mù fi àkí ìṣàrí ìsọ̀fà.
0: Nígbà tó di pé ànábì ti ń bá ṣe ọlọ́run bọ̀. Nígbà tó dọmọ 63 years. Ọdí ìgbẹ̀yìn oṣù Safar. Ààrẹ bá kí àná Muhammad.
2: Wọ́n ká na Mahmudu Azamẹ́ Aliyata Sàràyà Oman.
0: Ààrẹ náà ṣe ó sì wáá fi lo ọjọ́ mẹ́rìndínlógún lérí ààrẹ tí ò lè dìde.
2: Yehudu náà sún ilé yìí.
0: Nígbà tá a sẹ́rí ààrẹ náà sí.
2: Yehudu náà sún ilé yìí.
0: Ààrẹ náà ń bẹ pẹ̀lú ànábì débi pé ànábì ò lè jáde sáwọn èèyàn. Afadáhùn ọjọ́ ti lọ.
2: Wàkánà ibùtí dáhùn máa dí lẹ́sìn máa tàbí Sudan.
0: Ààrẹ tó pa ànábì ńgbà tí ó bẹ̀rẹ̀ erí ní kọ́kọ́ fún ànábì. Ike ààrẹ sa ànábì. Ààrẹ tó pa gan-an ẹ̀fọ́rí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀. Má bọ̀.
2: Wábo Isa àléyìn sọlá tó wà sálámù yámù ìsìnlẹ́ẹ̀lì.
0: Ààrẹ náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Mọ́ndé. Gẹ́gẹ́ bí wípé ìgbésí ayé ànábì Mọ́ndé la bí. Nígbà tá a fẹ́ gbé dìde gbé ọmọ ẹjú sí ọlọ́run. Òjò Mọ́ndé iná làwọn ọlọ́run fún níwèé gbé ìjẹ́ ànábì dé.
2: Wà á máa ta sí iyì.
0: Ànábì sì tún kú lọ́jọ́ Mọ́ndé.
2: Fọ́lá máa ká lẹ́yìn ọmọnì ìsìnlẹ́ẹ̀lì sàkúlà máa rí dùn.
0: Nígbà tó di láàárọ̀ lọ́jọ́ Mọ́ndé tá a ní káàárẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé.
2: Fọ́sínà Bílẹ̀ lo àṣàlẹ̀ sọ báyìí.
0: Nígbà tó a di láṣùbà. Bílẹ̀ wa lọ sẹ́nu ànábì láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pèrun gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹ́nu ànábì.
2: Wọ́n kọ́ mọ̀ bí bábí oṣù lílẹ̀ yìí.
0: Ó dúró lẹ́nu ànábì ń sálámà.
2: Fàkọ́lá.
0: Bílẹ̀ bá pé.
2: Asàlámù àlèkàyà wọ́n sùn lálàyé.
0: Ìjọ ọlọ́run kọ́ máa bá ìwé ojúṣe ọlọ́run.
2: Fàkọ́lá. kalati Fatima tu.
0: Fatima ni dide si bila, anabi o le dide.
2: Fako lati Fatima tu.
0: Fatima ba so fun bila.
2: Inna rasulallahi masgulo binafusi.
0: Olore anabi, anabi o le dide latana. Ore anabi in so be fun bila. Ma bo.
2: Fada ala bilalul masjida.
0: Bila o le lo masalasi o duwo lenu ona ngba tolori anabi ko ti egbon ti wi dada lo ba pe
2: fada ala bilalul masjida wala mu yafu am kalama
0: bila egbon ti fatima wi o salama sa anabi ko gboje anabi o lo masalasi o tun pada wa
2: fala ma asba subah
0: ngba to adi pe asuba agumerin ti koja marun koja agume fa lo lu to ye ti mele
2: ja bilalu saliya
0: la ba tu wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa ko ma bil babi
0: o duro lenu ona anabi
2: fa ko la gaza wa kasa
0: oba tu salama salo ona anabi pe ka anabi o dide asuko asuba fa koja babo
2: fasemi a rasulullahi sautahu
0: o anabi wa gbo un bila tin salama si un babo
2: faqala idkhulu ya bila
0: odun bila wole
2: inni masqulu bila busi
0: are mi gbadun latana
2: wa zakula ala ya maridi
0: are na le debi gbati didi odinira
2: ya bila ilu
0: wo bila
2: mu wa baba ki ayu soli ya binasi
0: lo so fa abubakiri ni masalasi ni mo ni mo ni kokirun fa awon jeme
2: fa raja bilalu baki ya buka sedida
0: ngbati bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam ngbati bilari bi inira ti ba nabi to ngbati o jade bilabadamu mabo
2: faraja bilal
0: oyayi ngbati bilal jade
2: baki ambuka sedidan
0: o ba bere si ni sunkun ekuna po
2: wa do aye jada o ala razi
0: en fi o ara re gbare leri
2: wa la yunadi
0: won pari won pe
2: wa musito
0: on si agbako wa la so be olorun si agbako
2: wa kito roya
0: agbokan le mi lo fe jayi
2: wa kisa sauna
0: egbe yin mi ni okan yi
2: ya la itali
0: omo se won o
2: la mu tele didi ummi
0: e se ti ya o mi o sinu aye ya la itali
2: ya la itali
0: o sufu loni
2: ya la itali
0: ase aye to n gbe yi aso wa pada ri joba unu je nbe
2: ya la itali
0: iru aye o lo wo yi
2: la mu tele didi ummi
0: e se ti ya o mi o sinu aye yi o n foju ri pa nabi ri nira mabo
2: fada ala al masjida
0: nipa to ti gbe bilal wonu masalasi
2: faqala
0: o ba pe
2: ya baba kiri
0: wo bu bakiri wo baba omoge
2: inna rasulallahi
0: oju si olohun ni so fun o
2: ya muka tu soli abin nasi
0: onni kin so fun o pe ko kirun fun jema
2: wa masigula bilabusi
0: ori anabi anabi nbe leri are anabi o le dide eni agbojule o le dide ori afa wa ko lalafia bi abubakiri ti gbo oro yi ti bila jise fun
2: falamma wa abubakiri mi wa ba rasulillahi khaliyalihum
0: ngba ti abubakiri ti de nibi ti bila ti jise fun pe ore anabi ke abi sawada ni ngba to wo mi rabi anabi ebi ta anabi joko si ko ba ba anabi be
2: lakina
0: damu ba ba bakiri na tama lati nafsaw emi re daru mabo
2: fasara saham
0: baba pari oke oniye
2: wa kara magishi ya alei
0: baba wolu le lo ba daku gba ti ora nabi ta u ba kiri ba daku pe kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wali ki lo fe sele
2: fado jali muslimu na mawo
0: gbogbo àwọn musulumi tẹ́ ń bẹ nu masalasi ìdààmú bá wọn kálukú bá ń dárò pé yé àwọn ma sòfo àwọn ma pàdánù àwọn ma seri ibú má bọ.
2: fasẹ̀mí ànàbíyù fasẹ̀mí ànàbíyù àlẹ́ ìsọlá tó wà sálà mọ̀dọ̀ jíjà.
0: sunkún nínú ilé ohun kalukun lọ bá nabi níbi tó sùn sí.
2: Fakọ́lá ya Fatima.
0: Lẹ́ẹ̀kan náà, anabi bá yíra padà, ó ní wọ Fatima ọmọ mi.
2: Ma asa si ahu.
0: Ése táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò, kí ló ṣẹlẹ̀?
2: Fakọ́lá ti.
0: Fatima ni bàbá mi.
2: Dọ́jà lè fakidíkà mi ní òun yà rọ̀sùn làlàyé.
0: Wọ́n dárò pé wà nabi fẹ́ kú ni, ọ fẹ́ kú láàrin àwọn. Wọ́n ń dára ipa àwọn ò ní rí ìwà nẹ́bì mọ́ ni. Wọ́n sunkún pé ìwà nẹ́bì ọ̀fà àwọn ilẹ̀ náà ni.
2: Fọ́dà rọ̀sùlùlá yàlíyà.
0: Bá nẹ́bì ti gbọ́ páwọn mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bá dìde ó ní ẹ bá ń pèsè náà lì wá.
2: Wàlìfọ́ nílùú bùnú àbáàsì.
0: Ẹ bá ń pè fádìlù ọmọ àbáàsì wá.
2: Wọ́n tàkà àlẹ́ ìmọ̀.
0: Ànẹ́bì bá dìde lọ́bá fọwọ́ kọ́ àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́ ó ti rí ànẹ́bì débi pé kò lè dìde. Anabi ò lè jẹun. Anabi ò rórun sùn mọ́. Anabi wá dìde ó ní ẹ pè àlè wá fún mi. Ẹ sì pe fádìlù ọmọ àbáàsì wá fún mi. Anabi wá fọwọ́ kọ́ àwọn méjèèjì ó fi ọwọ́ kọ́ wọn lọ́rùn báyìí. Má bọ̀.
2: Fọ́kànájà ilá ìmàsíjídì.
0: Anabi bá wọ ọwọ́ jáde láti inú ilé rẹ̀. Ọwọ́ ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yìí ni mí là.
2: Wà sọ ńlá ní ẹ̀rà ká tẹ̀lé fajiri mi ìyàwó mi ní ìsílẹ̀ ẹ̀ẹ́lì.
0: Ànábi wá dìde ọwọ́ arọ́jú ọwọ́ ayẹyẹ náà fi là méjì fáwọn sábẹ́ ó kírun àṣùbà àjọ náà pẹ̀lú nira lànábi fi kí i ó fẹ́ nu àwọn sábẹ́ nú ọwọ́ akírun náà. Pẹ̀lú bára rẹ̀ ò ti yá ó sì kírun náà fún wa.
2: Súnmọ̀ wà láàbíwájú ìlànà sí.
0: Gbàtà níbi wá kírun ni. Wọ́n wá fẹ́ yàn níbi tì lára mọ́sálásí. Àwọn akọjú sáwọn ìjẹ̀mọ́ lọ́wọ́ pé.
2: Kọ́lá.
0: Àwọn akọjú sí wọn ní.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀yin mùsùlùmí mo rí i pé inú yóò dùn láàárọ̀ yìí.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀yin mùmí ní tẹ́kọ́jọ sínú mọ́sálásí.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwa mùsùlùmí pátá.
2: Àtúnfí wìdá ilá ìtàlá.
0: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní máa jíṣẹ́. Iṣẹ́ tó ní máa jẹ́ pin lónìí. Èmi ànábì ọ̀fà yẹlẹ̀.
2: Wà lé ikún bí tẹ́kí wà láà ìwàtọ́ àti ìyẹ́.
0: Wà lé ikún bí tẹ́kí wà láà ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọyìn bíbá sí láyé mọ́. Wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà iné mú fárí kú dunya.
0: Èmi ànábì fẹ́ fà ayé lẹ́ni. Fà iné mú fárí kú dunya. Mo fẹ́ fà ayé lẹ́ni. Mọ bọ.
2: Wà á sá àwálù yẹ omi mi náà lẹ áàkì.
0: Òní náà ni àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pin ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ra ayé mọ lẹ́yìn bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ànábì yìí tún fojú kan yín mọ́.
2: Fàkọ́ máa wá sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o, òun ni ń kú lọ nítorí tiwa yìí. Má bọ̀.
2: Fakọ́mà. Wọ́n sábà ilé abẹ́ ìtì iye.
0: Anabi bá dìde, ẹ máa ń lọlé. Nígbà tó bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ tán.
2: Fa ọ̀hánláwù tààlà ilé amẹ́ràkù ìmọ̀ ọtí.
0: Ọlọ́run bá ara màláìka tí pààyàn ìpíkọ́lọ̀ ọba nẹ́bì.
2: A ní àhàbítọ̀ ilẹ̀ àbíbí.
0: Lọ́ọ́ bá ń gbẹ̀mí ọ̀rẹ́ mi wá, mo rán ọ sí lọ́ọ́ gbẹ̀mí ẹ̀.
2: Bí Ásánì ìṣúra tí.
0: Bọ́ọ̀bá ń lọbẹ̀ má gbé àwọ̀ màláìka wọ̀ múra dáadáa gbé àwọ̀ ọ̀rẹ́ wọ̀ débi pé bá nẹ́bì bá rí ọ àtàrà alẹ́ rẹ̀ kò ní kó dààmú bá nẹ́bì.
2: Fàyínì àsínàlá ka à ń tẹ́dí kúlẹ̀ ọ̀fàdí kúlẹ̀.
0: Bàbá dánú ọ̀nà níbí tí ọba fún ọ láyé ju ọwọlé ọ gbọdọ̀ wọlé lágídí.
2: Fàyín lámúyà sí ńlá ká fàlà tẹ́dí kúlẹ̀.
0: Tọ́ba ní ọmọ wọlé ọ gbọdọ̀ wọlé.
2: Fàbítọ̀ ọmọ alákùnrin máa ti àlàásù àti àròbí.
0: Gbẹ̀dì mọ̀láyìnká kú ọ̀sọ̀kalẹ̀ láwọ̀ ọ̀lárúbáwá. Ó balẹ̀ sẹ́nu ọ̀nà níbí. Láyìlá àìlọ́lá. Nǹkan mà ṣe ń jọ náà. Má bọ̀.
2: Fakọ́lá.
0: Tọ́ba pé.
2: Àsálàmù alẹ́kùn yá lábẹ́ ti nàbùwá.
0: Màláìka ti pààyàn ló ti dúró lẹ́nu ọ̀nà níbí. Ó sálámà sílẹ̀ ànẹ́bí. Ó ní sálámù àlẹ́kà.
2: Yá lábẹ́ ti nàbùwá.
0: Ẹ yára níbí. Tálámà sí ni kí ọlọ́run kọ́ máa bá yín.
2: Àdúrà.
0: Ǹjẹ́ mo lè wọlé?
2: Fàjà bàtí Fátìmà tú.
0: Fátìmà ni ń da lóhùn, ń da màláìka kú ló ń
2: pẹ́. Bàbá láti
0: ọ sọ fún pé
2: àbídọ́ láàyè.
0: Wọ́n gbọ́dọ̀ tọ́ mọ́ dáadáa.

0: wọ́n mọ̀ mi.
1: Àwọ̀ Ali.
0: Kọ́kọ́ aṣọ ara mi gbogbo tí mo bí lọ́mọ ojú ẹ̀mí mi náà wọ́n ti kú Fátímà yìí nìkan ló kù. Àwọ̀ mi ni Ali.
1: Àwọ̀ Ali.
0: Wọ́n náà là kọ́kọ́ tí wọ́n bá ń pè tà là kọ́kọ́ nínú ilé mi tí ó sẹ́kù bí ìbá sí láyé mọ́ wọ́n Fátímà yìí náà ni. Mọ bọ
1: báyìí. Mo máa kọ́ la nàbí ìwàlẹ̀ ìsọ̀lá tó wá sàlámù.
0: Anabi bá sọ fún Fátímà pé.
1: Kọ́lá nàbí ìsọ̀ àlẹ́ ìsọ̀lá tó wá sàlá òdìkúnlẹ̀ àmàlàkùn ìmáwùtì.
0: Fátímà sára rẹ kiri sọ fún Màláìkà tí ó pa mí pé kọ́ wọlé kọ́ gba ẹ̀mí mi.
1: Fádà fádà.
0: Lòun náà bá wọlé lọ́ba wọlé ti Anabi.
1: Fàkọ́lá.
0: Lọ bá pé.
1: Sàlámù àlẹ́yìká àwọ̀súláàláhì.
0: Ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá ìwò ojúṣe Ọlọ́run.
1: Fàkọ́lá alẹ́ ìsọ̀látù.
0: Anabi náà dá sálámà padà.
1: Yá mẹ̀lẹ́kùn ìmáwótì.
0: Wọ́n Màláìkà tó gbẹ̀mí. Èmi náà kí ọmọ ti kí èmi náà.
1: Àdìtà sàyíra àmì kọ́ bìdọ̀.
0: Sọ wá kí mi ni àbọ̀ wá gbẹ̀mí mi.
1: Bọ́ọ̀lá.
0: Anabi níbi tí ń wọ yìí ojú yóò ṣe wò. Àdìtà.
1: Sàyíra àmì kọ́ bìdọ̀.
0: Sọ wá kí mi ni àbọ̀ wá ba ilé mi nu jẹ́. Má bọ̀.
1: Bọ́ọ̀lá.
0: Màláìkà kú bá sọ̀rọ̀ pé.
1: Kí tù sàyíra wà kọ́ bí dá ilẹ̀ àǹsáńtàlì.
0: Mo wá kí ọ ni mo sì wá gbẹ̀mí rẹ ni. Àmọ́ bàbá fún mi láṣẹ pé kí n gbà á. Iná ẹni Ọlọ́run tó ni gbà á.
1: Wọ́n ìlà
0: Fàríjẹ́. Bàbá wá fún mi láṣẹ Fàríjẹ́ ni màá lọ.
1: Fàkọ́lá yà bàlá kò ní máa tì.
0: Màláìkà ti pa àyàn bá sọ fún Ànábì pé.
1: Àkọ́lá nàbí yù.
0: Ànábì
1: Yá Màláìkà ìmáwótì.
0: Ó ní wọ Màláìkà kú.
1: Àyìnà tàkítà Jìbìrì ìlà.
0: Ó ní Jìbìrì ìlú ọ̀rẹ́ mi, níbo ló fi sí ẹ̀jọ́ wá ni? Anábì bèrè Jìbìrì ìlú nígbà tó dojú kú. Ó ní Àyìnà Jìbìrì ìlú.
1: Àyìnà tàkítà Jìbìrì ìlà.
0: Níbo ló fi Jìbìrì ìlú sí?
1: Fàkọ́lá.
0: Màláìkà kú bá sọ fún Ànábì pé.
1: Tàkítò
0: fi sẹ́mà àmọ́ gbà tó dé sọ́mọ ayé nìyí ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
1: Wálé Màláìkà Yásù.
0: Màláìkà Ọlọ́run wọ́n kọ́ bíbá ní sọ́mọ wọ́n dúró ti Màláìkà Jìbìrì ìlú níbẹ̀.
1: Pàlọ́mù yẹn lè bẹ́ẹ̀ sàtà àtà àbítọ̀ Jìbìrì ìlú alẹ́ ìsàlẹ̀ tó wà sàlámù.
0: Bí ó ti sọ Jìbìrì ìlú lọ́wọ́ ni Jìbìrì ìlú bá dé lòun náà bá wọlé. Ànábì ní ọ Ànábì wa sọ fún Jìbìrì ìlú pé kó jòkó nígbèrí òun.
1: Wàjàrà sá ń dà á sí i.
0: Jókòó nígbèrí mi níyì mọ lọ́rọ̀ tí mo fẹ́ bá ọ sọ.
1: Fàkọ́lá nàbí ìrọ̀lẹ́ ìsọ̀lá tó wá sàlámù. Àlámùtà àlámù ànàlẹ́ àmọ́ àkọsíkọ̀ rúbà.
0: Ànábì bá pi Jìbìrì ìlú pé ọmọ ìpásíkò mi ti tó ni. Alámù ya alámù.
1: Alámùtà alámù.
0: Wọ́n ọmọ ni.
1: Alámùtà alámù.
0: Ọmọ ni.
1: Anna ilẹ̀ amíra kọjúkọ rúbà.
0: Bí ọba ti ń pàṣẹ mi, ó ti ná ẹgbẹ̀mí mi. Wọ́n Jìbìrì ìlú ọmọ ni.
1: Fàkọ́lá balá.
0: Jìbìrì ìlú ọmọ. Ọlọ́run ti sọ fún mi mọ́ mọ́. Lójé mi náà tẹ̀lé Màláìkà kú wa. Mọ́ mọ́ kún nínú wa níbi ọ̀fà yé lẹ̀. Àfáàyè ti sùn.
1: Fàkọ́lá nàbí ìwàlẹ̀ ìsọ̀látù wa sàlámù. Bàṣírí Màálì ń dàlá ìmìnà lè pàrọ̀ mẹ́tì.
0: Ẹ bá sọ fún Jìbìrì ìlú ó ní Bàṣírí àní ó sì ṣàlàyé fún mi.
1: Màálì.
0: Kí bóun ni Ọlọ́run fẹ́ sin mi sí.
1: Ń dàlá ìmìnà lè pàrọ̀ mẹ́tì.
0: Kí ni Tọ́lọ́run palẹ̀ mọ́ fún mi? Wọ́n gbà wípé lónìí ní kú láyé. Àmọ́ kí lè tòótọ́ lòun ṣe kalẹ̀ fún mi pẹ̀lú bí mo ti fẹ́ kú láyé.
1: Fàkọ́lá Jìbìrì ìlú.
0: Jìbìrì ìlú bá sọ fún Ànábì pé.
1: Iná bí wọ́n bá sàmọ́ ikọ̀ dífù tí a ti.
0: Ọlọ́run Màláìkà Ọlọ́run wọ́n bẹ ní sọ́mọ́ àti sí gbogbo ọlẹ́kùn sọ́mọ́ ẹlẹ́ pátá.
1: Wálé Màláìkà sọ̀fà òṣùfúnfà.
0: Màláìkà tọ́lọ ní pátá wọ́n tò lẹ́gbẹ́ ọ̀tún àti lẹ́gbẹ́ òsì fá wọ́n ti fi dálé ara sí Ọlọ́run.
1: Yẹn tẹ̀sí wù náà fi sàmẹ́ ìlú òyìnká.
0: Wọ́n ti palẹ̀ mẹ́gbẹ́ mi wà níbi ọkọjá lónìí onílọ̀ fàyẹlẹ̀.
1: Wọ́n àbí wọ́n abúlé jì náà ní kọ́dífù tí a ti.
0: A ti ṣe gbogbo ọlẹ́kùn ajé nà kalẹ̀ ipò wà níbi lọ kọ́kọ́ wọ̀.
1: Wálé òkùnkùnlẹ̀ àkọ́dì ìtàṣà ìyàlẹ́ ti.
0: A ti ṣe gbogbo yàrá kọ̀ọ̀kan lọ́sọ̀ pẹ̀lú àwọn òbí tó dáa. Àwọn òbí ajé náà níbẹ̀ ni wà níbi ó dé sí.
1: Yẹn tẹ̀sí wù náà lé òyìnká.
0: Wọ́n retí pé mi wà níbi ògùnkè lónìí.
1: Fàkọ́lá nàbí ìwàlẹ̀ tọ́lá tó wá sàlámù alẹ́ amúdùlí ńlá ìwọ bẹ́ẹ̀lẹ́ àmì.
0: Ànábì bá ní mo dúpẹ́ ṣé ń tọ́lọ́run fẹ́ ṣe fún mi nu. itolon toju kale fun minu won jibrilu mo dupe allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: dan ba tun bi jibrilu pe wo jibrilu naam mabo
1: ala basili jibrilu kaifa takunu mati yawm alqiyama
0: wa nabi wo jibrilu salaye fun mi ki lolohun se kilo pale se kale kilo toju kale fa awon ijo mi
1: ala
0: jibrilu ba pe
1: o ba si hu ka ya rasulallahi
0: ke salaye nti olohun ni ki won se leto kale fun o
1: inna la taala
0: oba to ni gugu aye
1: ala inna urimtu aljinani aramtu aljinani ala sayyidi alanbiyai
0: o ti sele won fun gugu
1: Ata tadikula ummataka
0: O ti sele won fun gugu ojo tin be laye gugu oran tin be laye gugu esin tin be laye won ni wa janna saaju awa ajo anna muhammad
1: fa qala nabiyyu alayhi ala ana toba qalbi
0: oni ala ana toba qalbi emi mi bale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
1: wa sallu wa salla gami
0: ibanu je pe ni ra awon ijo mi mo indiku le mi mi pelu ti mo gbo yi
1: summa qala nabiyyu
0: anabi ba pe
1: ya malaku imauti
0: wa malaika ku
1: oduru mi ni
0: summa mi ni
1: fada la yu ali ju qabida ru au
0: ma bo wa gba emi tolorun wa gba lo
1: la fala ba baraka ru ni usurati
0: ngba to di pe malaika ku to ki anabi male to bere si ni gbe mi lorun anabi
1: balaka ru ni usurati
0: ngba to wa di pe emi anabi wa de bi eri dodo
1: ala nabiyyu ya jibrilu
0: anabi ba ke oluwa jibrilu
1: ma sadu maratil mauti
0: ala nimi ya jibrilu
1: ya jibrilu
0: wo emi
1: ya jibrilu ilu
0: wa ni ola wona simi temi mi fi bale
1: ya jibiri sadu maratu limauti
0: ni ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibiri lu ba pe
1: afa ali jibiri lu wa ji aku yo
0: bi jibiri lu ti woju anabi o ri koju yo se wo jibiri lu na ba goju se gbe kan inu re baje mo bo
1: fa qala anabi
0: anabi ba so fun jibiri
1: akata anfa ila waji
0: e to kaju o si wo mi ma
1: bala
0: jibrilu ba pe
1: allahi
0: wo re olohun
1: man
0: ya abiballahi
1: ya abiballahi
0: wa ni atori edaye
1: ya abiballahi
0: wa ni afise ran
1: ya abiballahi
0: wo tolorun feran gbeda ni keni lo
1: ya abiballahi
0: man tani
1: man
0: ta loluwe
1: man
0: ninu eda olohun
1: man
0: babo
1: yatiku man yutiku qalbahu ayansu ila wajika
0: ta lo le woju re pelu bo tiri ta loluwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
1: wa ta bi zakati limoti
0: lasiku to ko ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti o woju re wo na muhammad Mabo
1: fali yugasira le aliyu
0: gba to wa di pe won gba emi anabi won gba emi anabi emi ni nbo anabi wa ni so tana nu ni ama o asole ti so le
1: fali yugasira le aliyu
0: malaika ba ti gbe mi lorun mi tan eni kale o wo mi
1: wali esubul ma alfadil ibn abasi
0: ibn abasi fadilu ibn abasi ni ko ma bomi si ba mi ba li ba ti wu mi lowo
1: wa ka faluni fi siyabi in shitum
0: baba wi awti ku bala mi na fi simi ko se nkankan
1: fa iza ka salitumuni
0: baba wi mi ka e ma wu le wa so kan ki e fi ti be lorun mi na
1: ta wuni ala sariri fi beti asa
0: Baba wo mi ta ta mi se ri bed mi e fi mi le ni bi ti mo ku si na
1: summa
0: le ita ba se be
1: o ri jo ani sata
0: e ta mi le fu mi ni bi sa ju die e fi mi ni kan le pelu olohun die e fi mi le nu le
1: fa walu man yusalli alayya allah asa wa jalla
0: akoko ni to koko kirun si mi la baba wo mi ta o na lo lo nkan da gugu aye Allahu
1: Allahu
0: Oba to da mi
1: Asa wa jalla
0: Josue to ran mi ni se ati gbe mi lorun mi ati ko ti ranke
1: Allahu
0: Allahu ni
1: Asa wa jalla
0: Oke to koko kirun se mi anabi la
1: Allahu
0: Allahu ke fure
1: Asa wa jalla
0: Oke mi lo si wu lo ni ma bola
1: so ma ji
0: o yo kirun si mi la
1: so ma ji birilu
0: e ma ba pari ti e jibrilu aki ti e
1: so ma mi kailu
0: baba ya mi kailu wa kirun
1: so ma ise wa filu
0: baba ya ise wa filu kirun
1: so ma malaku imauti ma jununi
0: gbogbo malaika olohun pata won gbogbo debi oku emi anabi ko wa kirun si mi la won to be won fi afi olohun le won wa kirun si mi anabi la ma bo
1: summa idu yu ala ya fawja fawja min al muslimina
0: eh le mi ba wa sele itan idu ulu alayya ewa
1: wole to al muslimina
0: ati gbogbo awon muslimin
1: wa sallu alayya
0: ewa kirun si mi la
1: فَلَمَّا سَمِعُوا فِي وَقْعِ النَّبِيِّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ
0: نبا تا وين غبو بي النبي ندغبيري ان سو فاو وين بي اون تي لو
1: باكو ابوكا سديدا
0: بابا مسلمين مثلا يا النبي مدينه اكو ما في يا
1: باكا ابوكا سديدا
0: Oba sunku pe eh anabi be fa won le
1: qalu
0: oba pe
1: ya rasulallahi
0: wo jise olohun
1: anta rasuluna
0: eh wona la siwaju wa wo lo jise wa babo
1: wa samul jamana
0: ba ti po yi wona lo ko wajo ta la ma tele bayi
1: wa sulitan amrina
0: wo la kori oro wa ba wo lo ja sise nto ba wi la tele ta la tele
1: fa isa sahabuta anna faila narijun
0: eh ibe ba lo njo lede en dagbere ni fa isa sahabuta anna
1: fa
0: ba ku lodo wa
1: faila narijun
0: ijo lede adu le pada Babo
1: faqala an-nabiyyu
0: anabi ba pe
1: taqitu fi qala al-muhajja
0: in lo ameli lo tin lo ifile lasan ko fi to dale fun yin
1: wa tariqati libayda
0: mo si ti toju mi mo ti to yin soju ona toto te ma rin ka fi pade anu olohun
1: wa taqitu lakum wa isaini
0: mo si ti fi wa si meji le fun yin to pe wa si meji na o to te yen fi le fun yen
1: anatiku
0: akan soro ninu wa si ti mo fi le
1: wa somi tu
0: akan le soro ohun dake
1: fanatiku
0: ere ti soro
1: wa ifu wa
0: القران الله تف النبي في القران الى فوا النبي في القران اللي ما بو
1: وصامت
0: اريت تدك
1: يا الموت
0: هنا نكوت مع النبي نكو لو
1: فايزا سكل عليك وامران
0: انت بارك الله في دارو نينو اي جو مي
1: فارجوا الى القران وسنه رسول
0: الله الى القران ابي كان لو بي سنن مي النبي اما ان توكن تسي راكو يا صلى الله عليه وسلم النبي ني اكو تاو صحابه سنجو نه بوكو انا لا تو سوي يبانو تي اجو نه بو تي تو لمي اوا صحابه او تو كو سوا نه لمي لوني الله ولا نبي محمد بوكو اتا كيسي لوني علي سريبو يو ولا با النبي تي تو اوري وا اوني كدانو yàwọ̀ náà pé mọ́lùdí ànẹ́bí ẹni tó jẹ́ ìyà tó báyìí ọmọ kan ló fi sáyé ní ọmọ méje tá ànẹ́bí bí gbogbo wọn ló gbé sí lójú ẹ̀mí rẹ̀ ẹyọkan òun náà tó wá fi sáyé òbí ni ànẹ́bí bá ànẹ́bí kan fún fatima gbé mọ́ sunkún mọ́ bábà pé ogójì ọjọ́ tí n bá kú ìnìkan wa bá mi àwọn tó wá fi ilẹ̀ náà ni mazà tẹkulù náà.
1: mazà tẹkulù náà ìsìnkú lẹ́nàbí lẹ́kọ́. mazà fàálítọ́m wàátọ́m àkìwù líwù màmí. mazà fàálítọ́ wàátọ́m àkìwù líwù màmí.
0: mazà tẹkulù náà.
1: mazà tẹkulù náà.
0: yọta bá pàdé ànẹ́bí kílẹ̀ mi pẹ̀lú rí òwì.
1: mazà tẹkulù náà.
0: wọ́n tọ́ ń pààyàn wọ́n bá pàdé ànẹ́bí kílẹ̀ òwì.
1: mazà tẹkulù lula
0: wo ton pate yen je bo ba pade anabi kilo wi
1: ma sa te kulula
0: anabi mi o ma gbadun laye o pale mi rire fun olodo olohun o wa pire rire na se dada kilo wi
1: ma sa te kulula
0: wo ton fo wo pa yen leku kilo wi
1: ma sa te kulula
0: wo lo si ton binu kolowo no do lo si kilo wi
1: ma sa te kulula
0: wo ta
1: Masa te kuluna.
0: Efagbara yin e fi pege.
1: Masa te kuluna.
0: Efowo yin e fi payeke.
1: Masa te kuluna.
0: Efase yin e fi payeke.
1: Masa te kuluna.
0: Efowo yin e fi payeke.
1: Masa te kuluna.
0: Efase yin e fi payeke.
1: Masa te kuluna.
0: Efimata ni e fi payeke.
1: Masa te kuluna.
0: Baba kwaje me bi kilo wu.
1: Isiko la nabi la ko.
0: Ni
1: woni
0: emi na ni mo ku nitori keyan o ma ba ma sa fa I don't die. I will help me more. You give me a law. It's only people love it. I'm not going to be. Is that a Nabi Sio say yo? I was having 17. In your court and court, I come and come. I'm only dealing with court. Baba love more. You give me. If I'm not going to have people, that's what. I was sorry. Wait, I say you need to say man.
1: Amen.
0: Yo, wala ye, yon, to san fali la oro, ti mo so yi. Ava aso li waranu, ala woni je subu.
1: Amen.
0: Ala kwe se ami.
1: Amen.
0: Ogba ata duo ti wan, ta ni woni baje. Ala woni je ti wano baje.
1: Amen.
0: Ogba inti adu, ala woni jo tu.
1: Amen.
0: Ilu dadani, ala woni jo tu.
1: Amen.
0: Ogba ayenye, ala woni faburu sewa.
1: Amen.
0: Ala la ilaha illallah.
1: Amen.
0: Eri, kosin ton kuma adu aneni. Ala woni lati goyi. Gbogbo aye yen ta gbe soro debi afa Mahmudu ya so ibale ami
1: ya so ibale ami
0: gbogbo ibanu je re bo ti le wo to Olorun ku talu lale
1: ya so ibale ami
0: lo wala bibi ati kuku ani Muhammad Olorun ti ibanu je re yo ti wole loni
1: ya so ibale ami
0: wo to ri dunun le ri omo re loni Olorun yi pada
1: inala mamu farijo
0: ani to ku awule ibanu jamele Olorun nu onu loni
1: abusi bi ayi pa inna li farija lahu
0: adawo tawo eyan loni ku be ni loni ti mbo soro yo Olorun yo ku be
1: ya saki adiki
0: eh mo ton pariwo ni a to le wu fun yan
1: Tezi kubi ma kutibati Fayewadi tabidiki Asibu kallaw ya fatiha lakweli Onzu inabi maksadina Fahina maki sodana Fili o bili lai Fahina maki sodana Fili o bili
0: lai Mawi ba fami ti mawi Baba bandoma Yoni ya fati ala ayru.
1: Ya fati ala khairi.
0: Mokbe hita mfe kori yoma tele yi. Ya tele yi.
1: Ya fati ala khairi.
0: Eni wasi kiti.
1: Ya fati ala khairi.
0: Ala unini.
1: Ya fati ala khairi.
0: Eni fi balu ke loye.
1: Ya fati ala khairi.
0: Aye yoni daru.
1: Ya fati ala khairi.
0: Eni sewa.
1: Ya fati ala khairi.
0: Eni kuzora.
1: Ya fati ala khairi.
0: Maroto ni sewa.
1: Ozuna. Bima kisa dina.
0: Eti fata yori. Lale yi. Kome.
1: Fahina maki osurina
0: wajima ton wu ala wala fon
1: osurina
0: waton fe koli ala wakon
1: osurina
0: waton fe kan omari onyen onyen
1: osurina
0: waton fe banu jere una lo jare yoma da
1: osurina makisodina
0: eni fi ala sinuku
1: osurina bi makisodina
0: bukwon te fe oni pare ma
1: osurina bi makisodina
0: ade ucho le yuko la ye doki ikoni bayi
1: osurina bi makisodina
0: fahina makisodina
1: Fili ubi lillahi fa inna makisadana fili ubi lillahi fa inna makisadana fili ubi lillahi
0: Baba lo wo gbogbo cassette to ni wa si agbaye se laye abi ko lo wo gbogbo video ti won ti se ko lo gbo cassette eyi ti ma jo ninu oro re bo ba mu eyo kan ninu awon oro won fi se dede igbesi aye re o ri pe le kan na ro si ma to
1: wa te si adu ari juro bi ba ka lo ya de zebo
0: aliyam
1: aliyam
0: eh ajo ni jona
1: na ti wa afu ayem
0: njo ti atekun gbade ti atekun ti gbe ni lo ti gba gbe ni pada wa mo o gbe oni wa se gbe lo
1: wa tu ka aliyam
0: ajo ta wi
1: aliyam
0: ajo na
1: aliyam
0: o buru fun po gbogbo lorin
1: aliyamu
0: o buru po gbogbo nigeria
1: aliyamu
0: olagba fun gbogbo agbaye
1: aliyamu
0: ojo banuje ni e
1: o ti mo la afuaye
0: ojo ti won ti enu oni wa ise agbaye pa pe to so to
1: wa tu kale la ti mo la afuaye
0: won le ti mi leko in lo soro olorun ni mo da olake
1: la ti mo la afuaye
0: en lo mo re ti mi ni kanu in lo se wa si olorun ni mo da olake
1: la ti mo la afuaye
0: wa ti mi ni kaduna olorun ni mo da olake
1: la ti mo la afuaye wa tu kale mo la
0: aide le
1: mo wa ta si adu ari julo bi ma ka lo abelewo
0: ala mo bi won na won ti won ni ibi oni wa si agbaye omo ro so bi oni wa si agbaye o ti e ni la ka ibi oni wa si agbaye ejite ni mu
1: ejite le mo ettelmo khayal hayati
0: akilo sio

0: ọ̀rẹ́ mi igite ni mu wọ́n tí wèé sàfà o sì kéwu olówó lọ́jẹ́ ni aláṣẹ lọ́jẹ́ ni onípò lọ́jẹ́ ni igite ni mu.
1: Kúnyẹ̀lẹ̀ ayé ti.
0: Wọ́n náà yẹ gbé ayé rẹ̀.
1: Yéèyì kọ̀bílà ìbà àti.
0: Wọ́n mọ̀ ìyá mi bí bí títọ́ ti dé bá oníwàṣẹ́ ẹ̀gbọ́ yìí yóò tán wọ́n náà tán jọ kẹ.
1: Ẹnlẹ́ bí dunlé aṣùrù wa.
0: Ayé ta ń bẹ́ẹ̀ yìí dùnú bẹ́ẹ̀ tó inna fi duniya.
1: Inna bi duniya zuwa.
0: Mọ̀tọ̀tọ̀ da ayé la ti lo.
1: Inna bi duniya zuwa.
0: Ilétọ̀ da ayé ni wọ́n ti gbénu ẹ̀.
1: Inna bi duniya zuwa.
0: Ká mọ̀ náwó ká mọ̀ gbádùn ayé ni bẹ̀.
1: Inna bi duniya zuwa.
0: Má bọ̀.
1: Wà ó mú mọ̀ lẹ́bù jẹ́ àti.
0: Mo sì fẹ́ kọ́ ọmọ ẹgbẹ́ bàánú jẹ́ nbẹ́nbẹ́. Bẹ́ẹ̀ni ilé ti ń bẹnu ayé òun bẹ́ẹ̀ lérí ibú nbẹ́nbẹ́. Àmọ́
1: ooo. Ilé àtílé kalẹ̀ àtẹ̀dùnmọ́.
0: Ẹ eriri àtẹ̀rí ibú òní máa lọ gbére.
1: Ilé àtílé kalẹ̀ àtẹ̀dùnmọ́.
0: Wọ́n tọ́ bá rí kára ni ọlọ́ọ̀ni máa retí ìdẹ̀kùn lọ́la.
1: Ilé àtílé kalẹ̀ àtẹ̀dùnmọ́.
0: Wọ́n tọ́ bá rí pé ìyá jẹ́ ọlọ́ọ̀ni máa retí ìgbádùn lọ́la.
1: Ilé àtílé kalẹ̀ àtẹ̀dùnmọ́.
0: Wọ́n tọ́ bá rí pé ọ̀n gbádùn lónìí. Bàbá mi gbádùn náà ṣeré ọwọ́ padà bí ọ.
1: Iná ti níkàlẹ̀ àtẹ̀dùnmọ́.
0: Ayé ta ń bẹ lọ, ọ̀n gbádùn ni. Àbọ̀ orí ìbànújẹ́ kò ní máa lọ gbére.
1: Yá kí bí ìsàlẹ̀ àti.
0: Yá ẹyìn ìwọ ọmọ ìyá mi.
1: Bí ìsàlẹ̀ àti.
0: Gbogbo tí mo ṣẹlẹ̀ sí yẹn nínú ayé, ayé ń yí ni. Bẹ́ẹ̀ni eré bá kàn ọ́, máa retí ìdàkejì. Ìdàkejì bá kàn ọ́, máa retí ìdàkejì.
1: Usikala mi ya patakun.
0: Iwọ ọdọ yìí tọ ń gbọ́rọ̀ mi. Usikala mi o
1: si gbọ́rọ̀. Usikala mi.
0: Iwọ ọdọ tọ ń
1: gbọ́rọ̀. Ya patakun sayila atalimamati.
0: Sayila ma bèrè lọ́wọ́ àwọn èèyàn atalimamati títí tó fi wọ sáré kí ló ma bèrè.
1: Fi umu ìdí ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò ní ti lu ayé.
1: Fi umu ìdí ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò lóníwà ṣe àgbáyé ti ṣe.
1: Fi umu ìdí ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò lágbárí gidan ọmọ ti ṣe.
1: Fi umu ìdí ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò oníṣẹ́ ukamẹ́lì ti ṣe.
1: Fi umu ìdí ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò ní ajé adamu ti ṣe.
1: Fi umu ìdí ni tọ́.
0: Bẹ́ẹ̀ni pé bò làwọn eléré ti ṣe tó fi jáde síbi rẹ̀.
1: Mèrì jẹ́ lé wà bàlẹ́ tẹ́. Mèrì jẹ́ lé wà bàlẹ́ tẹ́.
0: Tí wọ́n lo ayé rẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ síbi rẹ̀ tí bẹ̀rẹ̀ wọn da táàrin wọn da tópin wọn da àtàwọn obìnrin tí bẹ̀rẹ̀ ayé wọn da táàrin wọn da tí parí wọn da sẹ́ẹ̀l ọ̀sẹ̀ bẹ̀rẹ̀.
1: Ìtàrí mú kú láàrin jáàlì.
0: Wọ́n á jẹ sọ fún ọ lónìí yìí oníwàṣẹ àgbáyé ní ogun kan tó yẹ pé gbogbo àáfàá bá ní. Báyẹ̀ rẹ ti da yìí tí kálukú náà bá da bẹ́ẹ̀ kí ló gùn náà.
1: Ìtàrí mú kú láàrin jáàlì.
0: Olúwa ṣe àgbáyé a máa pọn gbogbo èèyàn lé ìwọ náà máa pọn èèyàn lé.
1: Ìtàrí mú kú láàrin jáàlì.
0: Olúwa ṣe àgbáyé bọ́ bá rí ayé ọ̀fẹ́ lè kúnlẹ̀ fún.
1: Ìtàrí mú kú láàrin jáàlì.
0: Ẹni tó mọ̀ pé kò tóun yóò sì tún máa kúnlẹ̀ fún.
1: Ìtàrí mú kú láàrin jáàlì.
0: Ẹni tó mọ̀ pé kò dá fún ní gbogbo ọ̀nà yóò sì máa pẹ́ lé.
1: Ìtàrí mú kú láàrin jáàlì.
0: Àwọn ló gbé ìhùn látara àfa rẹ̀ ni gbogbo ìwọ ọmọ kéwú tó bá fẹ́ ṣe rí rẹ̀ jọ oníwàṣẹ àgbà.
1: Wà ní sẹ́yìn ilé àbídájì.
0: Gbogbo àti inú àwọn ọkùnrin ẹ máa pọn wọn lé.
1: Ìtẹ̀rí mú kú là kẹ̀bírí.
0: Bọ́bá làwọn àgbàlagbà tẹ́ríba fún wọn.
1: Fi jẹ́ mi ìlànà àkàtì.
0: Èyí tó ba ayé jẹ́lu nínú ni. Ní mo ládàá ò ti wọ ayé. Dákun wí dáadáa.
2: Àdéhùn ti wọ ayé.
0: Gbogbo kéwu olókè.
2: Kéwu olókè.
0: O lóhùn ni.
2: O
3: lóhùn.
2: Kéwu olókè. Kéwu olókè.
0: Tọ́ ń yájú sáwọn àgbàlagbà.
2: Tọ́ ń yájú sáwọn àgbàlagbà.
0: Ẹ wo oníwàṣẹ àgbáyé.
2: Ẹ wo oníwàṣẹ àgbáyé.
0: Gbogbo búbu aya rẹ̀ nínú ayé yóò tún máa tẹríba.
2: Yóò máa tẹríba ni.
0: Kò dá fún ọmọ kí wàá dàbí àtọ̀ bá lọ ní tẹríba.
1: Pẹ̀lú àyà ń fa ọ́lẹ̀ ní ìlímọ̀ lèmọ́ ní wà níbi ìdùn ọ́.
0: Orin àfa mi nù bàbá àgbẹ̀dùn mọ̀ ó ní mímọ́ ìyọ̀lẹ̀ ìsànfàní.
1: Lẹ́yìn ń fa ọ́lẹ̀ ní ìlímọ̀ lèmọ́ ní wà níbi
0: ìdùn ọ́. Màrí ò lè wúlò.
1: Ìmọ̀lẹ́ wà là bilẹ̀ àrí mi wà ṣe kájí.
0: Ẹni tó ju ọ lọ pẹ̀lú ogbó.

0: sẹ́ẹ̀ ń gbọ́rọ̀ sẹ́ẹ̀ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nù aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́ yìí òdìdí àti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àfẹ̀júmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí ó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni ó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kó sì tí a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbára.

0: Oin. Se gbagbe awon ta bi se waasu funra wa laaro yi tele. Ka to fi waasi Amiru Jasi yen si. Ta so pe ka ma lekun ni se olore lasiko awe yi tori pe aladipele esan l'Olorun. Ninu osu da wa yi adipele esan, adipele esan, adipele esan. Osu yi ese yi ese ta wa yi gbogbo ese ta ba ti sa fun lasiko awe yi ka ma tun pada lo ba mo. Yun ta awe ba lo tan. Gbogbo ba se nse daada ta nsa anu ta nsore lasiko awe yi. Ba we ba tun lo tan na ka to te pa mo ka te pele mo na ni ti se na ni o.
1: Pa lo gun ko si nti o le fi tore o. Awe wa bi ko keko nina wo won fun e ki.
0: O tun soro mo tun mo ro jade ninu bibeli. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wo. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún olúwa lọ, ẹ máa lọ sí paradise ẹ máa lọ àlòjẹ́ náà. Àwọn tán lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín. Èmi náà lẹ́sẹ̀ fún gbogbo rẹ̀ tá a bá ṣe Ọlọ́run náà là ń ṣe é fún o. Ọlọ́run náà là ṣe é fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Ó sàn án lẹ́sàn dáadáa. Ẹnu mi sì ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sóore fún èèyàn dúdú, ó lè gé èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéjì àmà àkọmọ́ra.
2: Ìgbà ọdọọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ọ tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ sì ọ dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà ẹ̀yìn bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mẹ́nìkan, jẹjẹrẹ mẹ́nìkan, wọ́n fẹ́ gbé lọ ilé òkèèrè ìlú òkèèrè lọ́tọ́ yìí. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí, kódà ẹnìkan ṣoṣo gíogíò ó lè gbé. Tí ó tún sẹ́, a sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọ̀la ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àwọn ẹ̀ta ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Táà ní àǹfààní. Láti lọ bẹ̀ yàn wò. Táwo sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táà ní torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe ìjókòó. Sórí mi lórí.
0: Ní mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.